0: lorúkọ Jésù.
1: In the name of Jesus.
0: Agbára wọn dọ̀kú.
2: Praise the Lord. Praise the Master Jesus. Orúkọ mi ni Joseph Abiodun Eyin Lójú Elédùmarè. Alákọ̀ọ́kọ́ náà mo kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti lọ́wọ́ bàbá wa fún ìgbàlà ọkàn mi. I came from Muslim background. Mo dẹ̀ mọ bàbá. Ayé mi yí padà. I become a Christian. Nǹkan tí ó ṣe jẹ́ kí wọ́n á pé mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó mú mi borí ogun tẹ́nikẹ́ni ò tí ì borí ẹni ìdílé bàbá mi. Last year, it was so very tough. Débi pé ìjì yẹn lágbára, débi pé ibẹ̀ ni partner mi, I mean my PA, ibẹ̀ ló ti lọ pé òun ò bá mi ṣiṣẹ́ mọ́. Mi mọ̀ pé Ọlọ́run mú ìjì yẹn wá láti mú ìgbédìde mi kí á kọ́kọ́ ni. Praise the Lord. Láàrin oṣù mẹ́ta, Ọlọ́run kọ́lé fún mi.
0: Nígbà PA lọ.
2: Láàrin oṣù mẹ́ta.
0: Ó ti kọ́lé.
2: Bẹ́ẹ̀ni.
0: Ó yá.
2: Kò tọ́ síbẹ̀. Monday tó lọ yìí, Ọlọ́run ra mọ́tò fún mi.
0: Hallelujah! Gbogbo ẹ̀ tó ń bá.

0: wọ́n ń gbàdúrà òdì torí àwọn kan àwọn ìránṣẹ́ ọlọ́run kan
1: ṣọ́ọ̀ṣì
0: wọn àwọn kan ti forí korí wọ́n dẹ̀ tilẹ̀kùn mọ́
1: wọn
0: àwọn èèyàn ò dẹ̀ wá bẹ̀ mọ́
1: àfi
0: bẹ́ẹ̀ ni pẹ́ẹ́dúrà ògbà ń bẹ̀ mọ́
1: ẹgbẹ́
0: ẹsẹ̀ olúwa yàrá tí ayé tì mí mọ́tò
1: gbótògbó
0: ẹgbẹ́ wa jáde yàrá ayé tí wọ́n tì mí mọ́ togotogo ẹgbẹ́ mi jáde mọ́ ṣeré
1: o
0: sórí ètò yìí. Àdúà la fi sọrí. Mama ìdìde. Ọ̀gá lẹ́nu sẹ́kùn kò hàn sí ọ lára. Òòjọ́ ọ̀gá. Ìyá ń di ọ́.
1: Mo
0: ṣe jí ọ̀gá tó. Ipò ló ní
1: ológo.
0: Àwọn kan lẹ́bùn wọn lógo. Yàrá tí ayé tì
1: mí mọ́.
0: Togotogo. Ìpè orí òkè ogo. Pè mí jáde. Pè mí jáde. Pè mí jáde. Oyè o. Ẹrú ẹ̀bàlá, gbogbo ẹni ọtí mọ́lá, ẹ máa jáde, ẹ jáde, ẹ jáde, ẹ jáde, ẹ jáde, ẹ jáde, ẹ jáde, ẹ jáde, ẹ jáde, ẹ jáde, ẹ jáde, ẹ jáde, ẹ jáde, ọwọ́ ìkà, kó jáde lára ògbà, ẹ̀yin ògbó tó ń rakọ̀rọ̀, ẹ dìde lónìí, ẹ̀yin ògbó tó ń jìyà, ẹ sọ̀rọ̀ lọ́jọ́, báyìí lọ́lọ́run wò
1: lé,
0: nínú yàrá ìdájú,
1: ògbó
0: rẹ̀ jáde. Ẹ̀ẹ́lì ọ̀bàlá wà á ìkàpẹ́ mo sọ tẹ́lẹ̀ ọwọ́ arúgbó ẹlẹ́kìsà lára ògo rẹ̀ kó gbiná dà ẹ̀yin tẹ́ ní orí ògo bọ̀tógo fún ẹgbẹ́ra ńlẹ̀ ẹgbẹ́ ẹsẹ̀ olúwa olúwa nísinsìnyí àmì kórira lára mi ẹjọ́ jábọ́ lẹ̀ nípa ẹ̀jẹ̀ ẹjọ́ àmì kórira jábọ́. Jabo, oya oya, ami kori.
1: Mama,
0: is sending a jogo.
1: Jogo on a journey of glory is a great work.
0: Emba bimo logo.
1: If you have been a student,
0: is selling.
1: You have great work to do.
0: Me any
1: kumpa.
0: Eya man didu ne.
1: You need to just close your eyes.
0: Sorry, ki ogo to dide.
1: The Bible can believe.
0: Eh, ripe anu ya yesemi.
1: I pity that man.
0: Ne akure.
1: Atakure.
0: Tolombi mama anu befa.
1: She has 5 months.
0: Awa la America.
1: Awa
0: Canada.
1: In Canada.
0: Awa Kimba ya wonso.
1: But you don't come to Monday again.
0: Hey. What is goketa?
1: They are the top one.
0: What is jenya?
1: They have become great.
0: Ki ya joko.
1: But when they
0: kó máa jẹun ògbó lọ́jọ́ alẹ́ wọ́n tẹ kọyin wọn síra ẹgbẹgbẹ̀rún àbíamọ́ tẹ ẹ kó ọmọ ológo dání bí ẹni kú ẹyin dání ẹ máa gáìdì ẹni tí máa bẹ̀rẹ̀ pẹ̀lú ìlọ́la nìyẹn ó máa gáìdì wọn ni jealously
1: bẹ́ẹ̀ni
0: àìlè kò sáyidàkàbà hẹ́lì
1: àmàyà
0: jealously
1: kò
0: sójú oorun mọ́ ó máa dìde ni
1: ẹ
0: lè pàwọ́
1: wọ́n
0: gbọ́dọ̀ pàwọ́ mẹ́lọ wọ́n gbọ́dọ̀ táwọn
1: lọ́fọ̀ youth
0: as the kodomo for Igbo
1: Kiribati they started to speaking grammar
0: o ma dig pelu foundation
1: dig with that foundation
0: ipile ile
1: the foundation of the house
0: gbogomi
1: can solve
0: the study first chronicles
1: study first chronicles
0: chapter 5
1: only can
0: verse 1
1: at the
0: 2 3 4
1: sikari
0: awon ma ruben
1: the children of ruben
0: tori pe oni akobi
1: he was the first one
0: tori po gba egun lenu
1: baba but he received the
0: children of father ogun ibi awon mo re
1: they are birth right
0: afi fun awon mo joseph
1: the children of joseph
0: won gbe ogun won
1: their glory
0: fun awon mo joseph
1: the children of joseph
0: on to bi mi nu laye bí kí wọ́n pàrọ̀ ògo mọ́
1: yẹn lọ́wọ́
0: kò sí kí ẹrú lọ jókòó
1: for his place
0: sórí ẹsìn
1: to nurse it on the horse
0: kí ọmọ aládé
1: why the priest
0: kó mọ bẹsẹ̀
1: rẹ̀ be trekking ẹrọ ẹ̀mí mímọ́ ẹrọ
0: lómi ni kì í sọ̀la
1: today not tomorrow
0: agbẹ́ ọdìdẹ nínú yàrá ọ̀dájú
1: from that kind of room
0: afayọ ó jìyà mọ́ ó ṣẹ́rú ó jìyà mọ́ ó ṣẹ́rú ó jìyà mọ́ ó ṣẹ́rú.

0: nìkẹrin lẹ́là àádọ́rùn tó ń fa mẹ́sàn án ẹ̀bọ̀ lẹ́yìn 32 FM 94.9 à ń fẹ̀rin gba gbogbo àgbáyé.
1: Èmi ni mo ní ayọ̀ mi, ayọ̀ tí Jésù fi fún mi, Sátani kò lè bá mi dùn rárá, Jésù ló fi fún mi. Ẹ kú dédé wòye o, ó kọ́ mi náà ni Bọ́lá Ààrẹ, Evangelist Doctor. Ǹjẹ́ ẹ ti gbọ́ rédíò tó ń gbalẹ̀ kankan kan Ìbàdàn ní àhín? Òun náà ni 32 FM 94.9. Ẹ ti gbọ́ rí? Téèyàn bá fẹ́ láyọ̀, téèyàn bá fẹ́ yọ̀, téèyàn gbogbo ohun tó bá jọ máa yọ̀, àwọn gan ni sínkún ni wọ́n máa mú ẹ̀rín, sínkún ni wọ́n máa mú ayọ̀.
2: Ẹ ló dá mi lọ́lájọ́ àtọjọ́ tó ti wo Korean film rẹ, ṣé orí yín mi sù àbí yín mi hù kó bèrè owó lọ́wọ́ boyfriend ẹ rí? Torí mi mọ nǹkan tó ń rí kọ́nù Korean film rẹ tó ń wò. Lọ́ọ̀fù gidi, rí lọ́ọ̀fù gidi làwọn yẹn ń bá wọn rán wọn play. Ẹ̀wọ̀ báyẹn tí ìbá tí ì fún ẹ lówó dátà wẹ̀ ò tí ní rẹ́rìn. Òní wálé mi tí ìbá sẹ́ ìdínwó mọ́tò tí ẹ. Kí ni orí kọ́nù Korean film rẹ rí rẹ pé? Rẹ pé gẹ́ my phone. Nonsense.
3: This skit was performed by Goroso Ekiti.
4: 32 FM 94.9.

tún wà nínú ìwé ọba orí kẹrin ní ọba kejì orí kẹrin arábìnrin ní owó púpọ̀ púpọ̀ mo jẹ́ bùdànù tí ó mọ́ ń tọ́jú wòlíì ni ṣùgbọ́n ó ní tẹ́nìkan ní àwọn kan bímọ òun ò bímọ ó sì lówó púpọ̀ púpọ̀ ara sílé mọ̀ ni ọmọ bàbá wòlíì ni ó máa wò pé bí arábìnrin ṣe ń tọ́jú àwọn síbẹ̀síbẹ̀ kò ní nǹkan kan a ò rí ọmọ kan kó sáré wá pé dádì dádì dádì ẹ káàbọ̀ ara fún ọmọ wòlíì pobìnrin yóò bímọ wòlíì pé lóòótọ́ pé ẹ̀rí ọlọ́run bá fi wọn wòlíì ni wòlíì rí ọlọ́run bá ní ohun ìkọ̀kọ̀ èyí tó bá fi hàn wá ni fún àwa àti fún àwọn ọmọ wa ní ìwòye ọdún tó ń bọ̀ obìnrin ó padà bímọ o ọ̀rọ̀ àwàdà ló pé ó bímọ lóòótọ́ ṣùgbọ́n ní ọ̀sán gan rí kan lọ́mọ yìí ń kígbe orí mi o omi àpẹẹrẹ ìgbàgbọ́ ìyá rẹ̀ ò tiẹ̀ fún ó dà kó iye rẹ̀ ra láti fúrúgbìn rọ́bì dànù kò tiẹ̀ rántí nǹkan kan mọ́ bàbá rẹ̀ ní ẹ mọ́ gbé lọ ẹgbẹ́ lọ́ba ìyá rẹ̀ nínú oko.

Ọlọ́run ò sí lójú lọbẹ̀. Ṣùgbọ́n pé ọmọdọ̀ rẹ̀ ó ní lọ pàdé arábìnrin yìí. Bí pé ọkọ rẹ̀ ń kọ́ ilé tí ò sẹ́tù. Ọmọ rẹ̀ ń kọ́ ọmọ tó ti kú. Ṣàlàfíà ni. Ọmọ wòlíì bí ìyá yìí. Ọmọ yín ń kọ́ ọmọ tó ti kú lọ̀sán gangan. Ọkọ yín kọ́ ọkọ tínú ń lọ́wọ́ tínú ń bí. Ilé ti dàrú rẹpẹtẹ. Ẹni kí lóbìnrin yìí ó wà ní verse 26. Second King 4:26. Obìnrin yìí ní àlàáfíà ni. Nígbà tí kò sá àlàáfíà. Nínú àlàáfíà wá dá ọmọ yìí padà. Wòlíì sùn. Ọmọ ẹ̀sìn ní ìgbà méje. Ògo ìdílé yẹn padà. Ilé mọ tó bá wí bí o. Nígbà tí kò sá àlàáfíà. Lórílẹ̀-èdè yìí bẹ̀rẹ̀ sí ní fẹnu rẹ sọ pé àlàáfíà ni láti rí ọjọ́ ìsinmi àkọ́kọ́. Ó tún ṣe oṣù ìròyìn ayọ̀. Òní tún jẹ́ ọjọ́ àṣẹ pé gbogbo lórí kírísítà pátá ilẹ̀ mìíràn yanrìn ni ó fi ẹ̀yìn tí a gbélébì. Olórí àlàáfíà yóò ṣe tẹ̀ ní àṣẹ pé lórí pé ó ti sọ pé àlàáfíà ni. Àlàáfíà fún ilé rẹ. Àlàáfíà fún àwọn ọmọ rẹ. Àlàáfíà síbi tó tágbé tàgbòdé. Àlàáfíà ni. Mo dàrí ògo padà sọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run mo mọ̀ ore o. Wáyé tó yá jù gbà.

ẹnikẹni o sọnu mo dúpẹ lọwọ ọlọrun àwọn irúgbìn rọbì dànù wa tẹ fi ń bu fọjú lu àwọn ajínigbé àwọn agbẹnipa ẹ jẹ kí àwọn irinṣẹ satani mẹtẹta láti jalè láti pa láti borí ọkàn wa àdúrà ni o ẹni bá ní àdúrà kì í gbà tí ẹni ò tí gbà àdúrà ń gbà lórí òkè yìí ọlọrun ọba májẹmú gbọ ìgbàgbọ ìgbọràn ìgbésẹ wa iná ni bẹ̀rẹ̀ sí ní fúrúgbìn àkọ́kọ́ fún ti oṣù yìí ẹ̀rí irúgbìn làwa ń papọ̀ tí ẹ fi ń gbọ́ wa ètò yìí fi àpẹẹrẹ rere lílẹ̀ ní orílẹ̀-èdè yìí ètò yìí ló kọ́kọ́ bẹ̀rẹ̀ pé à ń so ẹ̀rí lórí rédíò ètò yìí ló kọ́kọ́ bẹ̀rẹ̀ ìsìn ìdájí lágo márùn sí mẹ́fà ọdún mọ́kànlá rè síbẹ̀ ọlọ́run kò dúró àwọn kan ní àdúrà kì í gbà àdúrà ń gbà àdúrà nílò

aládùá kì í gbà tí ẹni ò tí ì gbà. Àwọn nǹkan kan ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè yìí. Àwọn èèyàn wá ń tàgì mi pé ṣé àdúrà ń gbà lórílẹ̀-èdè yìí bí? Ilẹ̀ Nàìjíríà ń ṣá ìsàn gan-an. Bílẹ̀ Ìbàdàn ń ṣá ìsàn, ó nílò ìwòsàn. Ìwọ gangan ilẹ̀ ni ọ́. Ilẹ̀ ayé rẹ gan lè mú ọ ṣá ìsàn, iṣẹ́ rẹ máa ṣá ìsàn. Bóyá nípa ti àgọ́ ara, iṣẹ́ tí àdúrà olódodo ń ṣe ní agbára púpọ̀ púpọ̀. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Ògbómọ̀ṣọ́, Ọlọ́run yóò ṣe wọ́n ní rírí o. Àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní fi ẹ̀hónú hàn nípa pé kí ló dé tí òṣèlú àti ọ̀rọ̀ ẹ̀sìn kó bá wa débi tá a dé lónìí. À ń wá àwọn àórí wọn, a ò tilẹ̀ gbúrò wọn rárá. Nínú àwọn tí wọ́n fi ẹ̀hónú hàn, wọ́n bá sọ pápá ìfẹ̀hónú hàn, wọ́n sọ di pápá àdúrà. Lọ̀pọ̀lọpọ̀ bẹ̀rẹ̀ sí ní yímú sí wọn pé kí ni Jésù yín lè ṣe. Wọ́n sì ti gbàgbé pé àdúrà máa nílò ìgbésẹ̀. Nígbà tí a bá gbàdúrà, a gbé ìgbésẹ̀. Inú mi dùn pé àdúrà ti ń sèso rere nípa ìgbésẹ̀. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ takuntakun. Àbẹ́ yìí náà ríròyìn jakujaku. Ta ló lè ṣerú ẹ̀? Bílíọ̀nù kan àti ẹ̀sìgbọ́n yẹn. Mọ́tò gbẹ̀ngbẹ́ ilọ́ọ̀sì méjì àti ẹ̀sìgbọ́n yẹn. Àwọn ọ̀daràn ẹ̀ wà tú wọn sílẹ̀ gbọ́. Òfin ṣẹ̀ríà nípínlẹ̀ Ọ̀yọ́ ẹ gbọ́. Ẹni tó wà ní ilé-ìgbìmọ̀ aṣòfin tó jẹ́ agbẹnusọ wọn, ó ní rárá o, ká má rí ni Paul wí. Wèrè lọ́n fi ń wo wèrè bí olórin kan. Wọ́n nílò ọ̀wọ́ líle. Ìgbésẹ̀ ló máa ń tẹ̀lé àdúrà. Ẹ wo irú ìgbésẹ̀ tá à ń gbé lórí ètò yìí. Nínú tá a nílò à ń dá padà. Ihun tó mú kí àdúrà gbà ni àdúrà sì ti bẹ̀rẹ̀ sí ní gbà. Kódà wọ́n ti mú nínú àwọn ará bíi wọ́n mú mẹ́fà àtàwọn tí wọ́n ń gbòde gbà fún wọn. Èso àdúrà nìyẹn. Iṣẹ́ sì ti ń lọ. Tá a bá ń gbàdúrà, a máa ń gbégbèsẹ̀ ni. Ó dé ẹjẹ́ ká lọ sí ìlú Ògbómọ̀ṣọ́. Ẹ wo àwọn tí wọ́n sọ pápá ìfẹ̀hónú hàn. Wọ́n bá sọ di pápá àdúrà o. Àdúrà ń gbà lórí ètò yìí o. Ẹ já lọ sí Ògbómọ̀ṣọ́. Àdúrà tiẹ̀ ó gbà o. Ilẹ̀ rẹ tí ń ṣe ẹ̀sán Ọlọ́run yóò wo ilẹ̀ rẹ sàn. Ilẹ̀ Nàìjíríà Ọlọ́run yóò wo ilẹ̀ Nàìjíríà sàn. Ó jẹ́ sàmí. Ẹ já lọ sí Ògbómọ̀ṣọ́. Wọ́n sọ pápá ìfẹ̀hónú hàn di pápá ìsọjí. Àdúrà rẹ ó gbà o. White gbà. Dédé àkókò yìí akú bí ojọ́jọ́ ti ṣe rí akú bí orílẹ̀-èdè wa ti ṣe wà orílẹ̀-èdè yìí ń ṣe àìsàn. Orílẹ̀-èdè bá rí bí o ti ṣe rí yìí tí àwọn bàbá wa ń gbàgbọ́ pé eku òkè bí eku tí ọmọ ènìyàn kó sílé fún bí ènìyàn mọ́ orílẹ̀-èdè bẹ́ẹ̀ ń ṣe àìsàn ni. Ẹ jẹ́ ká lọ káwọn ohun tí ó ń ṣẹlẹ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́ lẹ́yìn tí wọ́n jí àwọn ọmọ kó lọ níléèwé ní orílẹ̀ local government. Ní ọ̀sẹ̀ tó tẹ̀lé ní gbogbo àjọ olùkọ́ NUT ti ẹ̀ka ìpínlẹ̀ Ọ̀yọ́, Ògbómọ̀ṣọ́, Abẹ́òkúta, Abuja àti àwọn apá kan orílẹ̀-èdè bẹ̀rẹ̀ sí ní fi ẹ̀hónú hàn pé kí wọ́n dá ọmọ ọ̀hún padà. Kí ló lè mú kí agbo ìfi ẹ̀hónú hàn wá di agbo ìsọjí? Àkọ́kọ́ àwọn èèyàn gbàgbọ́ nínú àdúrà, kí sì máa ń pè ní àdúrà, òun la fi ń bá Ọlọ́run sọ̀rọ̀. Àwọn kan gbàgbọ́ pé àdúrà ni ohun tí à ń dùrà, ẹni tó bá já mọ́ lọ́wọ́, kí wá ló dé tó dàbí ẹni pé àdúrà wo gbà ní Nàìjíríà. Lọ́mọ wá ṣàìsàn ni o, ẹ̀wọ̀n ti Bíbélì wí, ìwé Second Chronicle, orí kéje ẹsẹ̀ kẹrìnlá. Ó ní bí àwọn ènìyàn mi tí à ń pe orúkọ mi mọ́, tí wọ́n bá rẹ ara wọn sílẹ̀, kókó àkọ́kọ́. Tí wọ́n bá sì ń gbàdúrà kó kékejì, tí wọ́n bá sì ń wá ojú mi nípa ààwẹ̀ àdúrà, tí wọ́n bá sì ń yí padà kúrò nínú ọ̀nà búburú wọn. Kókó kẹrin, nígbà náà ni èmi ò gbọ́ láti ọ̀run wá, èmi ò sì darí ẹ̀ṣẹ̀ wọn jì, èmi ò sì wòlé wọn sàn. Kí ló dé tí ilẹ̀ Nàìjíríà ò fi sàn lónìí? Àkọ́kọ́, àwọn ènìyàn ń gba àdúrà lóòótọ́, ọ̀nà tí a fi ń bá Ọlọ́run sọ̀rọ̀. Ọ̀nà kejì, wọ́n wá ojú Ọlọ́run nípa gbígba àdúrà.
àti ẹwẹ ọmọ kẹta yìí kí ló dé tí wọn bá sì yípadà kúrò nínú ọ̀nà búburú a jẹ pé wọn kò tí yípadà kúrò nínú ọ̀nà búburú wọn kí ni ọ̀nà búburú ìtàjẹsílẹ̀ yìí náà ni o àìṣòdodo ẹlẹ́yàmẹ̀yà ọ̀nà búburú yìí náà ni o ẹlẹ́sìnmẹ̀sìn àwọn ọ̀nà búburú tí à ń wò pápá tó burú jù ìtàjẹsílẹ̀ nígbà náà ni èmi ò gbọ́ láti ọ̀run èmi ó sì darí ẹ̀ṣẹ̀ wọn jì èmi ó sì wọlé wọn sàn ọ̀nà búburú yìí náà ni o ó fi dàbí ẹni pé àdúrà kò tí ì gbà tó ní nàìjíríà ṣùgbọ́n wọ́n ń gbà ó à ń gbà á nígbà tí ó bá máa bẹ̀rẹ̀ sí ní dáhùn nígbà tí à ń kó àjọ ni kí ló dé ẹ wo lọ ti ṣe sọ pápá ìfẹ̀hónúhàn ìpápá ìsọjí ní ògbómọṣọ yípadà kúrò nínú ọ̀nà búburú yín.

èdè nàìjíríà ń ṣe àìsàn ìwọ náà tí orí bá sì ti bàjẹ́ mọ̀ pé ó ti kan gbogbo ara èdèdí àwọn tí wọ́n ń gba ráìsì kóńgò aṣọ àǹkárá ebi ni ọ̀nà ṣe mú kí ebi àti ìdààmú kó pọ̀ púpọ̀ púpọ̀ òṣèlú làmọ̀ lórílẹ̀‐èdè yìí àmọ̀ nípa bí a sì ṣe ń ṣe ìjọba síbẹ̀ àdúrà náà ló gbé orílẹ̀‐èdè yìí owó débi tó dé kò bá ti gbiná gan ara ń kà àwọn èèyàn nígbà tí adéyinka láṣeyọrí òun náà bá gbẹnu sí kò mọ̀ pára ń kan gáṣà nàìjíríà ara ń kà àwọn èèyàn ní àdúrà náà là á gbà pàápàá àwọn ìjọba ń ṣe gudugudu méje yàyà mẹ́fà àdúrà yìí náà ni

Ọlọ́run bá sọ̀rọ̀. Ọlọ́run kì í ṣe èèyàn tó fi kúrò àbọ̀mí àti tó fi ṣe ké. Ìgbàgbọ́ ìgbọràn ìgbésẹ̀ rẹ ní ṣe lórí ètò. Bẹ̀rẹ̀ sí ní ṣe irúgbìn ìràpadà tiẹ̀ náà. Ọlọ́run yóò wo ilẹ̀ rẹ sàn. Àgọ́ ara rẹ yẹn. Àyà yóò pa àwọn àlejò. Àjòjì tí ní ayé rẹ lára yẹn. Bíbélì ni wọ́n fi bẹ̀rù bojo jáde kúrò níbi kọ́lọ́fín. Ó dá sọ tẹ̀lé mi. Wò mí sàn èmi ò sàn. Gbà mí là èmi ò là. Iṣẹ́ rẹ̀ ń ṣe àìsàn. Ayé rẹ̀ ń ṣe àìsàn. Lónìí àwo ilẹ̀ rẹ sàn. Omi tó gbé kalẹ̀ Ọlọ́run yóò fi ṣiṣẹ́ ìwòsàn fún ọ. Yóò ṣiṣẹ́ ìtajà.

oṣù kẹfà jẹ́ oṣù ìròyìn ayọ̀. Ara ìròyìn ayọ̀ ni mo mú wọlé fáwọn ìdílé Adélábù. Wọ́n jẹ́ mínísítà fún ètò iná mọ̀nàmọ́ná tàná báyìí. Ìròyìn tá a gbọ́ gbẹ́ẹ̀ze láàárọ̀ báyìí ni wọ́n jí bóyá àbúrò wọn àti Paul Peter. Ọmọ màmá yìí bejì ọmọ ọdún méjìlá yìí lọ. Wọ́n lànà wọ́n rí wọn gbà padà. Wọ́n mú méjì nínú àwọn amòkùnṣeka yìí. Wọ́n sì rí àwọn ọmọ ìdọ́là láàyè àti ìyá àtọmọ. A gbọ́ ìròyìn ayọ̀ nínú ilé tiẹ̀ náà lápá lórí àwọn ọmọ tí à ń retí yìí. Angẹ́lì kan máa ń kéde nínú oṣù kẹfà. Oṣù kẹfà láwa yìí. Mo ti wà nínú ìwé Luke orí kínní. Ẹwọ ẹsẹ̀ 26 yẹn. Ó ní ní oṣù kẹfà. Àwọn angẹ́lì Gabriel láti ọ̀dọ̀ Ọlọ́run lọ sí ìlú kan. Òun pè ní Galilee ní Nàìjíríà. Ètè àpè ní Nasareti. Èmi pè ní ilẹ̀ Yorùbá. Ẹwọ verse 19 yẹn. Ó ní èmi ni Gabriel ẹni tí mo ń kéde ìròyìn ayọ̀. Ìròyìn ayọ̀. Bẹ̀rẹ̀ sí ní fúrúgbìn ìròyìn ayọ̀. Ọlọ́run mo fẹ́ gba ìròyìn ayọ̀. Lórí ọmọ mi tó ń retí ìwé ìgbélù tiẹ̀. Èmi kò ní báwọn gba ìròyìn ìbànújẹ́ nínú oṣù yìí o. Ángẹ́lì tó ń kéde ìròyìn ayọ̀. Ó wọ ìdílé alábìnrin kan. Ó ní ìwẹ̀ ẹni tí a kọjú ṣe lóore. Ọlọ́run èmi ẹni tí a kọjú ṣe lóore. Má pé mọ́ra rẹ̀. Èmi ẹni tí a kọjú ṣe lóore. Bẹ̀rẹ̀ sí ní fúrúgbìn ìròyìn ayọ̀. Mo dó lórí Krista pátá ilẹ̀ mìíràn yanrìn ni. Ángẹ́lì náà tó kéde ìròyìn ayọ̀ nínú oṣù kẹfà.

0: Orúkọ mi ni Jùmọ̀kẹ́ Adélẹ́jẹ́.
1: Látàdúgbò ọmọ.
0: Látàpẹrẹ.
1: Kí Ọlọ́run ṣe fún ọmọdé tó mà.
0: Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, ọmọ mi tó wà ní UK, ìyá ọmọ onílùú. Tí mo ní kẹ bá mi ládùúrà fẹ́ sọ ni, mo ní kẹ ń pátánì àti rẹ padà ni. Ọlọ́run jẹ́wọ́ ara ẹ̀ o. Ó di gbà.
2: Ìròyìn ayọ̀, ìròyìn ayọ̀, ìròyìn ayọ̀ léyìí o. Mo dúpẹ́. Àwọn náà ti pè. Àwọn náà ti pẹ́ àti darí ògo padà sọ́dọ̀ Ọlọ́run nípa irúgbìn ẹ̀ńfátà yín. Gbogbo àwọn tí wọ́n tún retí ìwé ọmọ onílùú. Ipò tó orílẹ̀-èdè yìí wà. Kódà mo fi ọwọ́ sí bí àbá lè lọ sáwọn advanced country wọ̀nyí UK tó gbọ́ ọ̀nà ẹ̀ tó wọlé bíi tàwọn ọmọ yín Canada America advanced country ìròyìn ayọ̀ ni màmá. Àwọn tó kù ìwé ọmọ onílùú Ọlọ́run kó gbà pẹ̀lú ẹ̀ńfátà wọn. Pákérò kò délé o. Wọ́n ní tàjùgbé ṣáájú Ọlọ́run kó bá wa tún Nàìjíríà ṣe. Àmì nígbà pé ìbànújẹ́ o ìròyìn ayọ̀ pẹ̀lú irúgbìn wa. Àmì.
3: Apostle kò bọ̀ èmi náà lẹ́rìí o èmi Ahmed Oyè ṣíjẹ ọmọ yín náà ni o. Bàbá mo dúpẹ́ o lọ́wọ́ Ọlọ́run yín Ọlọ́run àlàyé ni o ìpè yín dájú lórí mi o ó dẹ̀ ń ṣiṣẹ́ ìyanu nínú ayé mi. Ó ṣẹlẹ̀ pé ní nǹkan bíi 3 years sẹ́yìn ni àbúrò ọmọ àbúrò mọ́mì mi ló ti ń wá mi káàkiri ìlú òyìnbó ló wà wá rí mi a wá lọ síbi ìnáwó kan a lọ bí ìnáwó kan ní Èkó bí mo ṣe ń débẹ̀ báyìí ló bá ní à bọ̀dá mi òun ti ń wá mi káàkiri láti 3 years gbolé mo wà àwọn wá mi ń lu Ìbàdàn àwọn òrí mi torí pé ó gbé ọ̀dọ̀ mi fún ìgbà díẹ̀ kó tó travel lọ ìlú òyìnbó tún gbogbo ẹ̀ lọ dádì ìyàlẹ́nu Ọlọ́run tó ṣe inú ayé mi ló bá ní kí n ká lọ bí ilé òun tó ń kọ́ dádì gbogbo ilẹ̀kùn bẹ̀ náà ló ti gbé fún mi o. Ó ti gbélẹ̀kùn fún mi kódà 5 million ilẹ̀kùn yẹn ó ti fún mi lówó mo ti ń báṣẹ́ lọ dádì o mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yín Ọlọ́run yín ṣiṣẹ́ ìyanu nínú ayé mi láti ìgbà tí mo ti wà lábẹ́ umbrella yín mi ò rí ìpọnjúmọ́ o mi ò rí ìpọnjúmọ́ mi ò tàràkàn tó máa jẹun mọ́ lórí ayé mi lórí ayé àwọn ọmọ mi kódà mo tún ṣe fáwọn ẹ̀gbọ́n mi mo ń ṣe fáàbúrò mi tí wọ́n wà nílẹ̀ yìí tí wọ́n wà ní Èkó mo tún ṣe fún wọn. Mo rí ànúgbà o ìpè yín dájú lórí mi bàbá mi o mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yín o mo dúpẹ́ mo mọ̀ ọ́ lóore o ẹni fọmọṣiṣẹ́ ìránṣẹ́ ẹni fayaṣiṣẹ́ ìránṣẹ́ arúgbó wòlíì lọ́lọ́run ọba àṣẹ yín o dúpẹ́ o mo mọ̀ ọ́ lóore o ẹ ṣé bàbá mi o.
2: Ìròyìn ayọ̀ ohun tá ń pè ní ìròyìn ayọ̀ nílé ẹ bá kọ́kọ́ gba owó yẹn rí pé ẹ ń dunnú pé Ọlọ́run mo dúpẹ́ o ìròyìn ayọ̀ nìyẹn ìròyìn ayọ̀ kò ní takú síbẹ̀ o adúrò owó yẹn nírú àkókò yìí ó yẹ máa gba contract gbogbo ẹyin kẹ tún ti kọ̀wé ẹ̀bẹ̀ ó yẹ lọ gba ìròyìn ayọ̀ orí iṣẹ́ ni o inú oṣù yìí kẹ gba ìròyìn pẹ̀lú orúkọ ìròyìn ayọ̀ yín ó yẹ gba ìròyìn ayọ̀ tó ṣe kò ní bàjẹ́ ẹ ò ní rí bí o kò ní takú síbẹ̀ mo bá yín yọ ẹ ṣàṣeyọrí lórúkọ Jésù.
4: Dádì ẹ ṣeun wa ojú òní tí ìyẹn pẹ fún wa o mo lẹ́rìí ó sì pín sí ọ̀nà méjì ẹ̀rí mi àkọ́kọ́ kò ní wípé nígbà kan mo ní muscle condition mi wípé mo ti tọ́jú orí báyìí mi ò sì tí ì ní èso ọmọ mi ò sì tàn lọ́kọ ẹ wá sọ fún mi wípé sí ọmọ ni mo fẹ́ àbọ̀ ọkọ mo ní ọkọ náà ní ọ̀kọ̀ọ̀kọ̀ ṣáájú kó tó di pé ọmọ tẹ̀lé ẹ ṣáà fún mi ní ìtọ́ni ṣùgbọ́n sí ìyàlẹ́nu mi prayer tá a wá tẹ̀ hàn náà ti orí wa mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run kà mí yẹ ẹni bí ọkàn mi ọ yọjú sí mi nínú oṣù tó tẹ̀lé mo dúpẹ́ bí mo ṣe gbàlérò yìí pé ẹni tí yóò ọ̀rọ̀ ayé mi ọ̀kà lára ó ní mo ń fẹ́ bẹ́ẹ̀ náà Ọlọ́run sì ṣèṣe torí pé ọ̀rọ̀ ayé mi ọkàn ẹni náà lára ẹ̀ṣẹ́ o mo dúpẹ́ lórí gbogbo ìrànlọ́wọ́ yín lórí gbogbo wa o ẹ̀ṣẹ́ o ẹni ṣàṣe tí o ẹni ṣàṣe tí o ẹni ṣàṣe yọwọ́ o Ọlọ́run ọba mi túbọ̀ máa tẹ̀yìn síwájú ẹ̀ṣẹ́ dádì o.
2: Mọ́mi Barakat gbogbo ògojẹ́ ti Ọlọ́run ẹ ṣáàjà máa darí ògo padà sọ́dọ̀ Ọlọ́run iṣẹ́ tí àfàmì ròyàn ń ṣe nìyẹn a máa wá ohun tó nù rí ẹlẹ́ni orí ọ̀fẹ́ láti every quarter Ọlọ́run bàjẹ́ 19 service yẹn Ọlọ́run yóò ṣe lọ́rẹ̀ ara yín lórúkọ Jésù kò ní bọ́ ọmọ yín lọ́wọ́ ẹni bí ọkàn yín nìyẹn lórúkọ Jésù ẹ bá kó ẹ bá bọ́ ẹ ní mọ̀bànújẹ́ ó bá yín yọ ẹ kú oríire.

0: wọn ni bíbélì pé ní olè ọjọ́ ọ̀la iṣẹ́ wọn ni láti jalè láti pàtí láti run
1: ọ̀rẹ́ mi mọ́kànlẹ̀ kójú rẹ̀
0: wọ́n tún lọ sí ògbómọ̀ṣọ́ ní àárín ọ̀sẹ̀ tó kọjá yìí wọ́n wọ immigration office iṣẹ́ wọn nìyẹn láti jalè láti pàtí láti run a dúpẹ́ pé wọn ọ̀rẹ́ nìkan kan mú balẹ̀ ṣùgbọ́n wọn jalè lọ gbogbo ìbọn kankan ni wọn kó lọ ọlọ́run yóò bu ìfọ́júlù wọn bẹ̀rẹ̀ sí ní fúrúgbìn nínú oṣù yìí ọ̀nà tí ọlọ́run fi ń bá wa rìn nìyẹn ọlọ́run bá má jẹ̀mú èmi náà ń ṣe
1: ọ̀rọ̀ àjìgì
0: ọ̀pọ̀lọpọ̀ bá rí orí ọ̀fẹ́ ètò yìí ọlọ́run elédùmarè
1: máì dáwọ́ dúró ọ̀rẹ́ mi ìbẹ̀rẹ̀ láwọ́
0: wọn fẹ́ bí dànù o
1: ara ṣàṣà má ṣe mọ́wọ́ lẹ́rọ
0: Olúwa yóò bu ìfọ́júlù wọn bẹ̀rẹ̀ sí ní fúrúgbìn Olúwa yóò bu ìfọ́júlù wọn.
1: Jọ̀wọ́ jẹ́
0: ká. Elisa ní Olúwa kò bu ìfọ́júlù wọn. Àwọn ni nígbèkùn wá dẹni tá a tún mú ní ìgbèkùn. Ọlọ́run yóò bu ìfọ́júlù wọn. Àwọn iṣẹ́ sátánì mẹ́tẹ̀ẹ̀ta láti jalè láti pa àti láti rin. Ewu tí ọba oṣù yìí rìn kò ní kan o. Ìròyìn ayọ̀ ni mo fẹ́. Mo gba ìròyìn ayọ̀ lórí aláboyún rẹ. Oyin ayọ̀ lórí ọmọ rẹ tó wà lókè òkun oyin ayọ̀ lórí iṣẹ́ rẹ oyin ayọ̀ nígbà tó bá san gbèsè oyin

0: gbogbo àwa tá ń gbọ́ mi lásìkò yìí o, aráalé, ará oko, èrò ọ̀nà, ìdánilẹ́kọ̀ọ́ pẹ̀lú pàìtọ́ wa rèé o. Èmi pàìtọ́ wa náà ni o. Èmi ni pàìtọ́ Gbadé Ògúnlànà. A dúpẹ́ torí pé Ọlọ́run Olódùmarè ó ṣeun. Àánú ẹ̀ dúró láéláé. Bọ́yá ìwọ ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí, èmi ni à ń pè ń pàìtọ́ wa. Ìdánilẹ́kọ̀ọ́ lórí ọ̀rọ̀ Ọlọ́run ni. Ṣùgbọ́n nípasẹ̀ oore ọ̀fẹ́ àti bí ìpè Ọlọ́run fi á sí, ẹ̀kọ́ nípa ààbò lórílẹ̀-èdè pàápàá jùlọ nílẹ̀ Yorùbá ni mò ń ṣe lọ́wọ́ báyìí. Pàìtọ́ wa, ṣebí ìránṣẹ́ Ọlọ́run ni yín? Kí lọ́kàn yẹn pẹ̀lú ààbò? Àwé ìránṣẹ́ Ọlọ́run ni mí lóòótọ́, ṣùgbọ́n àdìdì ran mi síran Yorùbá ni. Èèyàn la rán sí, kìí ṣòkúta. Àlàáfíà wọn sì gbọdọ̀ jẹ mí lógún. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi, ẹ rí pé mo sọ fún yín nígbà kan pé ìwọ tó bá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run, àyàfi tó bá jẹ́ pé o ní ìpè sóṣèlú, mọ́ fi gbogbo agbára súnmọ́ olóṣèlú. Nǹkan wà tọ́lọ́run pè síbẹ̀ o, torí mo ti ṣèdánilẹ́kọ̀ọ́ gan fún yín rí lórí onígbàgbọ́ àtòṣèlú ṣíṣe. Nǹkan wà báhun, torí kákáwọ́ gbéra wípé bí wọ́n ṣe ń ṣe ọ̀dá, bí wọ́n ṣe ń ṣe ọ̀dá, ká mọ́ sùn mọ́ bẹ́ẹ̀. Nǹkan lọ́nà, ṣùgbọ́n kì í ṣe gbogbo wa. Irú èmi ní ìsìn, kò sí dọ́kàn mi kó ṣèlú. Èmi ò ní ìpè òṣèlú ṣíṣe. Ìtọ́sẹ̀lẹ̀ nu. Àmì ní ìpè òṣèlú ṣíṣe. Ṣùgbọ́n ọ̀rọ̀ tó bá kan àwọn mẹ̀kúnnù, ọkàn mi tọ́ra tá a rán sínú. Mo ń sọ fún yín bí ọ̀rọ̀ ṣe kàn mí ni o. Ẹ̀ńtọ́ bá ń ṣe tó mi ẹ̀yìn tá a rán mi sí lògbòlògbò, mo gbọ́dọ̀ dá sí i. Àti pé níbi tọ́rọ ààbò dé dúró báyìí, ọkàn ara ilé, ọkàn ara oko ni. Bó o ní ọ̀dà sí, kò yí nǹkan kan padà. Ṣùgbọ́n ẹ jẹ́ ń sọ fún yín o, tọ́ ọ bá rí tọ́ ọ bá sọ, ńgbà ọba kan lẹ̀kan lè rẹ ọmọ ìdínà. Mo gbọ́dọ̀ láì lóye dáadáa. Àìbá mẹ́ǹtí ó sọ pé, àbí pàìtọ́ wa ti ń sóṣèlú ni? Rárá, eléyìí ò ní nǹkan kan ṣe pẹ̀lú òṣèlú kankan. Eléyìí ní nǹkan ṣe pẹ̀lú ààbò àwọn tọ́lọ́run rán mi sí, ojúṣe mi ni. Àti pé tó ń kálukú bá ń wò báyìí pé, ẹjẹ́ àgbà báyìí, ẹjẹ́ àgbà báyìí, àwa tá a jẹ́ ìránṣẹ́ Ọlọ́run náà, a gbọ́dọ̀ dákẹ́. Ṣé àwọn oníláàbí yìí ṣé ń yọ àtakò ṣọ́ọ̀ṣì lẹ̀? Wọn ò yọ́lẹ̀. Tá a bá rẹnikẹ́ni tó bá wá ní kí aláàkan pàìtọ́ wa ń bẹ̀, ṣébi án bá ti ń dojúkọ ṣọ́ọ̀ṣì, bó tiẹ̀ jẹ́ pé kìí ṣe ṣọ́ọ̀ṣì wa, ẹ mọ̀ pé pàìtọ́ wa ò ní ṣọ́ọ̀ṣì. Gbogbo ṣọ́ọ̀ṣì náà ń tèmi. Àbí ẹ̀yin sọmọ ìjọ mi ni? Ẹ mọ̀ pé pàìtọ́ wa ni à ń pè mí. Irú nǹkan bá ń gbọ́dọ̀ kàn mí, ẹ̀ tó kàn mí náà. kena la si nko ni jejo mo salaye fun yin pe bo ti e je pe gege bi igbe kale we romo ori ketala ojuse ijoba e ma loro abu be ni ojuse ijoba ni ninu igbe kale oro olohun mo gojo salaye gugu e fun yin daada ojuse ijoba ni sugbon oro ti koja ka daada joba nikan oro ti koja baun ka ma re nikan ti o ni gba ajo je poju se joba ni ko si toka okan okan iwo atemi gbodo wa ba se ran joba lo ene mo se so ni jejo se ri kini fonu wa un oni ohun ija ta koko ni mo ni te ba ti ri awon ti a papo ti a lo ti rin won mu fura dani e ya foto won e ju ori ero ayelujara e ya foto won e ju sori ero ayelujara iwo na nse ti enu iwo na ko pa ti enu eyen wo bayi lọpọ ọgbà ma n sin ni ọkadà ń làwọn èèyàn ma ń lò ọdà náà gbà náà ẹ bá ra wọn tí wọn gun ma n sin ni lọ tí wọn tó gun tí wọn tọgbọn ẹ tètè ya ta àwọn agbófinró lólobó pé mo ra wọn kan o tí wọn gun ma n sin ni wọn pọ ọ̀nà bí a ti gbúrò wọn rèé ara ṣẹ́ wà nù lè dáadáa jọba nìkan níbi ọ̀rọ̀ dé dúró báyìí ẹ ti mọ àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì rèé ṣẹ́ ráwọn èèyàn yìí wọ́n èé ṣe wìn rárá wọ́n èé ṣe wìn èèyàn náà ni wọ́n ẹ̀tọ́ túmọ̀ sí ni pé wọ́n á ń jẹun mazeni ti ń lò epo ní ń lò kìí somi ó níbi a ti ń rèpo
1: ẹ̀rẹ́ téèyàn bá lajúlẹ̀ dáadáa èèyàn mọ nífura ìfura lóògùn àgbà ní tí mò ń kọ yín náà ẹja fura pàápàájúlẹ̀ yìí tẹ́ wà ní gbèríko
0: gbogbo ẹyin tẹ wà ń gbèrí ko àsìkò tẹ gbọdọ fúra rèé o àsìkò tẹ gbọdọ fúra rèé o
1: torí lọpọlọpọ ọgbà ibi irú gbèríko ń làwọn èèyàn mọ fẹ sá sí
0: gbogbo ẹyin tẹ ń ságbẹ nkankan ẹja bẹrẹ sí mọ fúra o ẹ bá ti rí páwọn àdàmọdì èèyàn kan wọ́n ń wá ságbègbè yín ẹ tètè máa fura èèyàn máa lanu láti sọ̀rọ̀ ni kìí ṣe pé kẹ́ ẹ máa tako gbogbo ẹ ń wà ládùúgbò yín ṣùgbọ́n kò ṣeé wọ̀ kéèyàn fi tó àwọn agbófinró létí pé nǹkan ṣẹ̀ṣẹ̀ ya wọ àdúgbò wa
1: lọpọlọpọ ọgbà wọn jáde lójúmọmọ alaalẹ òròrú bí ọrọ ni à ń jáde inú ìṣẹṣẹ
0: ó ní mo ṣe sọ fáwọn agbófinró wa ọrọ ti kọjá gbẹlẹyàmẹyà bí nǹkan báyìí o ọrọ ti kọjá ẹsìn o kìí ṣe jẹ ẹsìn ẹ jẹ nsòótọ ọrọ fún yín kìí ṣe jẹ ẹsìn torí náà ẹ mọ̀ jẹ́ kí sù kó lo ọgbọ́n àyíníke láti rẹwà jẹ kìí sọ̀rọ̀ ẹ̀sìn èṣù ńlọ́wà ń di ẹ̀ ìdínà ìfura ni ní ìsìn báyìí ìfura ni ká tètè máa fura ǹjẹ́ ẹ mọ̀ pé àwọn ìlú kan wà tí
1: oba di pe eyan kole kene teyan ma yi ka lehun we ma je oga to be ju be lo e ma pa won ofin ten ti ma ra ati kapa awon ti a ma gbe eyan pamo awon ofin ten ti ma ran lo nu eyin te ngbo mi te ba ro pa won eya kan soso nikan lo wa ndi oro yi e si ge soro eya kan nikan soso tori opo gba won jiyan gbe ti an gbowo eleyin o si ni nkan kan se pele ya kankan ama kurata rin wa na won ti ri po na ola ojiji re won ti ri pe yawu ti o ni lo an lori afefe lele idino ke soro awon eleya kankan ni kan ni o e ba ra won eyan wa na gba mi alakowe mo ni a to ba ti di pa nji awon omo olowo gbe e ti mo pe eyan ti koja pe nkan digbo loko kan laarin ilu mo nso fun yin mo nso ni pe o nka luko wo lajule ni o o nka luko wo lajule ni o gbogbo eyin te ngbe adugbo onile ni o ni abi mi re nti e ba ti ra won eyan te riri to be ju be lo to je pe ibi waju le awon ti owo ba sodo sodo won si ni sa n pa ra ro be eduna ko ma se wonu ke eyan so pe arakunrin ejo mo ri pe won oju yin sajiji ladugbo yi enbo le yin bina to ba ni mo kan nkoja lo ni e kan wa yan fun pe awon olopa ni ti ni ta ba ri awon ti won e saradugbo wa ka ma ko bi ara se gbogbo eyin aradu mo nso yi fun o ladugbo yin te ba ti re nti oju e sajoji to si dabi pe toropo ogba ngbo oko ba ma fe wonu ile eni ama ma da awon eyan ilo na ebi oko ba ti fe wonu ile aja ma ji yan gbe mo so fun yin wo ebi oko ba ti fe wonu ile boya eni tin wa moto bo nfan fere ki won le silekun fun ki won to silekun won ba da eni jule won ba sa lo te ba ti re tin para aro ni waju ile ejo eja tete ma fi lo nai awe ejo n o ri yin biri ni isin ti e n lo ke te n lo le yi ke lo ko yin e wa so pe n to sele ni pe awon ijoba na ni an ni an ti a ba ri bawon ka ma beere oro lo won ejo ko ma di ibinu tin ba tun ri yin eyin binu ni o han joba na won so be mo le ya photo yin tori won loju la lakan fi sori en loro gba bayi seri ta ba bere si se gbogbo nkan yo ran alo tori ke se awon ti an wa ni gberiko ti an ya bolu tan ya bo awon agbe nikan mo fe nti mo so ko kili asi yin o kan tun wa to je pe awon jiyan gbe laarin ilu lati gbowo goboyi awon ipaayan owo won fe gba won to yato o won to yato o gogo re la gbodo wo gbon si gogo re la gbodo doju ko ni isin orun ya bo loro yi ke soro enikan orun ya bo ni ke soro enikan iwo atemi gbodo laju wale e ba ti re ni te riri ladugo yen o le wo sokoto tere won le wo awon kotu won di bi re e ma je a beru lati so pe ejo mo ri yin te ti n para ro ni bi
0: se ko si ta ni yin eja bere si ma se lati sin lo ara awon iran lowo ta le se fun joba nu gbogbo eyin de ngbo mi nle okan nu rin se tawon eyan e ma lo o ni eru eru ni se won o peto wa kin lo de na idi ni pe eru ni esu ma lo se ri bo lorun olojumare se ma lo igbagbo be ni esu ma lo eru idi na ara awon agbegbe ti wa temi ta tun gudo fi kiesara nu eni a se ma e ri ru eto sele logo ma so laipe yi jene jene o da bo gbogbo eyan irin ise ti an ma lo nu en ti an fogban so ni pe te ba ro pa jena ati sumo ati pe ni keni o le sun ko fo kan bale mo ara awon rin ise won nu ki won o deru ba yan ede na eyin te je ran si olohun oni be eyan se waasu ni ruru asiko bayi tori moran mi e ma wi pe e n ko so wa awon eyan yi ni lana te n gbe waasu oro yin kaito wa ki ntumo re ntumo re ni pe e ma je ka ro waasu ti obo sori aga esin kesin tori omo sin to wa ma fi deru ba gbogbo eyan to ba nseyun in tawon eyan ife o se gan nu asiko teyan ma waasu lati ma deru ba won eyan koyi kaka be o n ko sowo won en ti an fe o sele gan nu asiko teyan ma waasu lati ran awon eyan lowo lati fun won ni gboya lati fi okan won bale wipe lagbara olohun anti a ko ari gba pada en ti mo nso ni pe ma lo asiko yi lati ma waasu nti o to deru ba awon eyan en tawon ajinigbe nkankan en ti an wa nu lenu ojo meta yi anti a ko lu sosi se ni akure ni abi ore ko won me won ni bi kan lo ni agbegbe ondo won dajo oku fun an se ri ti eyan ba se ntoto kayin en ti eyan ba se ntoto kayin e ri pe ajoba wa na an na ti gbera nle tori awon igba mi wa ta kan gbo pin an se jamba ta ni gbo nkan kan pe sugbe leyun agbo bere re agbo pari e agbo bere re agbo pari e paito wa teyan ba wa je adajo to ba adajo ku fun awon ti an pa yan awon igba mi wa awon ijoba e ma fe fowo si ki won towo won pa yan e je nso fun yin gomina ni o are ni o ti an ba adajo ku fe nikan ti gomina n ba si ri pe won pa eni na ko seso olohun idi tolohun se gbe joba kale nu se ri bo mo se le salaye fi tori mo sa kiesi gomina won a ma ti sira won bi pe owo mi ko le emi o ti bo lojo koja gbene e to wa nbe fun nu ke sese ni waju olohun ta lo fun samuso ni lagbara ko fi pa won ota ke se gbogbo ipayan lese iwo ta ba gbe sori ijoba teni kan ba se ese to mu kudani to ba si fo si won pa o se ni waju olohun ara awon oju se renu eje nsare ka ese kan ni were fun yin iwe romu ori ketala bẹ̀rẹ̀ látẹsẹ̀ kìíní ẹ̀ kí olúkúlùkù ọkà kó forí balẹ̀ fún àwọn aláṣẹ tó wà ní ipò gíga nítorí kò sí àṣẹ kan bí kò sí láti ọ̀dọ̀ ọlọ́run wá àwọn aláṣẹ tí ó sì wà láti ọ̀dọ̀ ọlọ́run ń láti lànà rẹ̀ wá nítorí náà ẹni tí ó bá tàpá sí àṣẹ ó tàpá sí ìlànà ọlọ́run àwọn ẹni tó bá sì ń tàpá yóò gba ẹ̀bi fún ara wọn nítorí àwọn ìjòyè kì í ṣe ẹ̀rù sí iṣẹ́ rere bí kò ṣe sí iṣẹ́ búburú ǹjẹ́ ìwọ a fẹ́ ṣá ìbẹ̀rù àwọn àṣẹ wọn ṣé èyí tó dára ìwọ ó sì gba ìyìn láti ọ̀dọ̀ rẹ̀ nítorí ìrànṣẹ́ ọlọ́run ní í ṣe sí ọ fún rere ṣùgbọ́n bí ìwọ bá ń ṣe búburú bẹ̀rù nítorí kò gbé idà náà lásán nítorí ìrànṣẹ́ ọlọ́run ní í ṣe olùgbẹ̀sán láti ṣiṣẹ́ ìbínú lára ẹni tí ń ṣe búburú olùgbẹ ṣe rí tọ́lọ́run bá gbé ọ sípò ìjọba ọlọ́run ló gbé ọ sípò ìjọba ẹ jẹ́ ń ṣàlàyé fún yín ó ní ìdí tọ́lọ́run fi gbé lánàá kalẹ̀ ìgbà ní àwọn olóṣèlú wọ́n ṣe wọ́n lu jìbìtì wọ́n wà ka ẹsẹ̀ wọ́n lọ́lọ́run ló fi mí bẹ́ẹ̀ ọlọ́run kọ́ ni máa fi yàn bẹ́ẹ̀ ọlọ́run ló gbé lánàá kalẹ̀ ó lè ṣe èrú bò ló gbé ọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ó ti débẹ̀ náà bó ṣe rí náà kò bí ìdàgbèdà lẹ́kọ̀ọ́ òṣèlú kọ́ leléyìí ṣùgbọ́n mo gbọ́dọ̀ ṣàlàyé fún yín ìwọ tá a bá ti gbé sípò ìjọba bíbélì ni ò gbé idà náà lọ́wọ́ lásán láti fi ìyà jẹ àwọn tí ń ṣe búburú ni ìdènà ẹ̀yìn aráàlú ẹ já lo ọpọlọ wa tẹ́nì kan bá lọ dìgbò lu àwọn èèyàn tí ń sùn jẹ́jẹ́ wọn tàbí tí ń sin lọ́run jẹ́jẹ́ wọn tọpa wọn lọ bẹ̀rẹ̀bẹ̀ ẹ mọ pariwo tí wọn bá ní gbà wọn ṣèdájọ kú fún wa ẹ mọ gbé mú kankan ẹni ò bá pààyàn tí wọn bá pa kọsẹ sẹ wájú ọlọrun mo gbọdọ la gbogbo ẹyẹ yín o torí wọn ò gbé idà náà lọwọ lásán ẹyin tẹ sì wà ní òpò ìjọba ẹjẹ ìṣòjọrọ fún àwa kan rò wípé àtọ́lọ́run bá pè ṣiṣẹ́ wàásù bíi irú ti àì nìkan lájẹjọ wájú ọlọ àmọ́ jẹjọ kí lọ́kàn mi kí n mọ ṣàlàyé irú ilé fún wọn jẹjọ wájú ọlọ tọrọ àrán mi sí yín ni mo gbọdọ wo báàbò yín yóò ṣe nípa sí wọn ò dùn wájú ọlọrun olódùmarè yóò béèrè lọ́ọ̀ mi ẹyin tẹ wàá ń pò ìjọba náà ẹyin náà ò dùn wájú ọlọrun ẹyin náà ò dùn wájú ọlọrun ẹyin tẹ ẹ jẹ gómìnà ni o ààrẹ ni o aṣojú aṣòfin ni o nǹkan kan ẹyin náà ẹ dùn wájú ọlọrun láti ṣàlàyé tẹ fi po yín ṣe ẹ mọ nǹkan kan ẹ jẹ sòtọ ọrọ fún yín ọlọrun ló fi lànà lẹ gẹgẹ bí mo ṣe sọ kìí sọ ọlọrun ló fi gbogbo ẹ ń wà bẹẹ bẹẹ o ṣùgbọn ìlànà pé kádàrí ọ wà kátẹ́lì ọ wà ìgbékalẹ̀ ọlọrun ni ẹnikẹ́ni tọba ti á wà bẹẹ ìbásọ̀nà tọ́tọ́ ni o ìbásọ̀nà tí ọ̀tọ́ ni o ti di dandan pé àwọn ntọ́ jẹ́ gẹ́gẹ́ bí ojúṣe rẹ gẹ́gẹ́ bí ipò tọ́ wà ń kò ṣe ọlọrun ó béèrè lọ́ọ̀rẹ́ ńjọ kan torí náà kìí ṣẹ̀ṣẹ̀ tí wọ́n bá dájọ́ kú fún yàn lábẹ́ òfin kí gómìnà sọ pé ẹ lọ pa kìí ṣẹ̀ṣẹ̀ ntọ́ wà ń bẹ́ẹ̀ fún ẹni láti dojú oro kọ àwọn èèyàn búburú ẹni ọba sì bù ṣe gàdà tọ́ lọ pa èèyàn ẹlẹ́ran ara bíi tiẹ̀ tá a bá dájọ́ kú fún kìí ṣẹ̀ṣẹ̀ ní ìsìn tá a ti rí i pé ẹ rí i pé mo fọgbọ́n pín nǹkan méjì ní ìsìn mo fọgbọ́n pín nǹkan méjì o ọ̀nà wo ni iná pàìtọ̀ wa bọ́lá kan wà wọ́n máa ń dìgbò kọ ládùúgbò tàbí lórí oko mo wá náà kan tún wà a máa jíyàn gbé láàrin ìlú méjì ni o ẹ má dárúkọ ọmọ ṣàpàtì o ìdínú ẹ̀yìn tẹ́ ẹ bá kẹ́ rò pé àwọn ẹ̀yà kan nìkan la gbọ́dọ̀ máa ṣọ́ra fún irọ́ gbogbo ẹ̀yìn tó jẹ́ pé lẹ́kàn wà ládùúgbò yín èèyàn ń gbé bẹ̀ ẹ má gbóhùn èèyàn ṣùgbọ́n wọn ì jáde
1: o ta si ko teyan o so fa won olopa ile kan be ladugo wa awon eyan ma wo be ni won ijade eh o ta si ko teyan e ma je npa ro te je we gogo wa la mo bi obe tin bi ma ka to pe ka labo yun oko yen si na ojo ni lo ati ura to mo bi agbara ojo riko opo gba mo ma awon eyan buku ladugo be mo so fun yin e ma je atara e ma je paro tan ra wa je orile kan ama yawu yawu ni an gbe be e mo pe teyan gudo mo fura sinu wa wo doro bi ni owo role koda ba mo gan iwo sa lo bi e ti mo to nje e bi awon mo ti mo to nje igbalode mo ni gbajo wa kini won ma bo le se mo chan ba gbe basia bayi abi agbon chan ba ra nkan bayi o ti elerin dodo eko na mo ra oti lile ni awon oti lile to wo re to ga si ara won kan ma ko ni sa won kan ma ko ni sa e ba ti ri je wa so doro mi bayi se ri e ja ma fura e ja ma fura gbogbo yin ni mo gbo pa won eyin obi kan eyin eyin obi buku won le ti elegbe awon omo iya awon omo yawu yawu oda pẹjọ wa se bowo wa tawon eboji ni enji pa gbagbagbagba doko le ole eyan buku owo yin ti enji ko owo yin ti enji ni e ja bebe ja ye ja panu po ka bo le wi e ma pe bi olohun kan fo si oda o le ni yejo bebe ja so bi oro wa owo yin ti enji lo ko mo lo omo kan se gbeyawo njo kan la ba lo si koyi ibe ti ma se kini goju koyi ta ti ma fe ra un lokan kan ba de ah won kan ko se ri kini na ba je ma se soko un e pe bi pe ti a ile ise are presidency ah mo ti wo pe awon eyan awa ma wa se gbeyawo nu ru bi bayi ni mo ba si re omo lo bo le bayi yibo ni omo na omo okunrin keke kan bayi ni se ri ngba ti o lo fa eni to wa nwaju to wa leyin ti o fa so kale bayi iya oyinbo kan ni bayi iya taye ti tan lare mo ni a so yawo lo ma wo won ni wa se igbeyawo nko otu ni ha mo olorun olodun bare ibo la go de se oyinbo yo mo po mo yawu yawu lo fe fe kai eni ojoko legbe mi o ni boyo mo nji gbon wo si mo ni ti o ba gbon wo si na nko abe wa ri iya ti eyin ti fe tan lenu re to na si wa so yawo nirin keke ha mo lo mo ijiri san ni osangi ori gbadọ gba towe ore ni egun le lo o ya ji lo be la ah e wo o ga eyin yaya tomo yin se yawu yawu te ba wi eroju ole e mu omo yin osagbafo on ka so wale eroju ole e mu ni gbogbo eyin yaya mo gbe yin pa to wa se bi ran si olodun ni yaya yoruba ni ke sebu ngba ba pe yan ni yaya yaya ni ke sebu awon alakori o le jo gbogbo yin ogbe ko loja enikan gba lore o le jo gbogbo yin gbogbo eyin te ba bi mo tin se yawu yawu te so fun ise ri ngba mi mo wa amo lo nkan mesin eyeye so lo esin o ta si ko ta wa na gbojo mo gbegbe si aye to jare e bo mo wa ba njale ejo be ja so pe njale ewo ni nfe wo eja bara wa so toro eja so toro fun ra wa se ri be ara ilu ba se npara mo ta laju wa ta si nso fun joba mo sakiyesi kini kan ladugbo mi o kan joba na wa si tian se ri ilu ibomi wa nje mo pe tiru awon pe won wa ko omo logbo mo so nkan kan to ba sele e mo ti joba mo se wa na to ba fun ani royin to le ran a lo lati mu awon eyan iye bayi ni ogba ebi npara wu e je nso toro fun ta ba fi lelepe ni oba mo ti afurasi ẹni ọba le sọ tó mọ̀ ń pa wọn tó sì dó òótọ́ tá a sì ló tá a fi rí amú ẹ rí iye báyìí gbà béèyàn ṣe ṣe nù béèyàn ṣe ṣe ti ṣe múrú àwọn èèyàn nù ìjọba ẹ̀jẹ̀ akọ́ba ṣe sọ pé ọ̀dà ẹ kéésì àwọn ọmọ láwọn èèyàn yìí ṣe wín ibì kan wọ́n ṣàgbà sẹ́ẹ̀rí pàjọ́ wa ojúgbó wọn mọ̀ mọ́ gbà àwọn ọdẹ wà ń bẹ́ẹ̀ àwọn àgbẹ̀ wà ń bẹ́ẹ̀.

lọ́nà ẹgbẹ̀rún báyìí la ẹgbà ẹ rí pa bẹ̀rẹ̀ sí máa gbọ́ ń pa wọn mo sòtọ́rọ̀ fún iná bí wọ́n ṣe mú lẹ́nu kíjọba náà fowó lélẹ̀ pé ẹni ọba rí ọ̀rọ̀ tó lè ràn wá lọ́wọ́ yóò ní iye báyìí tí ó gbà ara àwọn gbèsè téèyàn máa gbé náà pẹ́ẹ́nì kankan ò rí hàn ẹgbàgbẹ́ kan ò rí hàn bó ṣe rí kan ò rí hàn ibikíbi tí wọ́n rí wọn gbà ìbáṣojú táyé ìbáṣòru ni a ṣe kan ò rí hàn bẹ́ẹ̀ mo sọ fún yín torí pé kẹ́ni bí ọ̀sàgbẹ̀ yóò sọ dẹ́ ó lè ṣe ọmọ kéékèèké kan tí wọ́n ń gba bọ́ọ̀lù ó lè ṣe ọmọ ò rí hàn tí wọ́n bá ń lọ ẹ̀yìn gbówó gidi tó dojú kalẹ̀ ẹ̀yìn ọba ríru nǹkan báyìí ọ̀yá ẹja wa bá ṣèṣe ẹ wá sọ fún wa ẹ sì fọkàn wọn balẹ̀ pé tí wọn bá wá sọ fún yín kìí ṣe páàyè ọrọ̀ ayé ọrọ̀ àná padà ìṣe ni ó di pé ọ̀yá ẹ bọ́nu gbàgà ń bẹ̀rù ẹ jọ ẹ mọ jà ṣèyàn nílẹ̀ yorùbá ẹ mọ gbàgbé tí mo sọ fún yín o ìfura ìlọkọjọ ọrọ gbèríko nìkan o tí a máa jiyàn gbé tí a máa gbowó àdúgbò àwọn alákọ̀wé wọn mọ sábà gbé bẹẹ mo sọ fún yín èdè náà ẹyà alájúlẹ̀ dáadáa ẹ mọ̀ pé èèyàn lè gbé èèyàn wọn lè gbé èèyàn gbọ́ jẹ́ pé wọn daṣọ bùhàn lójú ni wọn kàn gbé ọ rìnrìnrìnrìn ó lè ṣe ilé kẹta sílé ibi tí wọn ti gbé náà wọn wà bẹẹ mo sọ fún yín nígbà wọn bá ti kọkọ rìnrìnrìnrìn bí ẹyàn sangi wọ́n wà wálé ńgbà jẹ́ pé wọ́n ó bò lójú ni kò ní kúkú mọ bí ó wà inú òkò wọn ó gbé sí wọ́n mọ tẹlifóònù tí wọ́n ègbowó wọ́n ó tún gbé rìnrìnrìnrìn wọ́n ó tún dà padà síbẹ̀ ẹ ní mọ ìdínà ọ̀rọ̀ pé ká máa wojúgbó nìkan kan mo lọ kọjá pé kẹ́ẹ̀ráwọn ẹlẹ́yà kan kẹ́ wàá máa wò wọ́n wípé ni irọ́ wọ́n wà láàrin wa káàkiri ni ẹjọ́ ọlọ́run ràn lọ o ojú lalákàn fi sọrí ẹlọ́rọ̀ ìdá báyìí o gbogbo ẹ̀yẹn tí ìjọ ọlọ́run ẹja wa mú pàṣẹ gbàdúrà torí àsìkò ọ̀kánu tá a lè ṣe gẹ́gẹ́ bí ìjọ ọlọ́run ẹni ká gbàdúrà ṣe oríṣiríṣi àdúrà lọ́wọ́ ẹ̀yẹ ńgbà mo fẹ́ sọ̀rọ̀ àdúrà ẹ̀jẹ̀ ń sọ fún yín ètò kan tí mo ní lágbára ọlọ́run olódùmarè ní ògbómọ̀ṣọ́ mò ń wo bá ṣe ṣe ìgbékalẹ̀ àdúrà ọlọ́jọ́ kan ni sátidé tọ́kàn oṣù yìí gbogbo yẹn ṣàkọọ́lẹ̀ rẹ̀ láago mọ́kànlá àárọ̀ wákàtí méjì sí mẹ́ta láì gbàdúrà ńgbọ́ bá dijọ́ mẹ́jọ wọn sọ sọ́ọ̀sì tá a ti ṣe fún yín kìí ṣe fún àwọn ọmọ tí wọ́n dìgbé lọ àtàn tíṣà nìkan kìí ṣe fún ìlú ògbómọ̀ṣọ́ nìkan fún gbogbo ilẹ̀ yorùbá ni tọ́lọ́run bá sì darí mi á tó gbé lọ bòmíì iṣẹ́ wa náà aran mi sí yẹn ni lágbára ọlọ́run gbogbo yẹn ṣàkọọ́lẹ̀ rẹ̀ ní sátidé tọ́kàn oṣù yìí wọ́n wà gbé ètò àdúrà kan kalẹ̀ ní ògbómọ̀ṣọ́ mo ní gbọ́ bá dijọ́ mẹ́jọ wọ́n sọ sọ́ọ̀sì tá a ti ṣe fún yẹn ẹ kàn mọ̀ pé láàrin aago mọ́kànlá ṣaago méjì ẹni ẹ ti fílẹ̀ nù kíní ìwé yẹn pé a gbàdúrà fúnlẹ̀ ògbómọ̀ṣọ́ fúnlẹ̀ yorùbá forílẹ̀-èdè wa yìí lágbára ọlọ́run olódùmarè sátidé tọ́kàn oṣù aráalé ẹ sọ fara oko pátọ wá fẹ́ ṣètò àdúrà fáàbò ọlọ́run olódùmarè yóò sì ràn án lọ ó ń kálukú wa ẹ̀la gbọ́dọ̀ wá ń tá a lè ṣe irú àdúrà wo lágbà irú àdúrà téèyàn mọ́ gbà nùrú ọ̀rọ̀ ẹni nínú ìwé ìṣe àwọn àpòstélì orí kẹrin bẹ̀rẹ̀ látẹsẹ̀ kẹtàlélógún ẹ̀ torí àsìkò wa wọn kàn sọ̀ńtọ́ wà ń bẹ̀ fún ẹ ìdojúkọ ló dojúkọ jọ ọlọ́run ìdojúkọ ló dojúkọ wọn wọ́n wá gbóhùn sókè láti gbàdúrà ẹ rí pé n ti ń ṣẹlẹ̀ yìí ẹgbẹ̀gbẹ̀ lọ́jọ́ kò jẹ́ kì í sọ̀rọ̀ ẹ̀sìn o kì í sọ̀rọ̀ ẹ̀yà o ọba gbogbo wa ni o ọba gbogbo wa ni bó ṣe ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nu
tan kan ta ko won wi pe won mo wa su mo won wa pada lo sodo awon eyan won gogo won wa gbon soke e ri pe mo ti ko inipa orisirisi adua to wa adu ope wa adura yin wa adura igbagbo wa adura sokan wa mo ko ni adura agbapo gogogo mo salaye adura ibebe faanu mo ko inipa adura ifara eni je orisirisi adua lo wa mo salaye adua wi jare fun yin gege bi ijo olohun adura agbapo gogogo in le eyan mo gba nuru nkan bayi ti gogo wa oko ra jopo be eyan se gba ni iru ni isin logo ma so won wa waju in wa salaye awon idi to fi kan kaluku igba gogo wa ba ti ri bo se kan wa a wa gbon soke papo si olorun olodumare te ba wo iwe ise awon apostoli ori kerin bere latese keta di logun won ni rusuru ta ni to kan gogo won opolopo madu agba esu esu le san doju ko iro ni bi bai olorun olodumare won gbadua si olorun olodumare le eyan ma gbadua si ai won olorun won o ti e bere pelu soro won o won ma koko gbo olorun ga ni wi pe won lo da aye iwo lo da orun iwo lo tesan mo bi eni te aso eni pe tori pe soro ikan gbogbo wa ah okan gbogbo wa toro kan gbogbo wa gbogbo eyin te ngo mi gbogbo eyin te ngo mi se ri soro to kan gbogbo wa yi a dabi pe ka bere won koko yin olohun pe bo se tobi to bo se lagbara to won wa ni oluwa wo awon tin so wo bi en se nse wa oluwa na wa agbara re gbogbo eyin te ngo mi e ri pe mo ni ka faaye le laarin ago mokan laaro sa ago meji idi ti won se le so gbedeke asiko ta lore o se riru adu agbapo gbogbogbo eyan ma gba tagbara olohun e sokale ni e na la si se njo na be mo so fun yin agba agbara olohun o si sokale teyin te ba ti du lenu le labe ko mi e ri pe mo ti ko yin ri adu agbapo gbogbogbo agba tagbara olohun e sokale ta ba gba wakati kan tagbara olohun ba ti so o ti tan se ri gbara tagbara ba ti sokale e gbagbe e ah olorun olodumare yo yanju gbogbo e o ti yanju gbogbo e nto tumo si no tori na saturday to kan e osu yi lagbara olohun gege bi ijo a gbadu apapo paito wo wa sogo ma so do mejo won salaye bi ta lo fun yin ka po nbe baabi ka gbo soke si olorun ka gbara olohun o so kale okan nu ta le se gege bi ijo olohun lati ran joba lowo nu ke sasi ko te eyan ma duro ti ma so ijoba o se ba ijoba ijo olohun a ko si nto ka kan yun se ri ti ijoba ba se ti e ti ijo olohun se ti e teyan ara ilu se ti yin olohun wa leyin e wa yo ran lowo yo ran lowo lagbara olohun nibi e ti pejopo nu se awon apostoli ori kerin egba agbara sokale ibi e mo ti ngbadu amo bere si mititi mo ni ke elomi ni se te ba ri pe ah ta gbara olohun ba so lawon eyan olohun ba mititi won ba subu lawon eyan o ni ha iru ewo leleyin mi mititi ele ko je enikeni ani won ibi je ti ngbadu alo bere si mi agbara olohun lo sokale adu ate eyan mo gba tagbara fi so ini nse le so fun yin pe iye iseju ta lore ta ba gbadu awakati kan ta gbara ba ti so o ti tan olohun ti gba ko sonu logo ma so saturday to kan osu ta wa nu osu kefa yi lagbara olorun paito wa nbo wa si logo ma so fun keni lati wa gbadu a nipa omo ti an gbe lo lati gbadu a fun le yoruba lati gbadu a fori lede kese le yoruba nikan la nilo lati gbadu a fun gbogbo orilede patapata ni be mo so fun yin
tori emi kan iye kan na lo gbe won waju Olorun iba se mi Awusa iba se ti Fulani iba se ti Yoruba iba eni keni tori oje iba si ta won kora emi kan iwon kan na lo gbe waju Olorun tori na agbadu afaabo orilede wa patapata agbadu afaabo ile Yoruba awa agbadu afaabo ilu Ogbomoso awa agbadu anpa awon omo ti an ko lo e ba se se lese ese no Olorun Olodumare yo si kuku da anigba mi itagbara ba so kale bayi iso tele o jade ni ke se gbogbo igba ni le ma mi titi igba mi iso kele iso tele yo jade egbo egbo oro oluwa be mo so fun yin se ri gba mi ta ba gbagbo ati owo agbara Olorun ba so kale inu gbogbo wa ta gbagbo a mo tagbara ti so kale tori ikene se ri gbogbo n to je bi edun yo kan da yo ninu wa ni en to tumo si ni pe agbara ti so kale gbogbo eyin te ngo mi lagbara Olorun Saturday to kain osu kefa kaito wa nbo wa si lu Ogbomoso lati wa gbo nso kesi Olorun Olodumare eni gbani gbani ko wa gba wa ko ran lowo ko na wo agbara re ko na wo tu sile re gbogbo eyin te ngo mi bi kibi te ba tin gbo mi mo salaye fun pe ojuse ijoba eni lati saabo sugbon ele ti koja nta agbodo fowo so pe joba nikan ni o o wa lowo re o wa lowo mi o eh Olorun Olodumare yo si ran wa lowo on kaluku gbodo ma se nta le se lati ran joba lowo agbodo laju wa sile e ba ti re nikan ti rin woko woko e tete fi to awon agbofinro leti ni jejo mo ti so pe yin agbofinro Olorun ran lowo o asiko to n kaluku wa ta gbodo dirapo lati ri wi pe ogun ko gbeyin yo si are o ai ba mo iwo to ba ni pa ito wa igini Facebook te fan jejo na mo ni ref gbadde ogun lana Facebook menu ena ni Instagram mi ref gbadde ogun lana TikTok mi ref gbadde ni kini number WhatsApp mi 07034189189 e ma gbe tesi nikan ni o 07034189189 emi na pa ito gbogbo wa o emi pa ito gbadde ogun lana Saturday to kain osu yi nilu Ogbomoso awa gbadua so Olorun Olodumare koran aloo.

ìràwọ̀ kan yọ ọmọ ìlú títì ìràwọ̀ ọ̀sán tóun dàgbàlagbà péjú sí àfin gorí òkè ọ̀hàn kẹtẹkẹtẹ ìkànnì dájú tó ẹfẹ ń gbòṣù ó lé téńté ọba láàrin àwọn ọkànnì dájú tó ẹfẹ 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté prẹ́míà mọ́kọ́lá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtòrí sun ìdùnnú ní 32fm ìròyìn àsìkò tí ò lẹ́jà bákan nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣe wa ni agbádùnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn ká sì gbẹni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ ààrẹ nìjẹ tẹnu kọ́ tètè bọ̀ lìkọ́ ìkànnì 32fm lóṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn ọ̀kan.

0: ẹ káàbọ̀ padà. Orin àti ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí 32FN94.9 fẹ̀yìn ẹ̀. Laughter House Premier Hill Mokola Ibadan. Emi àti àwọn ikọ̀ mi akíwà pé ẹ̀kọ́ àmójúbọ̀ oṣù tuntun ẹ̀kọ́ àmójúbà mi o. Oni ni ìsinmi àkọ́kọ́ ó tún bọ́ sí ọjọ́ àṣepé we Genesis orí kejì ẹsẹ̀ kejì bóyá tí ìyá bá tètè rí káwo ohun tó ṣẹlẹ̀ ní ọjọ́ keje tí ọlọ́run sinmi lẹ́yìn dídá ayé àti ọ̀run ẹ kàwé mà Genesis 2:2 ẹ kàwé mà.
1: Ní ọjọ́ keje
0: òní ni ọjọ́ keje ní ọjọ́ keje
1: ọlọ́run sì parí iṣẹ́ rẹ̀ tí ó ti ń ṣe
0: ọlọ́run parí gbogbo iṣẹ́ tó ti ń ṣe
1: ó sì sinmi ní ọjọ́ keje kúrò nínú iṣẹ́ rẹ̀ gbogbo tí ó ti ń ṣe
0: ó sinmi ní ọjọ́ keje ìyẹn ni pé ìwọ náà yóò sinmi nínú gbogbo ìdààmú wàhálà àìrójúráyè àìsàn yóò gba ìsinmi lọ́wọ́ ìdààmú nígbà tí kò sí àlàáfíà láàárọ̀ yìí ó fẹ́ kí gbogbo èèyàn kó sọ pé àlàáfíà ni torí pé ọlọ́run àlàáfíà wà lórílẹ̀‐èdè yìí pàápàá lórí ètò tí ẹ̀yìn ń gbọ́ fún ìgbà àkọ́kọ́ yìí ètò yìí kò kéde ilé ìjọsìn ètò yìí kò fi ti ẹ̀sìn ṣe ètò yìí kò ní kó má lọ ṣe ìjọsìn rẹ kò ní kó má lọ sí àsálàtù rẹ ètò tí jésù gbé so gbogbo ayé pọ̀ àti mùsùlùmí àtònígbàgbọ́ ó dẹ̀ oníjẹ̀ṣe jésù olúwa so wá pọ̀ lórí ètò yìí àwọn ni ọlọ́run àlàáfíà nígbà tí kò sí àlàáfíà láàárọ̀ yìí nígbà tí kò sí àlàáfíà ní orílẹ̀-èdè àti jẹ àti mu ọ pokulumusu ǹjẹ́ wẹ́ẹ̀ ti gbọ́ nkankan tó tún ṣẹlẹ̀ lánàá Absalam ṣe gbọ́ tó ṣẹlẹ̀ lánàá wọ́n láwọn bandit tún ṣe giveaway lórí tiktok ẹ lọ sáàchì tí mo sọ yìí ẹ wo ibi tá a bára wa dé àwọn agbésùnà mi wọ́n ń fún àwọn ọmọ nàìjíríà lówó kẹ̀tíkẹ̀tí làwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní fi àkáǹtì sílẹ̀ wọ́n sì ń kírẹ́dìtì wọ́n nínú owó táwọn gbà lọ́wọ́ àwọn èèyàn nínú kọ́mẹ̀ntì tí mo kà ẹnìkan sọ̀rọ̀ ńbẹ̀ wọ́n ní à owó tẹ̀ ń gbà yóò mọ̀ lẹ́yìn yóò mọ̀ lẹ́yìn nígbà tán bá track àwọn pípù yìí àtẹ̀yìn tẹ̀ fi àkáǹtì sílẹ̀ ẹ ti dáràn o ọlọ́lọ́ má jẹ́ ká jọ oúnjẹ ọ̀tá èèyàn kan bá sọ̀rọ̀ nígbà tọ́rẹ ò dáná ńkọ́ wọ́n tà bá gbóúnjẹ sílẹ̀ òun á jẹ́ ń tòun ẹ wo ibi tá a bára wa bandit ń ṣe giveaway ẹ rí pé ńgbà tí kò sí àlàáfíà ẹ jẹ́ ká máa sọ pé àlàáfíà ni ẹ jẹ́ kí n fi ìtàn obìnrin kan ń wọlé nínú bíbélì obìnrin yìí bùjẹ́bùdánù olówó ni a máa tọ́jú wòlíì obìnrin yìí àṣẹ kò ní nǹkan kan tí wòlíì ò mọ̀ gbogbo ọ̀nà tọ́lọ́run bá fi hàn wòlíì ni ẹ̀gbọ́n tí bíbélì sọ ó ní tòun olúwa lóhun ìkọ̀kọ̀ èyí tó bá fi hàn wọ́n wá ní fún àwa àti fún ọmọ ọmọ wa wòlíì èyí kan ń jẹun ó ń tayín ti ẹ̀ ni ọmọ ọ̀dọ̀ wòlíì ló wò pé òun ò rí kí ọmọ kan sáré jáde nínú ilé yìí kó tẹ̀ wá so mọ́ wọn ibi tí iye wòlíì ti sú iye rẹ̀ ó bá sọ àṣẹ arábìnrin olówó súnémù yìí ò lówó olówó gan kò lọ́mọ wòlíì bá pè é ń gbọ́ ọmọ nǹkan ni kò sọmọ níwò yá àmọ́dún ẹ̀gbọ́n ọmọjọ́ àfi bí ọ̀rọ̀ àwàdà kódà kò mú jẹ wòlíì sọ̀rọ̀ àṣẹ tẹ̀lé ogun ọ̀sán gangan bá tún bá ọmọ náà ọmọ yìí ogun ọ̀sán wọlé ó ti tàtì oyè mi 2 Kings chapter 4 verse 19 mo wà yẹn ẹ kàwé mà.
1: Ó sì fún bàbá rẹ̀ pé
0: orí mi
1: ó sì sọ fún ọmọdé kan pé gbé tọ ìyá rẹ̀ lọ
0: kó tún gbà tó wá di ọ̀sán kan rí ẹ bá mi kabẹ̀
1: nígbà tí ó sì gbé nígbà tí ó sì jókòó ní eékún rẹ̀ títí di ọjọ́ kan rí
0: ogun ọ̀sán ọmọ náà kú oyí mi kò tiẹ̀ sí first day pé ẹ ti ẹja kọ́kọ́ fomi àdúrà sórí rẹ̀ ẹjọ́ mu díẹ̀ ẹja wá gbé lọ sílé ìwòsàn wọn gbé tàn ìyá rẹ̀ lọ ọmọ yìí kú ẹ wọrú ìdààmú tí àwọn ìdílé olówó yìí máa wà ọmọ kan ṣoṣo tán tún wò lójú ìyá ọmọ yẹn bá gbéra pẹ̀lú ìbínú ó ní ṣe mo tọrọ òkú ọmọ lọ́wọ́ wòlíì ni ní tí máa fi ojú wòlíì rí á gbà pé màá ná tán fún ogun afiniṣẹ̀sìn to ba gba odo woli lo woli o wo jarabirin bo se koro oni ori pe ko salafia fun obirin o ba pe omo odo re oni ko lo ba omo obirin to nbo yi ko bere ile re salafia ni nigba ti o si alafia verse 26 atawe
1: emi
0: bi o
1: yes ki o pade re
0: yes
1: ki o si wi
0: fun pe
1: alafia ki o wa bi
0: alafia ko wa bi
1: alafia ki oko re wa bi
0: nigba ti o si alafia omo ti ku omo to ti ku lojo kan ni
1: o si dan wi pe
0: obirin dan pe
1: alafia
0: ni nigba ti ko si alafia ati je ati mu nigba to nira kenu re so pa alafia ni laaro yi olorun alafia wa lori eto yi tori na eruji ko ba mi amu wi orin wa a dupe lowo olorun pe gbogbo omo ti aka mi ko we poloko pada enikeni o si sonu lucky ti gbase lowo abdulsalam bayi lucky man im 814 inu jo apostoli ti christi eruji ko ba mi akawe
1: ni to to won gba mi lowo ikekun awon peyepeye
0: yo gba mi lowo ikekun awon peyepeye awon to je pe awon ki mu omi eje lo mi won awon muje muje awon payan payan tori pe an gbe ababo eledumore fokan bale akawe
1: eruji ko ba mi
0: eruji ko ba mi
1: won yo dekun
0: won yo dekun
1: danwo ko le pa mi
0: danwo ko le pa mi
1: tori mo lalafia
0: tori mo lalafia
1: gbogbo ti mo ko sile
0: gbogbo ti mo ko sile
1: ko sile n ko fe mo
0: gbogbo ti mo ko sile n ko fe mo
1: toju won lo ni kenani
0: mo ro n toju won lo ni kenani eruji ko ba mi eruji ko ba mi im 814 ti ijo apostoli ti christi eruji ko ba mi oya

baba ni e wa fe ki baba 84 ko ma ba won se oluwa ewon nu si ba won yan ba tun da baba evangelist ba mi loye agbara nla ba tun da baba e lohun awon ni ki baba o jade oluwa ni baba ba ti ran awon alufa won oluwa ni jagun abi aja won di 2010 oluwa ni jagun jagun lorilede ile wa nsa isan ti gbadura tin se esorere iroyin ayo to temi lowo ni daji awon ti penkele oluwa ni jagun jagun mi aburo penkele biye kan re ti won gbe awon aton omo meji lo won ni won gba pada lana o awon lopo orilede yin sise takun takun ton ba fe sise adura adi wa ja gbadura igbese tele lẹ́yìn ìgbésẹ̀ wọn track ibi tí wọ́n wà wọ́n mú àwọn díẹ̀ balẹ̀ ẹnu wọn wọ́n sì ra àwọn míì kó láàyè kódà wọ́n dọ̀là àwọn ọmọ paul àti peter àti kankan ò ṣe èso àdúrà ni àti ìyá wọn wọ́n wá lọ́wọ́ agbára yẹn fún àwọn tí wọ́n kọ lọ yìí náà à ń gbàdúrà ìgbésẹ̀ lókù àdúrà tí ò ní ìgbésẹ̀ nínú

0: lẹrẹ o ni sai samọ o a wo lẹrẹ san e se ka gba awon eri yi fo go olorun right oluwa
1: ni
0: ja
1: o ko me ni fatime ofa lati ejide daddy mo le ri o niro le yi ni o sadede le mi atomo mi la jo nsere lori bed lo n ba mi nsere pa ekan na lo ko subu le mi lori ni owo yi ba lo ba sa wo nu bi gba te pe yan fe ni stroke ni ba sa le ri apa yi gbe mo sa ra baba ra baba ni ori bed mi le dide mi le gbe owo mo sa ra palapala mo sa na mu calendar ti e fun wa o mo sa wa fi pa owo yen pe mo wa n pe olodun tai wa lade te ku bo ba mi wo apa yi ba mi wo apa yi gbe mi dide tai wa lade te ku bo sanu fun mi o ekan na mo sa ko ri pe mo ra pala mo ra pala mo ra pala mo dide ba ti mo dide mo sa tu fi ra mo sa tu fi aka to wi ka fo for daddy owo yen ti no o yen ti no e se daddy o e se o mo dupe mo mo lore o agba woli lọlọrun o se yin o emi for my tire ni fi se emi fi se aranse lagbara ọlọrun
2: ami sister morufat fatai ko si ronu ti e so yi ọlọrun baba je mo ngo eyin ni koko iredi calendar fe ta pin fun yin wrist band aso adura mi gba wrist band ti mi do wa lowo mi bayi in to se pelu juwe ni pe ibi melo ni mo fe de ti kore ba po ti alagba se o ba ti to ko si ntolohun o le lo a ri ninu bibeli bi ojiji peteru se ngbe alaisan dide ninu iwe ise apostoli niyen a de ri bi awon eniyan se nlo aso pelebe paul lati fi gba awon alaisan dide ninu iwe ise apostoli naa tun niyen a ri bi ti mose gbe si ro ejo ide ti awon to n wo si iye iyen ni pe olorun lo ni ohun gbogbo ni ikapa lati fi se iwosan gbogbo ta ti porúkọ jésù mímọ o láti ṣiṣẹ nígbà tí n kò bá sí níbẹ lórúkọ jésù kristi ti násìrẹtì ẹni dẹrù àrùkà o wọn tó bá fẹ gbààyàn mọ yín mọ ọwọ yẹn kó gbọdọ ẹ ò ní rí ibi mo bá yín yọ àlàáfíà fún yín mà.
3: ẹ ká lọ sọrọ pásítọ akíndé mẹta o akúnṣe olúwa o pẹlú àtọba àdọtún o ẹni ṣíṣe o gbogbo àwọn ìdòtẹ ìtumọ ayékalẹkù kò ní padà sórí omi náà lọ́pẹ́ kan tí mo fẹ́ dún ni o lórí ọmọ mi tí mo pè sí ń jọ sí pé ẹ̀jẹ̀ kù 3% rẹ̀ fún mi lórí rẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ lọ́hùn pé ọmọ náà wà léèna gbogbogbò tí tóluwa ni o níjọ náà tí mo pè yín ọkàn kan mo pè níjọ náà tí wọ́n pé kí ọmọ wá wúwá àǹdẹ̀ ẹlẹ́ẹ̀kejì kí n tí mo gbàdúrà mo fi wá pé nọ́mbà yẹn jọ yẹn lẹ́sọ pé pẹ̀lú pé ọmọ náà oyè ìgbà tí mo dẹ lórí fúrúmẹ̀ tí mo ṣe ń bọ̀ mo pàdé dókítà ojú ọ̀nà ó ní ti ń wá mẹ́mú àti kò sí ó ní ọmọ tó ń sọ pé ẹ̀jẹ̀ rẹ̀ pé kẹ́nìkan pé ọmọ náà pé ẹ̀jẹ̀ ti padà o pé kí n máa dúpẹ́ pé ọlọ́run tí mò ń sìn kí n máa fi ilẹ̀ o àtọ̀mọ́ dúpẹ́ ọlọ́run pé kí n pé tẹ́ wà ládì mo ti kò bọ́ ó pé èmi náà olúwa ṣeun mo dúpẹ́ lọ́wọ́ yín gan o lórí ọmọ náà o ọmọ náà lè nà olúwa ṣeun kódà wọn yí iná ìnà ògoluwa ni o ẹsìn mo dúpẹ́ sá lọ́sàbà dọ̀tún o ẹni ṣíṣe o ogologo lédi tí kò ní ti di tọmọ yín àti ẹbí yín àti ara yín o ẹsìn mo dúpẹ́ o.
2: àmì lórúkọ jésù ẹ jẹ́ kí n darí ògo padà sọ́dọ̀ ọlọ́run àti ìgbọràn tí náà ìgbàgbọ́ àti ìgbésẹ̀ tí ẹ̀mí ọlọ́run ní kí ẹ lọ gbé ọlọ́run ò ń dalẹ̀ má jẹ̀mí bíbélì ní ìra padà ẹ̀mí ènìyàn ìwé orí kẹtẹlẹsẹkẹjọ ó ní ọ̀rọ̀ wa ìràpadà nìyẹn ọlọ́run ò dẹ̀ ní ṣe ènìyàn tó

0: àbọ̀ mi àtọ́ fi ṣèké wọn ní sọ̀rọ̀ kan kó jẹ́ má jẹ̀mú tí ọlọ́run fi ń bá wàá rìn nìyẹn ìràpadà nìyẹn àti ẹ lọ forúgbìn kẹ tó padà sọ́spítù ẹ̀jẹ̀ ti padà a jẹ́ pé ọlọ́run jẹ́ olódodo wọn ń purọ́ ẹ ò ní sọmọ nù ọlọ́run tí kí wọn ń dalẹ̀ má jẹ̀mú ẹ jẹ́rìí ọmọ náà ogun yẹn jésù ti gbé mi kò ní gbérí mọ́ nígbà tí mo rí rìsọ́ọ̀tì 3% 3% mi ò ní purọ́ fún yín àyà tèmi náà já bọ́lọ́run tí wọ́n jẹ́ olódodo tí wọ́n sì ń dalẹ̀ má jẹ̀mú bẹ́ẹ̀ lọ ṣe irúgbìn ìràpadà bí a ti ṣe kọ́ kẹ tó padà sọ́spítù ẹ̀jẹ̀ ti padà kò sí rọ́ńbẹ́ lórúkọ jésù àwọn ọmọ náà sọjọ́ fún yín o ẹ jẹ́rìí wọn ìròyìn ayọ̀ la máa gbọ́ nígbà ìròyìn ìbànújẹ́ o.
1: orúkọ yín.
2: Sọlá Ọlálẹ́yẹ.
1: Kí ni ọlọ́run ṣe fún ọmọ yìí?
2: Ọlọ́run ṣe gbùdùgbùdù méje yàyà mẹ́fà. Mo dúpẹ́ fọlọ́run. Mo dúpẹ́ fọlọ́run apọ́sù táwà lálẹ́. Ọmọ mi láti secondary school ló ti máa ń complain nínú. Àwọn kò rí ìṣòwò tí náà ó sì inú rẹ̀ persist until ìgbà tó wá wọ aya tuition. Àwọn wò pé ṣé bí ó ṣe máa bá lọ rè abá lọ ṣe test ìgbà ṣe test. Wọ́n ní kinní kan dì sí ní ikùn.
1: Ikùn. Ok ṣé picture yẹn lẹ̀ ń wáyẹn. Wọ́n yẹn tí mo bí.
3: Ovarian cyst ni wọ́n ló dì sí ní ikùn.
1: Wọ́n lọ́dọ̀ bẹ̀rẹ̀ ṣe fún
3: gbàgbọ́. Ó dẹ̀ máa láti operate ẹ̀ ní 200,000.
1: Báwo náà ti wá ṣe lórí ètò?
3: Ó yà wá lẹ́nu torí pé èmi ti ẹ̀ ti gẹ́gẹ́ bí ọmọ mo ti wò pé ká lọ ṣe torí inú yẹn máa ń fún ní. Àsìkò yìí ló ní admission to school. Mi ò fẹ́ ká admission yẹn kó lose. Ṣé pé káyé tèṣe kó sódà á lè ní àlàáfíà. Bẹ́ẹ̀ ni àsìkò yẹn ni
2: ó ní. Ó wà wò pé ṣé máa gbé lọ ni. Bọ̀dé èmi nígbàgbọ́ pé Ọlọ́run tá wà lájẹ̀. Mo gbàgbọ́ pé
1: yóò wọ́n. Báwo ló ń ṣe wá ṣe lórí ètò?
2: Inú rédíò inú ètò orí tẹ̀sán inú rédíò ni mo gbé omi fún.
1: Omi.
2: Mo gbé omi sílẹ̀ fún. Irọ́ o àwa la bomi sílẹ̀. Nígbà mo dẹ̀ bu ẹ̀ tó ṣe màá ni kó máa mú. Mo tún àsọ fóònù náà pé lórí status yìí tó bá dé school. Láràárọ̀ kó máa gbé omi. Ọ̀sun State University. Màá ni kó máa gbé omi sílẹ̀ láràárọ̀ kó náà máa gbọ́ prayer tẹ̀ máa ṣe yẹn. Kó dẹ̀ máa bomi síbẹ̀ kó máa mú mi yẹn. Ó bá ṣe. Gbogbo àtọ́wà náà àyàyẹ ẹ̀tẹ̀ sì ń já pé ọmọ ọmọ ṣùgbọ́n àgbọ́rò kankan pé ó nìkan ṣe o. Ìgbọ́ wa padà dé tó parí fourth semester. Abánikátún lọ tún tẹ̀sí yẹn ṣe. To the glory of God. Wọ́n ní nǹkan kan ò sí ń bẹ̀ mọ́ rárá.
1: Ọ̀rọ̀ yìí ṣòro gbàpọ̀.
3: Bẹ́ẹ̀ ni sá.
1: Ó mu omi.
3: Ó mu omi kò tiẹ̀ sí nǹkan mi ta lò fún di pé omi yẹn náà lẹ́yìn a ní kó máa mu tó bá dé náà omi yẹn náà la máa fún. Ìgbà tó dẹ̀ ń bẹ̀ sí mu omi yẹn tó tún dé padà. Mọ́ni ọmọ yìí o. Bẹ́ẹ̀ ni a ní kó tó tún padà lọ sí school ẹ̀jẹ̀ ká mission pé
1: a ó ti lọ ṣe
3: test. Ó ti
2: lọ ṣe test
1: yẹn kò
2: sí
0: Agbára Ọlọ́run gbà ní lórí òkè yìí o. Yàgò yàgò sátánì yàgò. Ajá máa darí ògùn padà sọ́dọ̀ Ọlọ́run àkùkù ta omi. Ṣùgbọ́n àṣírí kan rè bí ara bá nílẹ̀ bí omi bá ti kan ilẹ̀ ilẹ̀ ń dẹ̀ nílẹ̀. Ilẹ̀ ayé ọmọ náà gba ìwòsàn kò lọ́wọ́ ogun nìyẹn. Àwọn tó tún ṣe irúgbìn ìràpadà wọn ohun gbogbo ń ṣiṣẹ́ papọ̀ fún rere ni. Lorúkọ Jésù ilé ayé wọn kó gba ìwòsàn lọ́wọ́ ogun lọ́wọ́ ara nínú látòní gbogbo yẹn lọ ṣe rere ẹ ò ní rí bí bàbá mo bá yíyọ̀.

0: arábìnrin tí wọ́n ránṣẹ́ sí nasareti yìí nígbà tó sọ fún pé yóò bímọ ẹgbọ́n tó sọ ẹ bá mi wo verse 35.
1: Angeli náà ti dáhùn.
0: Angeli náà dáhùn.
1: Ó sì wí fún pé.
0: Ó wí fún pé.
1: Ẹ̀mí mímọ́ yóò tọ̀ ọ́ wá.
0: Yes.

n ta n sọ nìyẹn nípa ọ̀rọ̀ ẹ̀sìn ohun méjì tó ba orílẹ̀-èdè wa jẹ́ náà ni òṣèlú àti ẹ̀sìn ẹnìkan ní kán jẹ́ kóun wọnú gbólóhùn ó sábẹ̀rẹ̀ owó

0: ka ba won yo iroyin ayo juba
1: ope ade leye
2: tata dupo o ma
1: tata pere
2: kilo lolorun se ku sore tu ma
1: o dupe lodo olorun omo mi to wa ni ise yi omo nilu ti mo ni se ba mi ladura te so ni o ke n pata na ti re pada mi olorun je wa ara e o o di gba
0: iroyin ayo iroyin ayo iroyin ayo leyo mo dupe awon na ti pe awon na ti pe ati dari ogun pada sodo olorun nipa irugbe enfata yin gbogbo awon ti won tun reti iwe omo nilu ipo torilede yi wa koda mo fi owo si mi an ba le lo sawon advanced country won yin uk to gbo le to wole bi ta awon mo yin canada america advanced country iroyin ayo ni mama awon to ku iwe omo nilu olorun ko gba pelu enfata won pàtẹ́rù kò délé o wọn ní tàbí gbé sájú ọlọ́run kó bá wa fún nàìjíríà ṣe àmì nígbà pé ìbànújẹ́ o ìròyìn ayọ̀ pẹ̀lú irúgbìn wa àmì.
3: apostle kò bọ̀ èmi náà lẹ́rí o èmi ahmed oyè ṣíjẹ́ ọmọ yín náà ni o bàbá mo dúpẹ́ o lọ́wọ́ ọlọ́run yín ọlọ́run àlàyé ni o ìpè yín dájú lórí mi o ó dẹ̀ ń ṣiṣẹ́ ìyanu nínú ayé mi ó ṣẹlẹ̀ pé ní nǹkan bíi 3 years sẹ́yìn ni àbúrò ọmọ àbúrò mọ́mì mi ló ti ń wá mi káàkiri ìlú òyìnbó ló wà wà á rí mi a wá lọ síbi ìnáwó kan a lọ bí ìnáwó kan ní èkó bí mo ṣe ń débẹ̀ báyìí ló bá ní à bọ̀dá mi òun ti ń wá mi káàkiri láti 3 years ń gbolé mo wà àwọn wámiwámi ń lu ìbàdàn àwọn ò rí mi torí pé ó gbé ọ̀dọ̀ mi fún ìgbà díẹ̀ kó tó travel lọ ìlú òyìnbó ní gbogbo ẹ̀ lọ dádì ìyàlẹ́nu ọlọ́run tó ṣe inú ayé mi ló bá ní kí n ká lọ bí ilé òun tó ń kọ́ dádì gbogbo ilẹ̀kùn bẹ̀ náà ló ti gbé fún mi o ó ti gbélẹ̀kùn fún mi kódà 5 million lẹ̀kùn yẹn ó ti fún mi lówó mo ti ń báṣẹ́ lọ o mo ti ń báṣẹ́ lọ dádì o mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yín ọlọ́run yín ṣiṣẹ́ ìyanu nínú ayé mi láti ìgbà tí mo ti wà lábẹ́ ọ̀mbrẹ́là yín mi ò rí kanjúmọ́ o mi ò rí kanjúmọ́ mi ò tàràkà tó máa jẹun mọ́ lórí ayé mi lórí ayé àwọn ọmọ mi kódà mo tún ṣe fáwọn ẹ̀gbọ́n mi mo ń ṣe fáàbúrò mi tí wọ́n wà nílẹ̀ yìí tí wọ́n wà ní Èkó mo tún ṣe fún wọn mo rí ànúgbà o ìpè yín dájú lórí mi bàbá mi o mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yín o mo dúpẹ́ mo mọ̀ ọ́ lórí o ẹ ní fọmọ ṣiṣẹ́ ìránṣẹ́ ẹ ní fàyà ṣiṣẹ́ ìránṣẹ́ arúgbó wòlíì lọ́lọ́run ò bá ṣe yín o mo dúpẹ́ o mo mọ̀ ọ́ lórí o ẹ ṣe bàbá mi o.
0: ìròyìn ayọ̀ ohun tá à ń pè ní ìròyìn ayọ̀ lélẹ̀ ẹ bá kọ́kọ́ gba owó yẹn rí pé ẹ ń dúnú pé ọlọ́run mo dúpẹ́ o ìròyìn ayọ̀ nìyẹn ìròyìn ayọ̀ kò ní takú síbẹ̀ o adúrò owó yẹn nírú àkókò yìí ó yẹ máa gba contract gbogbo ẹyin kẹ tún ti kọ̀wé ẹ̀bẹ̀ ó yẹ lọ gba ìròyìn ayọ̀ orí iṣẹ́ ni o inú oṣù yìí kẹ gba ìròyìn pẹ̀lú orúkọ ìròyìn ayọ̀ yín ó yẹ gba ìròyìn ayọ̀ tó ṣe kò ní bàjẹ́ ẹ ò ní rí bí o kò ní takú síbẹ̀ mo bá yín yọ o ẹ ṣàṣeyọrí lórúkọ Jésù.
4: dádì ẹ ṣeun wa ojú òní tí ìyẹn pẹ fún wa o mo lẹ́rìí ó sì pín sí ọ̀nà méjì ẹ̀rí mi àkọ́kọ́ kò ní wípé nígbà kan mo ní muscle condition mi wípé mo ti tọ́jú orí báyìí mi ò sì tí ì ní èso ọmọ mi ò sì tàn lọ́kọ ẹ wá sọ fún mi wípé sí ọmọ ni mo fẹ́ àbọ̀ ọkọ mo ní ọkọ náà ní ọkọ̀ọ̀kọ́ ṣáájú kó tó di pé ọmọ tẹ̀lé ẹ ṣáà fún mi ní ìtọ́ni ṣùgbọ́n sí ìyàlẹ́nu mi prayer tá a wá tẹ àná tí orí wa mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run kà mí yẹ ẹni bí ọkàn mi ọ yọjú sí mi nínú oṣù tó tẹ̀lé mo dúpẹ́ bí mo ṣe gbà lérò yìí pé ẹni tí yóò ọrọ̀ ayé mi ọkà lára ó ní mò ń fẹ́ bẹ́ẹ̀ náà lọ́lọ́run sì ṣèṣe torí pé ọrọ̀ ayé mi ọkà ẹni náà lára ẹ̀ṣẹ́ o mo dúpẹ́ lórí gbogbo ìrànlọ́wọ́ yín lórí gbogbo wa o ẹ̀ṣẹ́ o ẹni ṣàṣe tí o ẹni ṣàṣe tí o ẹni ṣàṣe yọwọ́ o ọlọ́run ọba mi túbọ̀ máa tẹ̀yìn síwájú o ẹ̀ṣẹ́ dádì o.
0: mọ́mi barakat gbogbo ògo jẹ́ ti ọlọ́run ẹ ṣáàjà máa darí ògo padà sọ́dọ̀ ọlọ́run iṣẹ́ tí àfàmì ròyàn ń ṣe nìyẹn a máa wá ohun tó nù rí ẹ̀rí ẹlẹ́ni orí ọ̀fẹ́ láti every quarter lọ́run bá ṣe 19 service yẹn ọlọ́run yóò ṣe lọ́rẹ̀ ara yín lórúkọ Jésù kò ní bọ́mọ yín lọ́wọ́ ẹni bí ọkàn yín nìyẹn lórúkọ Jésù ẹ bá kọ́ ẹ bá bọ́ ẹ ní mọ̀ bànújẹ́ ó bá yín yọ ẹ kú rire.
5: orin àtẹ̀rí rẹ̀ 32FN94.9 Dr. Apostle Taiwade Ambassador Taiwalade Comrade Taiwalade Tekobo le npe mi mo ni ola
6: ase mo lola
5: ohun to buru ju ni keyan rora re pin laye olorun e gbo ohun to birin yen so ni o ni yo ati se ri be o mo pe mo lola anu so pe mo lo o wo pe ohun to wo omo Money o ko dele re ninu odun yin ninu osu o gba letter igbega visa re yo bo si iwe igbelu re yo bo si mo ni ninu osu yi edikan yo san gbogbo gbese re oni yo ati se ri be
6: angel lo kede
5: angel nkede ni o ju angel

àwọn orúkọ tí orílẹ̀-èdè yìí wà a nílò láti náwó sáwọn kan àbí tí ìbá ṣe pé àbí ẹnìkan ní ìgbà tọ́dẹ ò dáná ẹ wá ní kó má gbowó táwọn báńdíìtì ń fi ránṣẹ́

0: láti wá bọ́ lọ́wọ́ àjàgà ìṣùgòkè lọ sáàfin ìjọ Christ Redemption Church sí àná ìṣura padà ẹ̀mí ni kó máa bọ̀ níbi tí olúwa ọlọ́run ti ń fi agbára ẹ̀mí mímọ́ tí ò ń dè sílẹ̀ pàṣẹ ìrọ̀rùn sáyé onípòjúpò láti pàṣẹ ẹni àmì òróró rẹ̀ Reverend Mother Prophetess Esther Akoni Depi ìyá àríṣe ìyá ìrà padà ẹ̀mí ọ̀kan òjọ̀kan ẹ̀rí ló sọ̀kalẹ̀ nínú ìjọ Christ Redemption Church sí àná ìṣura padà ẹ̀mí ti ẹni kó ti darapọ̀ mọ́ wa nínú àwọn ìsìn wa lọ́sọ̀ọ̀sẹ̀ tó fi mọ́ àwọn ìpàdé àdúrà Sunday ọjọ́ ìsinmi aago méje sí mẹ́sàn-án òwúrọ̀ gbogbo ọjọ́ Tuesday ni pàdé aláboyún láago mẹ́wàá àárọ̀ sí méjìlá ọ̀sán tí àná jèrè yóò sì tẹ̀lé láago méjìlá ọ̀sán gẹ́rẹ́gẹ́ àtúnṣe àdúrà ni máa wáyé ní gbogbo ọjọ́ Thursday lórí òkè ìmúṣẹ ìlérí abàdépo láago mẹ́sàn-án àárọ̀ sí méjìlá ọ̀sán ká tó wá wọnú ìṣọ́ òwú lọ lọ́jọ́ Friday láago méjìlá òru sí márùn-ún ìdájí ìwọ wá lẹ̀rí kan wá darapọ̀ mọ́ wa nínú ìjọ Christ Redemption Church sí àná ìṣura padà ẹ̀mí Aroro Bus Stop Amúlòkọ Àkàrà Road Ìbàdàn níbi tí orí Ọlọ́run ti lo Reverend Mother Prophetess Esther Akoni JP ìyá àríṣe ìyá ìrà padà ẹ̀mí fi mọ́ ọ̀pọ̀ àgbà wòlíì fún ẹ̀bẹ̀ àdúrà ẹ máa pe màmá sórí 08055258124 tàbí 09065675026.
1: Jésù Olúwa wa. Orúkọ Jésù. Orúkọ Jésù. Atáyẹ̀jẹ̀ Jésù. Ọlọ́run ẹ̀gbọ́ pẹ́ wa. Èmi mẹ́ ẹgbà yìí. Ẹ járíjì wá o. Ẹ yà wá sí mi. Ẹ fàánú bá wa rìn. Ìyanu ó sẹ́yìn. Bàbá àpọ́sùn kun ní sẹ́mi. Àtẹ̀mí ọmọ àtẹ̀mí ẹyà Jésù yóò di dá mi. Ilé yín Jésù yóò di dá mi. Láti tú ẹ̀fẹ̀ mẹ́mọ́ wọ ní òbòrò. Lórúkọ Jésù àwòrán àánú. Oṣù àdúrà ní tiwa. Nínú oṣù kẹfà lórúkọ Jésù. Ilé ọ̀hún tọ̀ wá wá. Ayọ̀ yóò tọ̀ wá wá. Ògòrí fọlọ́run lórí ìtẹ̀. Jésù Olúwa wa. Àmì àmì àmì. Orúkọ tẹ̀mí ní Prophetess Esther Akoni JP yarí ṣe ìyá ìrà padà ẹ̀mí láti Amúlòkọ. Mo kí alọ́dọ̀ ìsinmi òní ọkàn ọwọ́ balẹ̀. Ojú àdúrà òní tì wá. Ọ̀tá òní yọ̀ wá. Fún ìgbani níyànjú tàbí ẹ̀bẹ̀ àdúrà ẹ pè sórí nọ́mbà yìí 08055258124. 08055258124. Lórúkọ Jésù ẹ ó pè fún iyè. Àwọn ètò wa ní àárín ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ látọjọ́ ìsinmi aago méje sí aago mẹ́wàá làwa ń ṣèṣì níjọra padà ẹ̀mí arówó náà nàrà local government. Lórúkọ Jésù ìpè yóò pè yí. Bọ́yọ́dọ̀ tiẹ̀ tiẹ̀ wà ní tòsí tí gbèsè tí ń jọ́sìn tẹ́lẹ̀ sí jìnnà ó lè darapọ̀ láàrin wákàtí mẹ́ta àti jáde lórúkọ Jésù àórà àánú gbà. Ìjọ Monday la ń wẹ àwọn ewé wa látàgo mẹ́rin sí márùn-ún níjọra padà ẹ̀mí níjọ Tuesday ànẹ́jẹ̀rẹ̀ ń bẹ láti aago mọ́kànlá sí aago kan lolóyún oníbísí látàgo kan sí aago mẹ́rin ànẹ́jẹ̀rẹ̀ lórúkọ Jésù gbogbo èrè téèyàn máa ń jẹ láyé ajẹ́rẹ̀ ajẹ́rẹ̀ ọmọ ajẹ́rẹ̀ àdúrà ajẹ́rẹ̀ ọkọ ojú òní tì wá mo súre fún wa lónìí lórúkọ Jésù ilé yóò mọ wa gẹ́gẹ́ bí a ti wà nínú oṣù kẹfà yìí lórúkọ Jésù yóò fi fọ ìfarẹ́ ìfà oko lórúkọ Jésù a ó rí gbà ọjọ́ àlàmísì adéponi straight láti ibikíbi ní ìgboro orí bíríìjì muslim ibẹ̀ ló ti gọ̀kalẹ̀ tàbí mọ́rúwá adépo straight òní sí òní yà tàbí sákúlà báyọ́dépo wọn ti sọ ọ́ ní pèrè orí àpáta áńgẹ́lì tó ẹ̀ ṣe pé ní sákúlà rí kó o tó dé sákúlà ó ti ní sábọ́ọ̀dù ọ wọlé síbẹ̀ ọ gbàdúà mọ́ṣẹ́ tí ọ̀dọ̀ orí àpáta tí ọ̀dọ̀ òní ṣe gbàdúà dámọ́jẹ̀mú tí àdúà rẹ bá ti gbà sí lọ́sẹ̀ jẹ́ ẹ gbogbo lóyún ayé wọn sọ̀ láyọ̀ àwọn oníbìsí wọn gbọmọ gbogbo àwọn ọmọ wo ní dòkú gbogbo ẹ̀yìn àgbàlagbà àgbọ̀ jẹ yín dà ẹ̀yìn tẹ́ ṣẹ̀dẹ̀ mẹ́wàá lórúkọ Jésù Ọlọ́run èdè abimọ́lẹ̀ nínú oṣù yìí pọ̀ ń bẹ̀ ibi wà ń bẹ̀ lórúkọ Jésù ibi ibẹ̀ kò ní bá wa ẹ̀rí ẹ tọ́jú 15:9 ó ní owó tẹ ìfẹ́kúfẹ́ ẹ̀hún lọ́rùn gbogbo ohun tí ọ̀tá bá fẹ́ kó ṣe wá yóò ṣe wọ́n
2: àmì jésù
1: gbogbo ohun tọ́tà bá rán sí ọlọ́run dà padà
2: àmì jésù
1: afẹ́ fi ọlọ́run yóò fẹ́ sí wa
2: àmì jésù
1: inú oṣù yìí inú oṣù angel gabriel lórúkọ jésù angeli tí ó fi sí tiwa táyé wọn ò fi gbàyà ẹ̀mí mímọ́ ìlísì
2: àmì jésù
1: lórúkọ jésù orí wa kọbi
2: àmì
1: orí wa gbàrẹ
2: àmì
1: lórúkọ jésù ayé òní pa wá dànù àárògòlò àwọn tí mẹ́mọ́kà wọn ò dé láyọ̀ àwọn tó lọ jerusalem wọn ò dé láyọ̀ lórúkọ jésù kristi gbogbo ẹni tí ewu ọyẹ ẹ̀ máa gbàrẹ ó sọ tẹ́lẹ̀ ní ọyẹ ẹ̀ máa gbàrẹ ẹ̀yin tẹ̀ ń bẹ lọ́sítù ọyẹ jáde lálàáfíà lórúkọ jésù gbolóyún wọn sọ sọ̀rọ̀ gbogbo ọ̀nà kọ́ta bá lè gbọ́ lọ́wọ́ di pa lẹ́yìn ọdún bí omi sẹ́yìn lórúkọ jésù àní sọ́ra wa ìyanu ó sẹ́yìn a ó mọ dúpẹ́ a ó máa yìnyín ògo ni fọ́lọ̀ lórí ìtẹ́ ọlọ́run gbọ́ aláṣẹ a ó yẹn lẹ́dá wa lógo àṣẹ ògùn lọ jésù olúwa wa àmì àmì àmì lórúkọ jésù. Mo fẹ́ bá wa sọ̀rọ̀.
2: I want to discuss something with us.
1: Lórí ọ̀rọ̀ kan.
2: About a word.
1: Ìfúrúgbìn.
2: Planting.
1: Ṣé wọ́n ń fúrúgbìn?
2: Are you planting?
1: So múra àti fúrúgbìn.
2: Well, are you preparing to plant?
1: Àwọn ìyá tó ti rí ti bá.
2: Your woman that you've not seen.
1: Bàbá tó ti rí ti bá.
2: Your father that you've seen.
1: Àwọn
2: aráalé.
1: Your
2: areas of your vicinity.
1: Àwọn aráàna.
2: Your families and the
1: so ti fúrúgbìn.
2: Have you planted to them?
1: Ọlọ́run ó bú àlá sí.
2: Àmì Jésù.
1: Táyè bá ń bẹ láti ṣe. Ṣé?
2: If there is space and money to do it, you can do it.
1: Lórúkọ Jésù àní yọmọ bọ̀bọ̀.
2: Àmì Jésù.
1: Táyè bá ń bẹ.
2: If there is way.
1: Ṣé ń tọ́pára rẹ bá ká.
2: Do all the power.
1: Ẹ ṣe ń dágbára yín ká.
2: Do what you have power on.
1: Èé tó tún dàbí yẹn. Gbogbo ẹ̀yin àgbàlagbà yìí.
2: All the soldiers.
1: Lórúkọ Jésù.
2: In the mighty name of Jesus.
1: Àgbà ó jẹ yín dà.
2: You are going to live long.
1: Gbogbo tó bá yẹ yanjú.
2: All was supposed to settle.
1: Ẹjẹ́ yanjú ẹ̀.
2: Settle it.
1: Kọ̀mọ̀nì jẹ́ kò kú.
2: It will not be the last one.
1: Kò sẹ́ni ọmọjọ́ tí ó.
2: There's anyone that know the day we die.
1: Bísọ̀ ti dé ni bí Sunday.
2: Is it Saturday or Sunday?
1: Bí Monday ni bí Tuesday.
2: Is it Monday or Tuesday?
1: Inú oṣù kìíní ni bí kejì.
2: Is it first year or second year?
1: Kò sẹ́ni tó mọ̀.
2: There's anyone know the day.
1: Ẹyẹ tún tó bá yẹ
2: yanjú. Just prepare good dinner.
1: Ilé ẹni ọmọ.
2: All this is
1: true. Ẹtọ́jú òbí yín.
2: Luke 6:38.
1: Lórúkọ Jésù.
2: In the mighty name of Jesus.
1: Amos Esori.
2: You are going to make good fruit.
1: Yóò fúrúgbìn.
2: Are you planting?
1: Ojú ò ní tì wá.
2: You are not going to
1: pressure. Ọ̀dá ò ní yọ̀ wá.
2: Gbogbo
1: Ọlọ́run yóò di mímọ̀. Àdúrà wọ́n gbà. Títí ọ̀sẹ̀ tí ń bọ̀.
2: And next week.
1: Àlàáfíà ni mo fi wá sí.
2: A call in peace.
1: Àlàáfíà náà làá padà ní
2: àwa.
1: Jésù. Olúwa wa.
2: Amí.
1: Lẹ́ẹ̀kan sí orúkọ mi ní Prophetess Esther Esther Kani JP Yarise Yaira Pade Milaki Amuloko. Fóònù nọmba mi lẹ́ẹ̀kan sí 08055258124 08055258124 Oríwo ò ní gbàbọ̀
2: jù.
1: Àlàáfíà láàrin ara.
2: Amí.
1: Ọdún ayọ̀ láṣẹ.
2: Amí Jésù.
1: Jésù Olúwa wa.

ìyá ríṣe ìyá ìràpadà ẹ̀mí ọ̀kan òjọ̀kọ ẹ̀rí ló sọ̀kalẹ̀ nínú ìjọ Christ Redemption Church CMS ìràpadà ẹ̀mí fi ẹni kó ti darapọ̀ mọ́ wa nínú àwọn ìsìn wa lọ́sọ̀ọ̀sẹ̀ tó fi máwọn ìpàdé àdúrà Sunday ọjọ́ ìsinmi aago méje sí mẹ́sàn-án òwúrọ̀ gbogbo ọjọ́ Tuesday ni ìpàdé aláboyún láago mẹ́wàá àárọ̀ sí méjìlá ọ̀sán tí àná jèrè yóò sì tẹ̀lé láago méjìlá ọ̀sán gẹ́rẹ́gẹ́ àkànṣe àdúrà ni máa wáyé ní gbogbo ọjọ́ Thursday lórí òkè ìmúṣẹ ìlérí abàdépo láago mẹ́sàn-án àárọ̀ sí méjìlá ọ̀sán ká tó wá wọnú ìṣọ́ òru lọ lọ́jọ́ Friday láago méjìlá òru sí márùn-ún ìbàjí ìwọ wá lẹ̀rí kan wá darapọ̀ mọ́ wa nínú ìjọ Christ Redemption Church sí CMS ìràpadà ẹ̀mí Arona Bus Stop Amúlòkọ Àkàrà Road Ìbàdàn níbi tí Olúwa Ọlọ́run ti lo Reverend Mother Prophetess Esther Akànni JP ìyá ríṣe ìyá ìràpadà ẹ̀mí tó fi mọ́ ọ̀pọ̀ àgbà wòlíì fún ẹ̀bẹ̀ àdúrà ẹ máa pe màmá sórí 08055258124 tàbí 09065675026.

0: ìwọ náà yóò ní ọjọ́ ayọ̀ nínú oṣù yìí. Ó gba ìròyìn ayọ̀ lórí aláboyún rẹ. Lórí ìwé iṣẹ́ tó ti kọ yẹn. Bẹ̀rẹ̀ sí ní fúrúgbìn ìròyìn ayọ̀ gbọ́. Màmá ń fi ẹ̀mí bá wa lọ. Iṣẹ́ tí wọ́n rán sí wa nìyẹn. Láti bi ìsinmi wọn. Tí màmá ẹ̀ bá ń sọ̀rọ̀ ara mi a sì máa dìde pé Màmá ní bóyá ọmọ bóyá o lè wà bóyá àárín oṣù kínní tàbí oṣù kejì oṣù kínní ni màmá tẹ́ gbóhùn wọ̀nyẹn sinmi oṣù kínní ọdún tá a wà yìí síbẹ̀ wọ́n tún ránṣẹ́ sí wa nípa irúgbìn rẹ èmi ò tó ọjọ́ ẹ àpọn ẹ̀gàn tàbùkù tiẹ̀ náà kúrò ìyá ayé rẹ yóò gba ìsinmi ó dẹ jẹ́ ká lọ sí àwùjọ wa ẹgbọ́n rú ìròyìn wo rèé ọlọ́run èmi ò fẹ́ ìròyìn ìbànújẹ́ o ìròyìn eléyìí ta fẹ́ gbọ́ yóò tiẹ̀ kúkú yé mi ọlọ́ ọmọ sọ sí ni lẹ́nu abuyọ̀ sí iṣẹ́ òṣè pọ́nlá iyọ̀ òṣè tu dànù ẹgbọ́n rú ìròyìn wo rèé ẹja lọ sí àwùjọ wa nínú bíbélì yìí white gbà.
1: Mo kí wa pé a kábọ̀ sínú oṣù kẹfà oṣù tí mo lè pe ní oṣù ìròyìn ayọ̀. Kí ni à ń pè ní ìròyìn? Ìròyìn ni ìtanilólobó ohun tí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ tàbí ohun pàtàkì ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní àgbáyé tàbí ní ìgbèríko. Ìròyìn ni àkójọpọ̀ ohun tí a bá fẹ́ kí a mọ̀ nípa. News is information. Ìròyìn kan wáyé nínú bíbélì ní oṣù kẹfà ká tó lọ sí àwùjọ wa. Ó gbàdúrà pé gbogbo ẹ̀yin olùgbọ́ mi ìròyìn ayọ̀ lè tiwa yóò máa gbọ́ pàápàá ní orílẹ̀-èdè wa ní àwùjọ wa àti nínú ilé wa àmì sàmì tiẹ̀. Ẹ gbọ́ irú ìròyìn wo nìyí? Ẹ farabalẹ̀ ẹ gbọ́ ìròyìn yìí lẹ́kùnrẹ́rẹ́ Drive Television on Facebook. Kudos and I credit your job, your excellency job. Right on. Irú ìròyìn wo nìyí? Ìròyìn.
2: Mọ̀mí Boko Haram fẹ́ ṣayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde fún àwọn ó lé lọ́gọ́rùn-ún obìnrin àti àwọn ọmọ kéékèèké tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Kwara. Àwọn agbébọn náà múra láti pàtẹ ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde àti ìparí ẹ̀kọ́ Alquran fún àwọn ọgọ́rùn-ún obìnrin àti ọmọdé tí wọ́n jí gbé ní àkàtà wọn. Ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ oṣù tí àwọn agbébọn náà pa 200 ní àdúgbò náà tí wọ́n sì tún jí obìnrin àti ọmọdé tó tó 176 gbé sá lọ lákòókò tí wọ́n ṣe ìkọlù náà tó da gbogbo orílẹ̀-èdè sínú wàhálà. Àwọn ìdílé àwọn ọmọ tí wọ́n jí gbé náà sọ pé àwọn agbébọn náà ló sọ ìròyìn ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde yìí nígbà tí wọ́n ń bá àwọn sọ̀rọ̀ lórí tẹlifóònù. Gẹ́gẹ́ bí àwọn ìdílé náà ṣe sọ, àwọn agbébọn náà ni wọ́n ti lo ọ̀pọ̀ oṣù láti kọ́ àwọn ẹni tí wọ́n jí gbé ní ìmọ̀ Islam, ìwà àti àṣà ẹ̀sìn pẹ̀lú kíkó Alquran sórí. Wọ́n sì sọ pé ọ̀pọ̀ nínú wọn ti ṣetán láti kẹ́kọ̀ọ́ jáde. Ọ̀kan lára àwọn ọmọ ìdílé náà tó sọ̀rọ̀ nípasẹ̀ aṣojú àdúgbò sọ pé àwọn agbébọn náà sọ̀rọ̀ pẹ̀lú ìdùnnú pé àwọn tí wọ́n jí gbé ti ní ìmọ̀ Islam púpọ̀ nígbà tí wọ́n wà ní ìgbèkùn. Wọ́n sọ fún wa pé ọ̀pọ̀ nínú àwọn obìnrin àti àwọn ọmọ wa ti mọ apá kan nínú Alquran sórí. Wọ́n sì ti gba ẹ̀kọ́ Islam. Wọ́n tún sọ pé wọ́n fẹ́ ṣe ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde fún wọn. Wọ́n ní àwọn ti ná owó, oúnjẹ àti àkókò púpọ̀ sínú kíkọ́ wọn. Wọ́n sì fẹ́ ṣe ayẹyẹ àṣeyọrí wọn. Àwọn agbébọn náà ṣe ìkìlọ̀ tuntun nípa ìdúnàdúrà tó lè wáyé lọ́jọ́ iwájú fún ìtúsílẹ̀ àwọn tí wọ́n jí gbé náà. Àwọn agbébọn náà kìlọ̀ pé gbogbo owó tí wọ́n bá ná lórí ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde náà yóò wà lára owó tí wọn yóò béèrè lọ́wọ́ ìjọba àti àwọn ìdílé lákòókò ìdúnàdúrà. Wọ́n sọ ní kedere pé nígbà tí ìdúnàdúrà bá bẹ̀rẹ̀ ìjọba àti àwọn ìdílé ni yóò san gbogbo owó ìnáwó tí wọ́n ṣe. Ìròyìn tuntun yìí ti mú kí ìbànújẹ́ àti àníyàn pọ̀ sí nípa ọ̀rọ̀ àwọn ènìyàn 176 tí wọ́n jí gbé lẹ́yìn tí àwọn agbébọn kọlu àdúgbò wọ́rọ́ ní oṣù kejì ọdún yìí.
1: Ẹ káàbọ̀ padà. Abájọ tí Yorùbá fi sọ pé bí èèyàn bá pẹ́ lórí imí eṣekéṣe a máa bẹ ènìyàn níbẹ̀ pé Yorùbá ni o. Ẹgbọ́n kí ni bíbélì wí ní òwe orí 13 ẹsẹ̀ 12 ní ìrètí pípẹ́ ó máa ń mú ọkàn ṣàìsàn ni àbí kí ni ká ti perú ìròyìn yìí sí ojú wo ló kọ sí ẹ̀yìn. Ṣé ìròyìn ayọ̀ ni àbí irú ìròyìn wo ni èyí? Àbí kí Ọlọ́run kó gbà wá. Mo gbàdúrà pé nínú oṣù kẹfà yìí ìròyìn ayọ̀ ń bọ̀ ní orílẹ̀-èdè yìí ní kò pẹ́ papa lori awon omo ti won jiko e ko ruko mi tin ireyin ayo nbo ninu leti e ireyin ayo de ti wa yo ma gbo iru royin wo ni eyi inu we look ori kini
3: ori reson ke
0: iru royin wo ni eyi gbogbo ara mu fe se wole month fawon omo ipenija nla lele je fawon muslim clerk o ye te ma debunk pe mo won ri o sugba e oni jade bi ti o ye ke soro sile ma soro si so be gbowo ni kan je ko n wogbo afa kan jade lo fe so wa de lebo e gbo so jora won iruro yin kumo kumo owo le yin o gbadura pe iroyin ayo irodunnu ninu ile re ni orilede yi olorun saanu wa je agba iroyin ayo lori orilede ninu osu yi bese ni furugbe iroyin ayo ti e gbo nti bibeli wi osukusu lana ni ayo nbo lowuro Psalm 30 verse 5b e kawe
4: bi e kun pede ale kan
0: e kun pede ale kan
4: sugbon ayo nbo ni owuro
0: iroyin ayo olorun emi na fe gba iroyin ayo laaro yi osukusu lana ni iroyin ayo awon ti mo ti pe lati ran mi lowo je ki won le ran mi lowo Olo fo. Mi furu pin iroyin ayo. Won ti ya iya ara pada mi. A blessed memory so. Inu waasu won. O fin se dani. E fi fun ni, a o si fi fun yin. O sun dada bo ba se ki mole amepo.

0: iṣẹ́ àwọn agbẹ́sùmí yìí nìyẹn láti jalè láti pàtí láti run john tenten ẹgbẹ́ wo ló rọrùn nu mẹ́tẹ̀ẹ̀ta láàrin ọ̀sẹ̀ wọn lọ sí immigration office lọ́gbọ́mọ̀ṣọ́ adúpẹ́ pé kò sẹ́ni tí ó bá lọ ṣùgbọ́n wọ́n jalè gbogbo ìbọn nǹkan kan náà kó lọ bí ìròyìn ti ṣe rò ìjọ ò la fẹ́ gbọ́ ìròyìn ayọ̀ ní nàìjíríà báyìí ó dá mọ́ pàṣẹ ìròyìn ayọ̀ látòní ìlọ bẹ̀rẹ̀ sí ní ṣe irúgbìn ìràpadà rẹ o gbé ní ìràpadà ẹ̀mí ènìyàn ó ní ọ̀rọ̀ rẹ àwọn ọ̀rọ̀ yìí náà là ń gbájọ tí ẹ fi ń gbọ́ wa láago mẹ́fà sí méje gbogbo ọjọ́ sunday báwọn làdí ò ní tó lè tà fún o tí ẹ bá wá síbi tí agbé ń pàdé tẹ ẹ rí omi tí ẹ rí òróró èmi ò mọ̀ ń pẹ́ o ẹ rí pé mò ń tẹnu mọ́ ò mọ̀ ń pẹ́ ẹni mọ́ lára ń ta ni you are your own mi ò sì pé òróró ọ̀fẹ́ 21st of June mo tún ṣe ìfẹ̀mọ́ràn kejì mo ṣe ẹgbẹ̀rún mẹ́ta ọgọ́rùn-ún mẹ́ta mẹ́ta iná là ń ríra wa ó ti pé mi gan orí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí ló ń ti bẹ̀ẹ́ jáde ẹja bá wọn yọ white gbà.
1: ẹ káàárọ̀ bàbá mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run torí pé ó ṣeun nítorí pé àánú rẹ̀ dúró láéláé ọlọ́run kó dárí ẹ̀ṣẹ̀ mi jì mí torí pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí ni mo ti ní tó pọ̀ tó jẹ́ wípé mo máa wò pé màá máa ṣe ọkàn mi á tún fò ó ó ṣẹlẹ̀ pé ẹ̀gbọ́n mi kan owó pọ̀ lọ́wọ́ wọn for some time mo fún wọn ní nọ́mbà yín wọn láwọn ti pè yín pé máa ń gbàdúrà fáwọn pé máa ń pray fáwọn ó mú dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó yẹ ọlọ́run ti bá mi settle wọn ní ọ̀nà tó jọ èmi lójú tó yà mí lẹ́nu ọlọ́run ti settle wọn ti wà okay àwọn náà jẹ́ni tó yẹ pé èèyàn náà lè tètè súnmọ́ pé ẹ̀gbọ́n mo ní ìdí kan báyìí ìyẹn bẹ́ẹ̀ àbúrò mi ó ní ọkọ òun ní ẹ̀fọ́rí túlù fún oṣù mẹ́ta kò dẹ̀ sọ fẹ́ni kankan so ẹnìkan ló wá sọ fún mi lára àwọn tán wà pẹ̀lú ẹ̀ tó ń gbé lọ́dọ̀ ẹ̀ pé àkọ́kọ́ báyìí ló máa ṣe ọkọ ẹ̀ mo wá pè mí ò dẹ̀ sọ fún wa ó wá ní ọkọ òun sọ pé kó má sọ fẹ́ni kankan mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run torí pé bí mo ṣe gbọ́ kiní yẹn mú mi lọ́kàn pé olúwa má máa jẹ́ kí n fojú sunkún ìkọ̀kan nínú àwọn ẹbí mi mo ṣáà sọ àrọ̀bìlẹ̀ lórí mo ṣáà gbàdúrà pé kọ́lọ́run kó bá mi ṣe gbogbo ogun náà wọlé gbogbo ìgbà kígbà tọkàn mi bá ti lọ sọ́dọ̀ wọn báyìí máa tún sọ àrọ̀bì máa tún máa gbàdúrà mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé arákùnrin náà ti wà òkè báyìí ara ẹ̀ ti yá ẹ̀fọ́rí yẹn ti lọ ìgbà tá a pàdé níbi ìgbéyàwó ara ẹ̀ ti wà òkè èyí tó jọmọ ìyá mi náà tó jábúrò mi kejì náà òun náà ní nǹkan kan sọ òun ní orí oúnjẹ ọmọ wọn bá a ṣe minor operation mo sọ arọbi lórí tiẹ náà to the glory of God òun náà ti wà ókè everybody ti wà ókè lórí àgọ ara ti tèmi náà tí mo ní wọn complain ọjọdà tí mo ti ń bá tù pẹlú ọlọrun ti mú gbogbo ìjì yìí ó ti bá mi mú dákẹ dúró lórí arọbi mi kò sí iye tó fi mi lọwọ láti san fún arọbi torí mo rí pé mi ò mọ́lé aláwo mi ò mọ́lé oníṣègùn do it yourself bẹ́ẹ̀ ṣe ń kọ́ wa ọlọ́run dẹ̀ ń jẹ́rìí ara rẹ̀ ní gbogbo ọ̀nà ọlọ́run fi ara rẹ̀ hàn mí tó bá rújú báyìí tí máa ti ọkàn mi máa ń balẹ̀ torí pé mo ní ọlọ́run tí mo bá ti lè sárọ̀ bí tí mo sọ̀rà padà tí mo ṣe gbogbo ẹ̀ báyìí nígbà tá a bá fi máa ṣẹ́jú ẹ̀rí ti wọlé mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run o torí pé ó ṣeun ńlá torí pé àánú rẹ̀ dúró láéláé mo dúpẹ́ o ọlọ́run á túbọ̀ bá mi lọ́ra ẹ̀mí yín o àsọtẹ́lẹ̀ ibi kan ò ní ṣe lórí yín àtàwọn ọmọ àtìyàwó yín o ẹ tún pẹ́ fún wa lórúkọ jésù.
0: mo ń darí ògo padà sọ́dọ̀ ọlọ́run tí ilẹ̀ ayé yẹn bá ń ṣe àìsàn ó ní gbogbo ohun tí darúkọ iṣẹ́ ò ní lọ déédé.
2: dáadé ẹ kó àṣàrò ẹ wo dáadé máa bá mi dúpẹ́ o ẹ̀dúpẹ́ máa bá mi dúpẹ́ máa bá mi dúpẹ́ kódà níjọ Friday tí mo gbọ́ program orí status tán ẹ ṣáà ní ká lọ bí káfẹ́ ibi dànù ṣá ẹ wá sọ statement kan láti pé máàkù etíkún sí o so máàkù etíkún sí yẹn ó ṣàárín ìgbín etí mi ó ń rìn etí mi mi ò rántí ṣètò àtúnjọ Friday tó ṣe di owó tí mo tún wọ́n dìlà tí mo yẹ ṣe nìyẹn alẹ́jọ Sunday gáàsì mi tán bí mo ṣe gbé kópọ̀tù yẹn pé kí n lo kópọ̀tù mo bá gbómi ṣẹ̀ mo kà omi yẹn ti ró mo kàn sun díẹ̀ pé kí n kọ́kọ́ ṣe ẹsẹ̀ mú yẹn láṣẹ kọ́kọ́ máa ń ṣe lómi yẹn náà wọ́n á pe ọmọ mi kékeré pa kó wà ó kó wá bá mi mú nǹkan ẹ wò dáàdì ọlọ́run kan mọ̀ọ́mọ̀ da ọmọ yẹn dúró pé kó má dà mí lónìí sátì yẹn ọlọ́run tún wá mú mi kó mi tí mo jókòó ó tún sún mi sẹ́gbẹ́ kan gbogbo mi yẹn pátápátá ló yí dànù pátápátá lo yi danu sibi ti mo wa ati bi tomo yen fe gba to fe wa gba ko jo wa ba mi ha adi koda ti le ojo yen fi suba ara mi ngbo ni pe he olorun apostle wa dadi te ko bolorun awon ma dupe o se o oluwo se pe o wa laye dadi ti ma so gogo pe a gbogbo omo taka awon ko lo se aba le se ma po yen pe gbogbo won loke patapata be ni pe yin asubo ma pe yin lagbara olorun a dupe fọlọrun ta yo bo bata ba mi jese no no le mi
0: e ja dari o

0: kábíyèsí elédùmarè a tún mọ pé wá o a tún mú ìyìn wá a wá fi fún ọ gẹ́gẹ́ bí ìṣe wa torí pé ìwọ ni olùṣọ́ wa ìwọ ni olùpamọ́ wa ìwọ ni olùdáàbòbò wa ìwọ ló ń dáàbòbò wa lóòrèkóòrè kábíyèsí elédùmarè tó jẹ́ pé ìṣọ́ ti ẹ̀ yàtọ̀ sí ti army ìṣọ́ ti ẹ̀ yàtọ̀ sí ti sójà
1: ìṣọ́
0: ti ẹ̀ yàtọ̀ sí ti civil defense ìṣọ́ ti ẹ̀ ó yàtọ̀ sí tàwọn àmọ̀tẹ́kùn ìṣọ́ ti ẹ̀ ó yàtọ̀ sáwọn tá a lè mọ̀ pé ní vigilante kábíyèsí rẹ ọlọ́run adúpẹ́ o ayìnyọ́ o afògo fún ọ o ìwọ ló fún wa láǹfààní àtòrí ọ̀fẹ́ láti lè mọ mí lọ sókè mí lọ sílẹ̀ tí àsán kọ́ bọ̀ tá a sin pinni tó gba owó oxygen lọ́wọ́ wa adúpẹ́ lọ́wọ́ rẹ o fún wa láǹfààní movement o fún wa ní freedom a lè rin lọ́bi tó wù wá a sí lọ́wọ́ ọlọ́wọ́ a sí lẹ́sẹ̀ lẹ́sẹ̀ a sí nípamọ́ amọ̀yìn ọlọ́run ọba mi Edumare tí ò tún fi nǹkan kan ṣe wá o jẹ́ ká ṣàìsàn o jẹ́ ká ṣàárẹ̀ sọ́gbọ́n wa wá ni ṣé mímọ̀ ṣe wa ni ṣé te wa ni ṣé ọgbọ́n tá à ń dá sí ni kábíyèsí elédùmarè àwa mọ̀ ọ́n lóore o adúpẹ́ o ayìn ọlọ́pọ̀lọpọ̀ torí pé ìwọ ni lẹ́yìn rẹ kò tún sẹ́lòmíì ìwọ náà ni ìwọ náà ló lùkápá ohun gbogbo ìwọ ló lè sọ nǹkan tó jẹ́ pó korò o lè sọ́ di dídùn ìwọ náà ni o lè sọ gbogbo ibi tó jẹ́ pé ẹkún wà o lè sọ́ di bí ẹni ìlú ayọ̀ kábíyèsí elédùmarè a mọ̀ dúpẹ́.

0: lọ́wọ́ rẹ̀ àtúnwá yan àwa fògo fún ọ lórí ètò wa ètò yín lónìí
1: ta ló mọlúwa
0: nìkan ni adẹ́rìn pòsónú náà lẹ ti ń gbọ́ wa bẹ́ẹ̀ ṣe máa gbọ́ wa ní gbogbo ọjọ́ àìkú náà rè lágbára lọ́wọ́ elétùmarè àna ọlọ́run ní fi gbogbo wa lẹ̀ 32 FM 94.9 bẹ́ẹ̀ ni ilé ẹ̀rín lókè téńté premier náà la wà ní mọ́kọ́lá nígboro tìlú ìbàdàn adúpẹ́ ìṣọ́ adúpẹ́ ìpamọ́ o adúpẹ́ ààbò rẹ lórí wa o ò jẹ́ ká wà níbi tí a ti fi wá pamọ́ o ò jẹ́ ká wà lọ́wọ́ lọ́wọ́ o ò jẹ́ kí nǹkan kan ó sọmọ wa o ò jẹ́ kí nǹkan kan ó ṣaya wa o ò jẹ́ kí nǹkan kan ó sọkọ wa a mọ̀ dúpẹ́ ayàn ológo kábíyèsí elédùmarè a mọ̀ mọ́rírì rẹ púpọ̀ ìwọ ni o lẹ́yìn rẹ kò sẹ́lòmíì ìwọ náà ni o ọpẹ́ tó wá tọ́ sí ọ àní fífẹ́ lòmíì ìwọ láàmọ̀ fi fún iyì tó tọ́ sí ọ àní fífẹ́ lòmíì ìwọ láàmọ̀ fi fún ògo tó tọ́ sí ọ àní fífẹ́ lòmíì
1: ìwọ láàmọ̀
0: fi fún lágbára lọ́wọ́ elédùmarè èmi àti yín tẹ́ ẹjọ́ ń gbọ́ gbogbo olólùfẹ́ wa yìí a ní rí dààmú kankan o a ní rí wàhálà kankan o a lára tá a gbàdánwò sí ọba àmì èdùmarè mọ́ dán wa wo a ní wà lọ́wọ́ lọ́wọ́ o ò ní máa fi wá dúnàádúrà a ní wà níbi tí ò tẹ́ wa lọ́rùn kábíyèsí elédùmarè tó jẹ́ pé òní máa fúnni nídùnnú dákúndábọ̀ mọ́ṣá máa fún wa nídùnnú lóòrèkóòrè kò sí ní tá a fẹ́ fi ìbànújẹ́ ṣe torí ẹ̀ la fi wà nílé ẹ̀rín pé kọba àmì èdùmarè ó sàmọ́ fẹ̀rín ayọ̀ pa wá kínú owó máa dùn lóòrèkóòrè ẹ̀yin náà dúró tì wá nílé ẹ̀rín kájọ máa yọ̀ kájọ máa jó kájọ máa jẹ́ kí ìdùnnú kó máa sọ dọ̀rá ságọ̀ ara wa torí pé ibi tí ìdùnnú bá wà tayọ̀ bá wà ó náà làlàáfíà ń gbé ibẹ̀ ni lọsíwájú ń gbé ibẹ̀ ni ìdàgbàsókè wà nígbà tí ara bá tuyàn téèyàn lè rẹ́rìn-ín ìgbà náà ni ó ronú nǹkan míì tó lè ṣe tó lè mú ìgbésí ayé rẹ̀ kó tún yàtọ̀ sí dáadáa àwa tó dúpẹ́ ayàn ológo o kábíyèsí elédùmarè àtúmọ́pẹ́ wa o ìwọ láàmọ̀ fi fún ìwọ ló ní ìwọ náà láàmọ̀ fi fún gbogbo ìgbà ìwọ náà láàmọ̀ yìn nígbà gbogbo o tèmi tọ́pẹ́ ọmọ fàlànú mo tún dé náà rí o ọ̀làdádé àyìndé alálùbáríkà orin odi onígègé ara ọmọ ìyá àdúrà mo dé o mo wá yan ológo gẹ́gẹ́ bí ìṣe mi o as usual.

gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé Sunday àkọ́kọ́ a ò lè má yin Olúwa lógo, a ò lè mọ́kọ orin látinú ìwé orin, a tún kọrin látinú ìwé orin lónìí, ó ya gbogbo yẹn gbé ìwé orin yín ká tún jọ sí ẹ sí sí onírúurú eléyìí tó jẹ́ ti ẹlẹ́ẹ̀kẹfà ká wá jọ kọ orin eléyìí tó wà níbẹ̀.

0: kábíyèsí elédùmarè làwa ọmọ kí toró ńlá gbọ́kànlé àwọn tó gbẹ́kẹ̀lé ẹ̀sìn wọn mọ tójú wọn rí àwọn tán gbẹ́kẹ̀lé ìfúnpá àti gbádi àti bẹ́rẹ́ gbogbo àwọn náà wọn mọ ibi tí wọ́n wà báyìí ṣùgbọ́n àwa tá a gbẹ́kẹ̀lé wa mọ ibi táwa náà wà tá a sì ń dúpẹ́ fún ọ tá a sì nígbàgbọ́ pé ó mọ ṣàlékún pamọ́ àtìṣọ́ àti fẹ́ rẹ lórí wa àánú rẹ ò ní fi wálẹ̀ ńgbà kọ̀ọ̀kan ìwọ la gbójúlé ìwọ la sì gbọ́kànlé torí pé ọmọ kìnìún a mọ ṣaláì ní ibi a sì mọ pa wọn ṣùgbọ́n àwọn tó gbẹ́kẹ̀lé olúwa kò ní ṣaláì lóhun tó dára àwa gbẹ́kẹ̀ wa lé ọ kábíyèsí elédùmarè àní ṣaláì lóhun tó dára iwájú iwájú lọ̀pọ̀ ìbìtì ré sí iwájú iwájú làwọ̀ ó mọ lọ aburú kankan ò ní ṣubúlù wá gbogbo tá à ń fẹ́ lọ́ba mi èdùmarè ó mọ ṣe fún wa pẹ̀lú rọrùn óyá jésù tó fún ìdòwú wọn náà bá ń gbóhùn sókè kó bá ń kí kábíyèsí elédùmarè o.
1: aládé ewúrà mo ṣe kábíyèsí rẹ aládé ìyanu ọba àwọn ọba olúwa àwọn olúwa ògbìjà mo ṣe ké ọba mi ìyanu bàbá mi pátápátá ọlá porongodo ọba àlàfúnfún gbó kanlẹ̀ àṣe yìí ó wo olódùmarè ọba tí ò ṣe dá lẹ́jọ́ taládájọ́ tó fẹ́ dájọ́ fún ọ ọba tí ń ṣe ohun gbogbo nínú ohun gbogbo gbanigbani tẹ́nikẹ́ni ò lè gbà ọba àwọn láti ń ṣoore fún ni wo ni sàn tẹ́nìkankan ò tó wò sàn ọba àwọn láti ń yọni nínú ewu ọba nìrìn kíyàwó tán mo ṣe kábíyèsí rẹ ọba àwọn láti ń báni lórí ẹkú títún fayọ̀ ọ́ dípò rẹ̀ ẹ̀ńtáyé sọ pé ikú lọ́kàn ìwà sọ páyọ̀ lọ́kàn ó wá kẹ́ni tó fẹ́ bí ọ́ lẹ́jọ́ ẹ̀dán nírètí ti pé fún ẹgbójúkù ó ń bẹ̀ kó sí tó lè ṣe ohun rere ńlá padà tí lásárẹ́tì jáde aníwọ̀ lọ́ba tó ń ṣe ohun gbogbo nínú ohun gbogbo gbanigbani òde ọ̀run ọba tọ́run ò gbà táyé ò gbà ó fọ̀run ṣe lé ó fayé sàpótì ti sẹ́ rẹ̀ ayé rọrùn lẹ́ẹ̀kan ṣoṣo ìwọ ló mọ ohun tí ń bẹ nínú gbogbo ẹ̀dá pátá kò sẹ́ni tó mọnú ẹnì kankan ọba ńlá tó mọnú gbogbo ẹ̀dá ká tó béèrè ó lòó mọ̀ oníkákan béèrè ni ọba ńlá tí ń so ohun gbogbo nínú ohun gbogbo o ẹ̀rù àlétí òkun pupa ọba ńlá ọlọ́run ìyanu olùpamọ́ olùgbàlà olùdáǹdè olùwòsàn olùwòsàn ní ọlọ́run ìyanu mo ṣe kábíyèsí rẹ̀ àkọ́kọ́ nínú iná

kábíyèsí elédùmarè ìwọ láàmọ fọpẹ fún ìwọ láàmọ fìyìn fún ìwọ láàsì mọ yìn nígbà gbogbo torí pé ìwọ ló lọ pẹ ìwọ ló ní ìwọ náà ni kò sẹlòmíì lẹyìn rẹ ìwọ ni àmọ fi ọpẹ ọhún fún ìwọ láàmọ fògo ọhún fún. Ọ̀rọ̀ wa ní Nàìjíríà ó dọwọ́ rẹ ọba mi Èdùmarè tá a bá rò lọ sọ́tún tá a bá rò lọ sósì a mọ̀ wípé ó yẹ ká wà tá a bá láǹfààní orí ọ̀fẹ́ yìí ká mọ̀ dúpẹ́ lọ́wọ́ kábíyèsí Elédùmarè. Ṣùgbọ́n kì í ṣe mímọ̀ ṣe wà kì í ṣe nípa ipá àwọn tí wọ́n wà ní dùbúlẹ̀ ìsàn kì í ṣe pé àwọn náà ò gbọ́ kì í ṣe pé wọn ò bẹ Olúwa ṣùgbọ́n kábíyèsí Elédùmarè ọba tó wá fún àwa lórí ọ̀fẹ́ àti àdúrà láti lè mọ sọ pé kí Ọlọ́run bá mi kó mọ fi sọ ẹ̀ sọ wa yìí orí ńlá ńlá ni o ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa kì í ronú jinlẹ̀ a mọ complain ni a mọ wá wá wí lórí eléyìí tá à ń béèrè tí ò ti tẹ̀ wá lọ́wọ́ a ti gbàgbé orí ńlá rẹpẹtẹ tọ́ba mi Èdùmarè ṣe fún wa onílẹ̀ ẹ̀wò báyìí nísìn orògbé wọ̀fà wọ́n ní ohun burúkú lọ́ ń lù ú orògbọ́ ọmọ olówó wọ́n lóhun burúkú súyọ ibo la fẹ́ gbé yàrá já ibo la fẹ́ bá yàrá já ẹ̀yin náà ẹ̀wò báyìí o ṣe ti ri pé kọ́lọ́n ọmọ ṣàánú fún wa ni ọlọ́run nìkan láláàánú mẹ̀kúnnù kò sí ẹnìkan tó lè dúró fún mẹ̀kúnnù tó kọjá ọlọ́run ẹ wà tìgbà tí àwọn ọmọ yìí ti wà ńbẹ̀ táwọn olùkọ́ ti wà ńbẹ̀ tá a sì ń bẹ̀bẹ̀ lójoojúmọ́ tá à ń fojoojúmọ́ gbàdúrà tá à ń fojoojúmọ́ ṣèwọ́de wọn ò tí ì jáde ṣùgbọ́n àwa nígbàgbọ́ pé lágbára lọ́wọ́ Elédùmarè ńlá kọ nínú orin wa lẹ́ẹ̀kan pé gbogbo àwọn tí wọ́n wà lọ́wọ́ lọ́wọ́ tí wọ́n wà ní àmọ́ ọba mi Èdùmarè ó bá kó wọn jáde láyọ̀ yóò jẹ́wọ́ agbára rẹ̀ ọba tí yọni nínú ìgbèkùn yóò bá wa yọ wọ́n ọba tí kò ní yọ lọ́wọ́ lọ́wọ́ yóò bá wa kó wọn yọ torí nínú kíkó wọn yọ náà ni ọkọ̀ ọ̀pọ̀lọpọ̀ mọ̀lẹ́bí wọn àtàwọn aráàlú gan lọ́kàn wó fi balẹ̀ nínú wó fi dùn ọmọ olówó tí wọ́n gbé ní ẹnujọ́ mélòó yìí àbí ìyàwó olówó àtọmọ olówó tí wọ́n gbé pápápá wọ́n ti fi wọ́n lẹ̀ o Nàìjíríà ó rí à nínú orílẹ̀-èdè tó ní àmúmọ́ra bíi ti Nàìjíríà kí Ọlọ́run bá mi Èdùmarè kó ṣàánú fún wa ni a mọ bẹ lọ́run ni ṣùgbọ́n wa ọba mi Èdùmarè ò ní jẹ́ wọ́n máa fi wá negotiate ọba mi Èdùmarè ò ní jẹ́ wọ́n máa fi wá dúnàádúrà gbogbo ibi tá a bá ń lọ àní sì rìn àní sì jẹ àní sì mú àní rìn náà sí àjọ aláìdé ọlọ́run ọba mi Èdùmarè ò ní já lọ báwa bá ti ń lọ a mọ bọ̀ láyọ̀ àtàláfíà ni àyún lọ àyún bọ̀ báyìí lọ́wọ́ yẹn nu wọn ò ní sì wá mú ò ní sì wá pa lágbára lọ́wọ́ Elédùmarè ẹ̀yin kété báyìí lọ fọ́sẹ̀ òní máa pa ọ̀la máa pa ẹnu lẹ́sẹ̀ fi pàkúrò ojú ọ̀nà wọn ò ní ráwa fi ṣe nǹkan kan àwọn ìkalégún ló ko mọ́gilé kíkọ́ wọn ìkẹrù mọ́ wọn ọbẹ̀ lọ́jà wọn ò ní kaláǹgbá mẹ́rin ọbẹ̀ lórí àtẹ ẹ̀yìn ò lágbára lọ́wọ́ Elédùmarè àwọ̀ mọ́ lọ láyọ̀ àmọ́ bọ̀ láyọ̀ àtàláfíà ni búburú kan kò ní ṣubúlù wá ẹlẹ́wọ̀ tó fàlànú wí bó ṣe wà nù ohun àwọn bàbá mi là ń sọ ohun fẹ́ ni ṣe mọ̀ pé tó ń pè ní ohun tilẹ̀ Yorùbá ni bó ti jẹ́nu àbírọ̀ ni àyún lọ́wọ́ àyún bọ̀ báyìí náà lọ́wọ́ yẹn nu àtẹ̀pẹ́lẹsẹ̀ tẹ́nà akẹ́ ló ni wọ́n mọ̀ torí tàwa kí àjà ló ni wọ́n mọ̀ torí tàwa jà a mọ̀ lọ láyọ̀ àtàláfíà a sì mọ̀ bọ̀ láyọ̀ àtàláfíà ni aburú kan kò ní ṣe wá bó ṣe wà nu lágbára lọ́wọ́ Elédùmarè ẹni tó bá robiro wá o ni bí ó bá ẹni tó bá ti ń gbèrò pé òun ó fa aburú ṣe wá lórílẹ̀‐èdè Nàìjíríà ọba mi Èdùmarè ó bá wa kọjú aburú sí torí pé àwa ò ní ṣépè a sì ní súre ẹnu wa ò sì ní gbòfo báwọn kan bá gọ sí kọ̀rọ̀bì kan pé tó ní ṣe pẹ̀lú ìlọsíwájú àti ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà ò kan àwọn ihun tó ṣá kà wọ́n ni pé káwọn ó sàmọ da gbogbo ẹ̀rú káwọn ó mọ fọ gbogbo ẹ̀ lójú pọ̀ tẹ́nìkan bá ti sọ pé sobe àwọn kan mọ nírọ ilẹ̀ ọlọ́run ọba mi ò ní já wálẹ̀ lágbára lọ́wọ́ Elédùmarè gbogbo ìgbìyànjú àti akitiyan àwọn tí wọ́n ń gbé ìgbésẹ̀ lórí bí àwọn ará bí ìwọ ṣe wálé àtolùkọ́ àtọmọ ọba mi Èdùmarè ó fún yín ṣe o a tún fi àsìkò yìí náà tún rawọ́ sí ìjọba àpapọ̀ ọlọ́run ní pé wọ́n pa lórí ìgbésẹ̀ tí wọ́n ń gbé o a tún fi àsìkò yìí náà a tún fi rawọ́ sí ìjọba àpínlẹ̀ ọ̀yọ́ ọba mi Èdùmarè ò ní pín nípá lórí ìgbésẹ̀ tẹ́ ń gbé o ọlọ́run ó jẹ́ kí gbìyànjú yín kó yọ torí nínú kí gbìyànjú yín yọ ohun làṣeyọrí yín nínú àṣeyọrí yín làwọ́ ti láyọ̀ tí gbogbo nǹkan ó fi lọ bó ṣe yẹ kó lọ tọ́kàn gbogbo ó fi balẹ̀ ọba mi Èdùmarè yóò bá fún yín ṣe o ọba mi Èdùmarè ò ní jẹ́ ṣiṣẹ́ o yóò jẹ́ kẹ́ láṣeyọrí ayọ̀ o torí pé aláṣeyọrí òun ni wọ́n máa kíkú iṣẹ́ o wọn ni kí ká láṣe ti kú iṣẹ́ o àwọn sì gbìyànjú wọn ìkẹ́ni tó bá pé ó gbìyànjú wọn kí wọn kú iṣẹ́ o
ẹni tó bá jẹ́ pé ó ṣe àṣeyọrí rẹ̀ lórí rẹ̀ gangan òun náà ni wọ́n ń kíkú iṣẹ́ o ọba mi Èdùmàrè yóò wá jẹ́ kẹ́ gboríyìn ọlọ́wọ́ jẹ́ kí wọ́n rí yín kíkú iṣẹ́ lágbára lọ́wọ́ Elédùmàrè àní rí wàhálà àwọn ìdààmú aburú kankan ò sì ní ṣubú lù wá

0: Hello, ẹ kú ètò.
1: Ẹ mọ̀ kú dédé àsìkò yìí.
0: Ẹ ràn ìyá ọlọ́dọ̀ ìyá tó máa ń pè yín ni ẹ kú ètò. Ẹ ràn àánú gbà
1: o. Àmì o, àṣẹ o.
0: Kò ní jágba gbé o.
1: Àmì o.
0: Ọgbà àti àgbẹ̀ ló gbèkún náà dé láyọ̀
1: o. Àmì àṣẹ Dùmàrè o. Ọlọ́ba ń dúró tẹ̀yìn náà wà ní wà láti dàbọ̀ o. Ọlọ́fun wa ní àlàáfíà àti ìlera tó péye o. Hello.
2: Hello, ẹ̀ka ara ṣàkú sí ni o.
1: Àwa nìyẹn orúkọ yín àti pé níbo lẹ ti ń pè o.
2: Iléeṣẹ́ yóò ní jóná o. Orúkọ mi ni Sarah Emmanuel látọmí àdìyó.
1: Sarah.
2: Emmanuel látọmí àdìyó.
1: Sarah Emmanuel látọmí àdìyó. Ó yà ẹ bá ń torí kí Ọlọ́run.
2: A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, ìyín Ọlọ́run kà wá yẹ o. Àdẹ̀bẹ́ Ọlọ́run gbogbo àwọn tó wà nígbèkùn Ọlọ́run bá wa tú wọn lẹ o.
1: Àmì o.
2: Ọlọ́run ṣàánú àlówó àní kankan Ọlọ́run la ní àwọn tó lówó wọn ti gbà wọ́n lẹ̀ o. Wọ́n dé wọ́n gbé wọn ní jarun bí jẹfà wọ́n ti gbà wọ́n lẹ̀ o. Ọlọ́run bá wa tú wọn lẹ̀ o.
1: Bó ṣe wà níbi tó lọ́run tó ti wọ́n sí.
2: Àmọ́ àti orí iléeṣẹ́ yìí kó bá wa tú wọn lẹ̀
1: o. Àmì o.
2: Ọlọ́run ṣàánú wa o. Aṣọ̀pọ̀ oṣù láyé aṣọ̀pọ̀ ọdún iléeṣẹ́ yóò ní jóná
1: fún
2: ẹgbẹ́
1: ìgbẹ̀tọ́ yín o.
2: Bàbá mi àgbáyamúyamú ogun ọba àná ọba òní ọba ọlá ọba tó tẹrẹrẹ bí ojú ọ̀rọ̀ ọba tó fàyè ṣàpèsè ti tẹ̀ tó fọ̀run ṣe bùjókò kábíyèsí ọba oṣù ọba ọdún ọba ọ̀sẹ̀ ọba tó ń ṣàánú wa nígbà gbogbo ọba tí ó jẹ́ ká ọba tó ń já jáde ká padà wọlé láyé àtàlàáfíà owó ṣòkòtò kẹmbẹrẹ bí ìjọgbọmọ nídà kẹrù obo nídà ọba mi àná ọba ìkọ àìṣá ìdíbàjẹ olójú kan ṣoṣo tó ń wẹ gbẹgbẹrún ojú kábíyèsí rẹ o. Ọlọ́wọ́ gbọgbọrọ tó ń yọ ọmọ rẹ̀ lọ́fíà ayé àtófẹ̀yìntì àtógbẹ́kẹ̀lé àtófara ọba àwọn bàbá tó ju gbogbo ọba lọba tó ń rọba lóye ọba tó ń fọba jẹ tó ń rọ lóye olórúkọ ọlọ́run rẹpẹtẹ àkìkì tán ni o kábíọ́ sí ọlọ́run àwọn ọlọ́run ọba àwọn ọba mo ṣe kábíyèsí o ọlọ́run àwọn ọba ọba àwọn ọba o.
3: Ẹ mú ìbéèrè kẹta.
1: Ó yẹ mú ìbéèrè.
2: Ìbéèrè kẹta.
1: Ìbéèrè lẹ́ẹ̀kẹta. Ẹ láǹfààní láti dí àlàfo ibi tá a fẹ́ filẹ̀ nínú orí àyọkà tí a fẹ́ kà fún yín nínú bíbélì ẹ kàn sọ tó wà lálàfo yẹn ni ẹ má ṣe sọ ní dash kí ló wà ní dash yẹn ẹ má ṣe sọ kún rárá ní ilẹ̀ dash mo yí ara mi nínú dash mẹ́ta ló wà mẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá láǹfààní àti gba méjì mú ogún yín nìkan yòókù ẹ má ṣe sọ ní dash. Kí ni dash yẹn?
2: Ẹ má ṣe.
1: Sọ. Yẹn ni pé kẹ́ ẹ mọ́ ṣàlè sọ. Ẹ má ṣe sọ ní dash. Ẹ má ṣe sọkún rárá ní ilẹ̀ dash. Mo yí ara mi nínú dash.
2: Oyún mi ò dádì mi ò mọ orí ẹ bíbélì yẹn.
1: Ọ̀dà. Ẹ má ṣe sọ ní gátì. Ẹ má ṣe sọkún rárá ní ilẹ̀ afra. Mo yí ara mi nínú
2: eruku. Nínú eruku.
1: Inú ìwé Mika ló wà. Orí kìíní ẹsẹ̀ kẹwàá
2: bẹ́ẹ̀ ni ètò ni
1: ẹ ṣeun.

0: Hello. Ah, ojo opo e mo de ba kan lenu. Hello. Ada. E mo gbe yanju re, yo wole. Hello.
1: Hello.
0: Ah. Yes, sir.
1: Bẹ́ẹ̀ni ni àwọn ẹni tọ́lọ́run pamọ́ lọ́bọ́lọ́wọ́ ìwọ̀n.
0: Bẹ́ẹ̀ni.
1: Ohun tó fún àwọn èèyàn yìí ní orí ọ̀fẹ́ tí wọ́n ń ṣe ní sí ni pé ìgbàgbọ́ 70. Àwọn bàbá wa gbà yẹn, wọ́n jẹ́ kí gbogbo nǹkan tẹ́ ń wù yìí kó yé wa. Ṣùgbọ́n ìgbà tí èèkì ń parí lọ. Ni wọ́n jẹ́ pé tá a bá ti wàá lùfà àwọn èèyàn ká fi wọ́n tó yìjọ yọ̀bọ̀ yọ̀bọ̀ yọ̀bọ̀ yọ̀bọ̀. Àwọn náà dẹ̀ ń wá ọ̀nà tí wọ́n máa gbà dá ìlú wọn pàdé.
0: Bẹ́ẹ̀ni.
1: Àwọn tá a ti ń yin wọn ọmọwọ́ ọ̀tún yàtọ̀ sósì. Wọn ò mọ̀ pé ewé ẹyọ kan báyìí kọ́lẹ́mì ìdílé ti gbé sọ pé ẹ máa lé àwọn ìlú èṣù jáde. Ọjọ́ kan mo kọ́ àwọn èèyàn pé ẹ bá fẹ́ mọ̀ bóyá ẹ̀mí ń bẹ́ ju ègbì tàbí rọ́. Ẹ bá délé ẹnu ọwọ́ sí. Bàbá kan wà ń yí ya ń bì báyìí. Kọ́ọ̀pù lásán àtomi là wà ń rí. Wọ́n lẹ̀ sì jí kọ́ọ̀pù yẹn torí àtẹ́rígbà báyìí. Ó dojúdé. Omi ò jẹ bọ́lẹ̀. Ọ̀kan náà àwọn ọmọ tó gbà bọ́ Adélé ọwọ́ apátìsì mo yẹ pé ní ọwọ́ ti kọ́ sọ pé ìwé ẹ̀mí èṣù tó ń bẹ́ ju fún ìbọ́ lẹ̀. Kò tí ì pé lórúkọ Jésù fẹ́ kí gíláàsì ti fọ́. Bí bàbá yín ṣe wá padà dé lọ́wọ́ ní lágbájá. Àjèjì ẹ̀yàn wo ló mú wọlé yìí? Abàmì ẹ̀yàn wo ló mú wọlé yìí? Ọ̀pọ̀lọpọ̀ wọn ò mọ̀ kẹ́ bí nǹkan nǹkan bẹ́ẹ̀ táwọn kán mọ̀. Kẹ́ rí ẹni tí bá ń fi nǹkan kan mọ orúkọ Jésù. Yóò tètè mú èkì ẹ̀.
0: Ọmọ
1: pàgbára méjì ni wọ́n máa fi pe nǹkan wọlé. Jésù sọ pé ọ̀pọ̀lọpọ̀ náà ò wá sọ́dọ̀ mi níjọ́ náà. Wípé lórúkọ rẹ la ṣe yìí, lórúkọ rẹ la ṣe tọ̀hún. Ni wọ́n sọ pé ìpẹ́ ẹ̀ ṣiṣẹ́, ìmọ̀pẹ́ ẹ̀ ṣe yanu. Àtiṣẹ́ yín àtìyanu yín. Ẹ kúrò lọ́dọ̀ mi ni ò mọ̀ yín rí. Torí pé Jésù ò fún wa láṣẹ láti fi anything.
0: Ó ti mú
1: kó kéré tó ká fi mọ orúkọ ẹ̀. Orúkọ Jésù kọjá nǹkan tí wọ́n ń ṣá igi.
0: Orúkọ
1: Jésù ti tó láti ṣe anything. Kí Jésù.
0: Àyà ọ̀dà ojú òpin ò tẹ̀ fẹ́ ẹ̀kan tọ́mọ náà. Ẹ sẹ́ bàbá.
2: Ìjọ ti jẹ májèlé.
0: Hello. Ẹ dìnà sí rédíò yẹn kó tó lè. Hello. Hello.
3: Hello
0: sir.
3: Ìgbàgbọ́ àwọn èèyàn fún ṣọ́ọ̀bù tó wọ́n mọ̀ kí wọ́n tó gbà. Táwọn àwọn kan tó gbà ní wọ́n nílò kankan mọ́ Jésù. Jésù nìkan ti tó. Láti fi ṣe ogun nǹkan tá a bá fẹ́ ṣe.
0: Bẹ́ẹ̀ni.
3: Ẹgbẹ́ bá nígbàgbọ́ tó jinlẹ̀ fẹ́ fún owó mọ̀ kan tó gbà. Kò nílò kankan. Pàtíkọ́lẹ́lẹ̀ àwọn tó ń tẹ̀lé wọn àwọn ọmọ ìjọ.
0: Ojú òpin yẹn bákan bákan ọ̀dà àmọ̀ ṣé ìṣe pọ́wọ́ tẹ kí ní ìlú ni pé kọ́ wọ́n ṣe pọ́wọ́ ti tẹ kí ní ìsáàbẹ̀. Hello.
4: Hello
0: sir. Hello. Yes.
4: Ǹjẹ́ mi níbẹ̀ ni pé lábẹ́ àwọn èèyàn wa. Àwọn èèyàn wa wọn ò ní sùúrù. Ọ̀rọ̀ náà dàbí ìgbà tí pẹ̀tú àti jísù ni. Ẹdí tẹ̀sù. Pẹ̀tú òní gbà o. Yí ọlọ́run ní sísù wẹ́rẹ́.
0: Àbáwọ̀ Hello.
5: Hello. Àpín ìtòsà.
0: Yes, sir.
5: Tẹ̀rí lórí nǹkan tẹ́ ń sọ́bọ̀ bàbá o.
0: Ojú òpó ìmọ̀ wàá dá nǹkan lẹ̀ lónìí o. Hello. Ẹ tún mi pè. Ojú òpó ìmọ̀ ojú òpó ń dà wà láàmú lónìí kò tiẹ̀ wàá jọra wọn.

0: won ti fun jọmọ jele o won ti fun jọmọ jele je enikan tin janu tin janu tin janu tin janu ibi to de ti wo fun amọ o amọ o ko mo je ki n so o hello hello ha ojo pe da wa lamu pupo loni o da wa lamu pupo o da wa lamu ko lohun sanu ni mo ro ke ma le pari eko e loni ni ko se pari a pari re ni jo mejo ko lohun ji o se pari njo mejo mo gbianjo e sugbon ro po nbe asiko ni da wa lamu asiko ni enikan tin kanra tin binu gidi gan tin tuto soke tin foju gba mi o be ni keni wi bibeli mo salaye awon to de nse kini ipo keni keni omo ri temi mu o ko mo di ke mi na ori toluwa re mu o tori n salaye oro malu bo se je o malu te ko nkan si te fi se kini kan ma salaye o hello
1: a ku se oluwa
0: oluwa ku se re
1: ola loruko mi
0: yes sir
1: at the challenge
0: yes sir kile fe ba so
1: e jo mo fe bere kan lori hypertension ìbéèrè mi ni pé torí ká bá wo majority àwọn bàbá wa nínú olúwa tó pọ̀ káàkiri nsìn majority wọn máa ń lo omi lo òróró
0: lo gbogbo ohun tá à ń wí
1: gbogbo nǹkan tá à ń wí kọ àtòróró
0: okay
1: ṣé ẹ̀ṣẹ̀ wà nínú kán gbàdúrà sí omi àtòróró náà ṣé medium tí bẹ́ẹ̀ ṣe pé ní omi àtòróró náà
0: ọ̀rọ̀ tí mo ti dáhùn láìmọye ìgbà ni ṣùgbọ́n tí ò ní jẹ́ kí n dáhùn nísìnyí ni pé ó kù ìṣẹ́jú kan fún mi láti lọ ẹ̀fọ́rídì mi pé mi ní lè dáhùn báyìí bó ti rẹ̀ pé mo ti dáhùn rẹ̀ dáadáa ọ̀rọ̀ omi náà la kọ́kọ́ fi bẹ̀rẹ̀ ṣùgbọ́n mo ń bọ̀ wá tún àlàyé òróró ṣe ní pàtó torí ètò jọ tí a rí tọ́ka sí rẹ̀ sínú ìwé james ní òróró òróró ti bẹ́ nu bẹ́ẹ̀lì pé márùn-ún ẹyọ kan náà ní tọlọ́run bẹ́ẹ̀ ẹjọ 30 seconds hello o ti já òróró tí ọlọ́run gbé kalẹ̀ nínú bíbélì ẹyọ òróró kan ni ó sì pé ọ̀gbọ́nlọ̀ kan yẹn lára gbogbo èyí tó kù òróró àwọn jù ni o òróró àwọn ọmọ jù ni mo ti ṣàlàyé àlàyé ẹ̀bọ̀ sẹ́yìn ó ṣe ṣe kí n tún àlàyé rẹ̀ sọ 30 seconds please 30 seconds hello hello hello ẹjọ 30 seconds lè fẹ́ bá mi sọ.
2: Orúkọ mi ni Joshua Ojo.
0: Yes sir.
2: Ẹjọ́ bẹ̀rẹ̀ ni tó rí mi lójú náà ni kí ni kókó àwọn àjọ ọjà àwọn kángan pàápàá.
0: Kò sí
2: gbogbo nǹkan bẹ́ẹ̀ ni mo rò pé ó yẹ kán máa rí sèṣì.
0: Ẹ ṣe mo dúpẹ́ kò sí ti ń jẹ́ kán gbogbo wọn ní jẹ́ kán so karùn-ún ṣe amúni kì í ṣe ọlọ́pàá kì í ṣe ẹnìkan tí ń fojú wo kí lọ́tọ́ kí ní ọ̀tọ́ nù jọ gbogbo wọn pátápátá ní jẹ́ káàrún kálukú ló sì láǹfààní láti ṣe tiẹ̀ kódà gbogbo wọn ti ẹ̀jọ́ra wọn ni ìwájọ́ wà ní jọ́rẹ̀jọ́ rẹ̀ ẹ jẹ́ kí n mọ́ lọ nọ́mbà tẹ́ pè mí sí lẹ́yìn ètò tẹ́ ẹ bá ní nǹkan kan tẹ́ fẹ́ bá mi sọ 08065930261 08065930261 ẹ jẹ́ kí n dúpẹ́ lọ́wọ́ olóòtú ètò wa yìí olùsọ.
3: Àkàrà wòǹgbà ló kájú ẹ̀kọ́ gìrì ká mú yan gan.

2 FM, 94.9. Ọ̀sùn mẹ́fà tó kù ní 2026. Alárò ti sọ bẹ́ẹ̀ pé gbogbo ẹni bá fara hàn. Wọ́n ò ní í ṣàṣẹ dànù mọ́.

ìkànnì 32FM949 fẹ̀yìn ẹ̀ ṣe ti wà ní Facebook yẹn ẹ máa ṣíà ẹ̀ kẹ́ ẹ máa láìkì ẹ jọ. Bẹ́ẹ̀ ṣe ń láìkì ẹ̀ tẹ́ ń ṣíà rẹ̀ ìbànújẹ́ ò ní wọlé tọ̀yìn lágbára ẹlẹ́dùnmọ́ rẹ̀. Ayé ò ní pín orí burúkú kàn yín. Ẹ̀yin náà máa sọ yí pé Jésù ò ṣe o.

0: Òtítọ́ ò sí mọ́, irọ́ ló ń gbayé lọ.
1: Bàbá yóò máa jẹ́ ọ̀rọ̀ Jésù.
0: Ṣùgbọ́n bọ́ bá pẹ́ bóyá,
1: òtítọ́
0: náà ni ó padà lọ.

ọ̀rọ̀ mi le jọ bí òwe ó sì tún le jọ tan alágbọ́n ni ó fun ní tumọ̀ tó bá fẹ́ ẹjẹ́ ayé túrọ̀ tàbí èlùbọ́ ẹjẹ́ sòótọ́ ká lè yege ọ̀rọ̀ òtítọ́ ni ó gbé aléke tí ó sì ràn wá lọ́wọ́ ẹyẹ ṣàgbódegbà fáwọn ajínigbé nítorí àti jẹ ẹjí mọ̀jẹ̀ á torí òkèlè sógún bínú sí gbó torí lọ́jọ́ ọjọ́ kan gbogbo ẹ̀ ni ó padà wá dìtàn o sì ń fọwọ́sowọ́pọ̀ ò ń ta àwọn ọmọ ìyá rẹ débi wípé ò ń tà wọ́n pa wọ́n rántí kéènì ohun ébẹ́ẹ̀lì ni èlò wọn fẹ́ fún ọ bá tiẹ̀ fún ọ gan ọ̀mọ̀ pé owó ẹ̀jẹ̀ nu

0: Olúwa ṣeun kíkẹ́ lọmọ ògúnmú ìwá happy sunday àwa náà kí yín o
1: a ku sunday o
0: sunday àkọ́kọ́ nínú oṣù kẹfà
1: ẹ wo ẹja tún yí òun padà ẹja yí padà ká tún bo kò bò mí lọ ẹ lẹ́ ń bẹ̀ ń mu yọ̀ọ̀dà fún wa.

This is Methodist Church, Elekuro, Ibadan. Ọdún 19 gbọrọrọ. You. Àwọn tí ó gbà nìkan la fi agbára fún láti di ọmọ Ọlọ́run.

àwọn èèyàn bá mọ̀ bẹ́ẹ̀ ni wípé àmọ́ nǹkan wá sínú ayé tí wọ́n sì mọ̀ wípé àní mọ̀ nǹkan kan lọ wọn ò bá mọ̀ ṣayé eré wọn ò bá ṣe dáadáa ṣùgbọ́n nítorí pé mà gẹ́gẹ́gẹ́ mà kókókó mà gbọ́ngbọ́ngbọ́n bí ìgbà pé àní ń lọ mọ́ ẹ wò ó ká lè gbádùn ara wa dáadáa ẹ tó jẹ báwo la ṣe là á já ọlọ́run ìwọ ni kó kọ́ wa.

ìrànwọ́ náà la gbà tẹ̀síwájú. Òní ogun ọ̀la ogun. Wọ́n jẹ́ nìkan gbé ń bì wọ́n jẹ́ nìkan lọ́la. Ìyẹn ni wọ́n fọ́kọ́ọ̀sì. Wọ́n ṣe wá fọ́kọ́ọ̀sì bórílẹ̀-èdè gan ó ṣe tẹ̀síwájú. Orí pé bàbá ń pa náà kan ìmí ìrú.

kódà nínú iṣẹ́ tó ń ṣe yẹn ó yẹ kó o máa wò wípé bó o ló ṣe làájá ọ̀nà wo ló gbà tí gbogbo ò fi láṣeyọrí ìwọ tí wọn jí ọlọ́run gbé ìjọlé lọ́wọ́ olùṣọ́ àgùntàn ó yẹ kó o rò pé bó o ló ṣe làájá bó o ló ṣe kú àgùn.

0: ọ̀gá wa ń bẹ ní ọwọ́ rẹ Jésù Olùgbàlà gbogbo àníyàn àti ro wa ọ̀dọ̀ rẹ la fi rọ̀ sí
1: a fi kọ́
0: Ọlọ́run ta la tún fi kọ́ Ọlọ́run bí òṣòro ẹkọ́ àjọ̀jì làwọn eléyìí nílùú ìlọrin eléyìí náà ti pẹ́ gan-an o

0: wọn máa ma fi ilẹ̀ ni o orí pé yàtọ̀ sí pàǹgbórin ọ̀rọ̀ tó ń bẹnu ẹ̀ tá a máa gbọ́ tá a fi máa sòdiwọ̀n ayé wa.
1: wọ́n pẹ́ jẹ́ olúwa tí wọ́n sọ owó dàjọpọ̀ fúnra wọn èèyàn tó bá wá sí wọn gbẹ́rẹ́ ìpàkọ́ olúwa rẹ̀ ní bí ẹ̀. àwọn kì í ná ní ìdásẹ̀bẹ̀wò délé aláìní ó jọ ń kò ní rí nǹkan kan fún wọn ilé olówó ni wọ́n rí torí kọ ààyè ò sí fúnra lọ́wọ́ àdúrà mọ́

0: ṣe ń gbádùn ẹ̀ ṣá lórí ètò orin ìgbani náà ni o.
1: Àwọn ẹni ọ̀wà ló parí ya fún sí àdúrà yìí kó wọ́n parí ti ṣe ní kàdé. Ṣé tí wọ́n ti ní kí tó.
0: Zion Singer International nílùú Kano.
1: Kí wọ́n ó gbé kẹ́ni wọn kúrò lágbègbè káwọn ó rí mú ní.

0: oníṣẹ́ ló mọ ṣẹ́ ìṣẹ́. Ọlọ́mọ a máa mọ mẹ́ẹ̀ lọ́mọ. Kódà láyà máa máa yẹ ẹ̀ láyà. Ọlọ́kọ náà nǹkan yóò mọ ọkọ ẹ̀ lọ́kọ.
1: Ilé ayé mi o,
2: òní jẹ́ ojúlójú
0: mi.
1: Mo ta wà yí o,
2: òní jẹ́
0: ojúlójú mi. Ohun téèyàn bá mọ̀ ní fẹ́.
1: Mo ti
0: téèyàn bá mọ̀, ewu la bu.

0: ọ̀nùrin la fi ran ìyá láti máa fi wàásù ìgbàlà.
1: Ọ̀run tó ṣú dáadáa ó ní.
0: Bá a ti fi ọ̀rọ̀ nú ọ̀rọ̀ ká máa sọ bá wà ṣe ń sọ ẹ̀ tínú bíbélì ká fi ran alàgbà kún lébe lò. Àbí bẹ́ẹ̀ kọ́ ni. Bẹ́ẹ̀ la fi orí ìtàgé la fi ran àwọn kan pé kí wọ́n tún máa fi wàásù ọ̀rọ̀ ìjìnlẹ̀ Ọlọ́run.

ẹni tí ìwọ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún ẹni kejì rẹ ni o. Ipakipa tá a bá ní agbára kágbára tá a bá ní àwọn èèyàn ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wa they are in need of something lè táwa ń sọnù tí ò wúlò fún wa. Ẹ má jà dá ẹ̀ ẹ má jà torí òkèlè sógun òbí nù sí gbọ́. +234 90 62 9 49

0: Hello.
1: Ẹ mọ̀ kúrò lẹ̀.
2: Ẹ kúrò lẹ̀ sẹ́yìn gbọ́mi sá.
1: A ti ń gbọ́ yín báyìí.
2: Bùdáwọ̀n ló sọ̀rọ̀.
1: Láti.
2: Ẹ̀yà mọ́rí.
1: Ẹ ṣe àdúpẹ́ orin ìgbani lètò yìí.
2: Ẹyín.
1: Orin ìgbani. Ẹ ní pé.
0: Ẹ
1: sọ pé. Zero seven zero fifty five thousand nine four nine. Tabi 080 97,949.

0: Hello.
1: Hello, ẹkú ọ̀lẹ́ sá.
0: Ẹkú ọ̀lẹ́, ojú òpó yẹn ní ṣe bákan.
1: Ẹkú ètò.
0: Ọlọ́run ní bá wa tù.
1: Ọlọ́run ní orúkọ mi láti Bàṣọ̀run.
0: Bàṣọ̀run, ẹ ṣe adúpẹ́ orin ìgbanilètò yìí.
1: Bẹ́ẹ̀ni, à ń gbádùn yín.
0: Ẹ gbádùn orin
1: ìgbani. Lórúkọ jíjẹ́ mọ̀ tẹ̀síwájú ni ẹ̀yìn náà láàmà rí bá o.
0: Àmì, àmì, àmì, ẹ̀yìn náà
1: lásán. Ẹ jẹ́ gbóhùn bàbá Kúnlé bí lo.
0: Ah, ẹ fẹ́ gbóhùn wọn. Ọ̀dà ẹ gbọ́.
1: A fẹ́ gbóhùn wọn.
0: Mo promise
1: yín. Kọ́ tiẹ̀ kí wa lásán, ó ti tẹ́ wa lọ́rùn.
0: Kọ́kàn tiẹ̀ pé ẹ lẹ́ ń bẹ́ ń wo. Ọ̀dà ẹ sì gbọ́.
1: Kọ́
0: tiẹ̀ kí wa lásán, ó ti tẹ́ wa lọ́rùn. I ni kiyin gan mo promise yin gan ni pelu emi na wa ni kapa won.

0: bójú ọjọ́ se rí bí ojú ọjọ́ se dà bí nkan se rí mo fẹ́ ká wò lónìí torí mo ti bá pàdé lágbo onígbàgbọ́ kí ló wá ṣẹlẹ̀ lágbo onígbàgbọ́ tí mo fi ní ká wo bójú ọjọ́ se rí ọ̀rọ̀ tó ń kù rìnrìn káàkiri ajínigbé wọn kidnap banditry kidnapper kidnapping. Níbo ni yóò ṣe wá kan agbo onígbàgbọ́ ẹ ó kulẹ̀ ka agbo onígbàgbọ́ náà ṣùgbọ́ tó wá kan dáadáa lórí ètò mo fẹ́ ṣe yìí. Ọjọ́ òkúkú pẹ́ lọ ẹjẹ́ wo bó ṣe ka agbo onígbàgbọ́ jẹ́ wo fídíò yìí ná ká ti bẹ̀ ń bẹ̀rẹ̀ gangan kí ló ṣe kan ètò lágbo onígbàgbọ́ gan-an ẹjẹ́ wo fídíò.
1: Too many people are saying the prayer they are praying is not working. But believe me, prayers are working. Prayers are working. Don't let anybody use you for political whatever now. The point is... The point is we need to pray. First person in this country, we all need prayers. Other sectors, we all need prayer. Children there, they are my children.

0: elomi omo elomi to gbe so don't let anybody say kini koni don't let anybody control you don't let them use you for anything because you don't even know the next person that is coming in you don't know what will happen but right now let's pray for our nation Nigeria our country Nigeria all we have to do is to pray for our country Nigeria this time is the time. Every individual in your houses you need to pray for these children you need to pray for Nigeria the soil the air the grass we need to pray for Nigeria
1: you need to pray for Nigeria the soil the air the grass eta ri won opolopo o ti ri o fa gbon mi si mi o to fa kaja lotun loso awon yen bi nu won fa gbon mu ja won fara ta won fi ake ko ri won fi jiga ko run wi pe kantan kantan ki alele sugba bala ben ko le mi fe lo eh pe ngba te ti ba won je lere we te jo daso elewe re bora esi ni mo wile abala yin ko mo fe lo pe ngba ti won na tin ba wo lo so ti jo o se ni mo pe gbogbo nkan work abala ben ko le mi fe lo yin o fi gbara kan mi ko sin tokan mi pelu gbogbo yin eh te ba ri political ra to nbe yin o fi gbara kan mi sugba koko e ni wi pe we have to pray for Nigeria agbolo pray lori epele lori koko lori gbogbo ka si pray fe awon omo yi abala bi to fi ri le fi kan minu ibi tin ti ma be lo ara wa nu pe a lo digba ta ba bere si ni bere oro lo ara wa ta si fe jo lo to si ra wa ta fe spiritualize problem wa nigba na la to mo ata ko so olorun ati olorun to ko si wa e gbo sadua ngba sa e pe ngba na ni you are religious people se mi no wa kwadu oki gba ni a ko ngba na ni sugbo sadua ngba sa o di gba ta ba tumo pa du ogba mo ka to mo lo sibi ti a ti roju tu si soro wa tori ta ba mo pa du ogba a wa bere pe ki lo de ta du ogba sugbo ta ba ti pe sadua ngba te pa du ngba o a pe o da no problem e mo gba o adua yo gba o ite mi fe wonu lagun ni gbagbo sadua ngba sa mo ro pe ni Nigeria yi ni January mo gbo pe ijo kan mo ro pe redeem ni ti won gba we atadua 100 ojo fun orilede Nigeria bi won se wi emi o si nbe mi mo to ba je ki won gba n tooto eh ni ketete January nu o won gba we 100 ojo awe ati adura fun 100 ojo se mo n to tumo si sa fun orilede Nigeria sibe sibe na ilu ofararo sadua ngba sa lagbo ni gbagbo eba nsi aile daada ke like e gidi gan ki yi wa si mi lokan asi mo fo mi lokan ki je kin lewe tori ko mo mi lara sugbon ba nsi are sadu angba sa lagbo ni gbagbo mo ro pe bi mo tun se gbo laipe na won tun gba we ojo meta sadu angba sa mi mo bo to ni sabe nko ta si mi leti pa won ka na bo sati declare bo ojo meta bi nkan na pe atadua sadu angba sa tori pe leyan opolopo awe atadua na ni tin sele tun sele o sadu angba sa won agbawe fun Nigeria agbawe fun Nigeria jale epo kan ti di 1300 naira o de won ko bo sa bi 1299 naira se bo di 1 naira bahun o de ne o ti kokko wo bi 140 lo bi 140 tele adua ngba na sa hey bi won ba mo gbogbo orilede yi ilu Ibadan le Yoruba ni Yoruba fe po won ni ilu Ibadan ni awon wole po ti ju won wi be ni omi omo te fi so di won re o sugbon gbogbo bi tin ba de kin da be kuta kin de pa awon woli pon ba de yin gan o awon woli pon ba de yin se kila woli nse sadu angba sa e mo tara yin je mo ja tara wa je oro ti in to bi opolopo yen nu labala nti okun obirin yi so ona meji ni won fi binu won binu la kokko pe onijoba nsise emi o fe lo beun pe abi to ba tun wi be awon fi ba kan di gba oleti so when you okan mi awon kan to wa mi fe mo ko video to ko wa mo se wi awon kan to wa bota pe mo so kan tan kan tan fun wa adua kan kan gba eh in 1960 latin gbo ko eja gba fo dua fo orilede kini kan latin gba dua fo orilede ko derun se o tun le si ni se ro won pa sadua ngba boju o leyin fi wo sadua ngba sa eh be ba wa be mi lere tin ba wi fun yin yin pa dua ogba ah ah kene wa wi nsin iru ota adua wo ni wo mi se ota adua christianity ni mi eh sugba dua ogba tori pe nkan kan ti wo ti e mo pe o wo te wa bere ni gbadua ti ki sa adua gangan adua ogba adua ogba mo sonjo ni nigba ti bi abi odun me on lo bi odun meje bi mejo seyin ko ti pe mejo mo ro pe ngba ta se ibo akoko ni ngba te npo olorun o gbe joba kan se kini kan olorun ni mo ko sun to kan olorun pelu joba orilede yi o atorilede agbaye eh to ba si wa kan won to ba oro olorun ba kan bi oro Ghana ba kan olorun eh boro Liberia ba kan olorun boro Sierra Leone ba kan olorun nte mi mo ni pe oro Nigeria o kan olorun to ba doro oselu mo talaye bi awon yan se depo oselu olorun mo nkan kan pa re mo si le so fugo enu so fun yin sin ti o ba nda bi blasphemy tabi pe a se nwiru eleyi eh oro Nigeria so ko olorun sa oda eja so fun ra wa nto ka so pe oro Nigeria ba kan olorun oni bi ti mo nlo o ke to mo wi nti won wi o to ba ti pe oro Nigeria ba kan olorun nto to o ye ko olorun o ti da se oro to wa nle eh ki lo wa de ti oro Nigeria o ko olorun eyin na le fa eyin na le fa eyin le fi orilede ile olorun lowo eyin fura yin le so pe olorun o du olorun kan ke mo se fun ara yin eyin na loju yin fi nja o na le fi kekeke to olorun so bi en pe oro orilede o kan hun oro orilede kokan olorun tori pe e fi le olorun lowo but a fi olorun lowo nu adua iro adua ko le te n gba ariwo lasan ariwo lasan ariwo ariwo lasan le te n pa awon adua ko iyun ni o wa je ki n se mo so wi pe ah ojo ti to lo e je ki n wo bibeli bi ntin e je ki n wo bibeli ti ntin ka le ba mo wi pe e ti n sele yo sese bere o ti wuri be la tete ko se o ri be la tete ko se nkan kan ni olorun koko se si ti oro fi lojutu en ti olorun se si un lawo wa mo la fi n fete sile la n pa la pa la pa la n se nkan mi ta ro wi pe adua la n gba lo wa je ki oro mo wa fe da bi awon lo fi n wa mo so fun awon eyan kan pe olorun o exist I wonder o n ri lara awon eyan kan bi eni bi pe e mo pe olorun soro mo olorun o ni nkan kan se soro orilede o si jobe n toto o jobe eh abi ngba te gba we ogorun ojo 100 days eh to ye pe leyin te gbadura tan ni won tun ji ni gbe ngba na le po tun won si ngba na le ku oke bi eku mo ngba na le ye oke bi eye mo omo yen gan fe mo le mo fo bi omo yen mo awon kini kan gan e wo eh oda e je kin wo se bibeli mi ti meta kin fi ka jo wo nkan kan e ja jo wo nkan kan e ja jo wo eh lati bere pepe ntin sele yi ti sele ri latati ko se ntin sele loni ti sele ri e ja wa topa se olorun gan bo olorun se handle problem yi to ba je pe looto ka koko ti gba pe a fe study olorun pe toro e ba sele a fe pe olorun si pe olorun wa ba wa da si e ja wo bo olorun ti se ngba na gan e ja wo genesis ori kini ese kini si kerin abeje in koko do lese kini si keji ka ko wo isele to sele ni ato ti ko se olorun da orun ati aye aye si wa ni juju o si sofo okun ko si wa loju ibu emi olorun si nra baba eje nkan lede oyinbo in the beginning God created the heaven and the earth and the earth was without form and void and darkness was upon the face of the deep and the spirit of God moved upon the face of the water egbe ese akoko ni atete ko se olorun da orun aye in the beginning God created the heaven and the earth iyan ni wipe olorun da orun aye olorun da ohun aye ohun gbogbo si ri bo se ri nigba to wa di ese keji and the heart was without form e je kin lo sinu the living bible ese keji and the heart was a shapeless aye dagun aye ogun rege mo aye di dagban rudu gbogbo nkan di fopo mo yo ru e te ri nisin and the heart was a shapeless comma and chaotic mass iyan ni wipe ruke rudo ijinigbe ipaniyan awon ogun pakaleke o bere sini sele with the spirit of God brooding of over the dark shape of now eti mo ko fe ko ni pe ifun latete ko se o ti ri bere nigbati agbara okunkun to gba aye kan nigbati gbogbo nkan dagun ti ruke rudo wo ile agbaye nigba na lohun ki lo olorun wa se olorun gbadua na ni so to se olorun gbadua na ni sugba adua ti olorun gba nbe lese keta then god said God said his own prayer. God said, let there be light, and the light appear. That is the Living Bible, Monka Nyeo, the Living Bible. You know, King James, King James, verse 3, King James. And God said, let there be light. And God saw the, and God said, let there be light, and there was light. Something like that. But kini mo wini wikwe, adua ti olon ugba mba na, yuruwa eko le ite mbae. Adua kan ti olon ugba ni wikwe, niba ti agbara okonkon, togba ye kan, ti aye di, jagba nrudu ti gbogbo e dojuru olorun wa gbadua wi pe nje je ki imole ko wa imole si wa iru adua wo le yin gba oro ti nbe nle yi oro agbara okunkun ni be ni imole lagbara okunkun ni lo ki agbara okunkun ko le ba parada ki imole ko de sugbon ta ni otan mole sorilede ta ni otan mole sorilede nijo won ana ni mo gbo kun won ni operation light up Ibadan emi ro kun won fe mu imole wa si Ibadan ni ka pe ngba na won ti mu imole wa boya n ta ri oba mo ri boya won ti tan imole ti gbogbo orilede ah ogun ajinigbe iba ti ku o sugbon dipe ti won fi tan mole nje ka ndu kan won gbe lowo abi torch light ni ne ba n tan torch light ka kiri mu ni ah iru awon eyan wo leleyi so Ibadan ti wa wa light no bayi en sa ti light up Ibadan oh won o jiyan gbe ya igbo kan ti jiyan gbe pa ti lenu jo meta yi won mo ti ba mo se gbo bi en te ti di won abi nkan yo mo jiyan gbe crane abi crane won pe ni ona bo te ni nu kini be won mo jiyan gbe ni challenge lai pe yi opolopo yen na mo jin gbe ta gbo se o se pa la ka leke mo ki lo de te mu wo imole wo Ibadan ti mo le o si tan nkan kan rongi sugbon sa le tan mole sorilede Nigeria sa ofe da bi oro ti e pe a mo bi a ti se yun si tori pe awon ti oba tan mole kandu ni won koka awon ti oba tan mole ina torch ni won tan kiri awon ti oba tan mole awon na nje laarin okunkun ti an ba nje laarin okunkun tan awon na le ki gba mi lo pa bi pe ki won wa gbadua forilede egbo sadua lorilede need ni abi mole te bo wa pade adua lo need e je ki adua yin ko produce mole imole ni idan adua nigba ti aye di oju mi ta aye di dakudanu Genesis chapter 1 ti mo ka yen imole ni down si adua ibikibi ti oba ti si imole adua te ba ngba adua lasan adua gba sofo ni awon eyan ma bi lere pe olorun yin da e mo po olorun mo jare ki lo de time po olorun ti o down tori pe nte nwi ko produce imole o eyin fura yin to e ke produce imole e produce imole se bara won mo jo yin na ni nbe nle gbi ma sofin se bara won mo jo yin ni nbe lele yare e bara won mo jo yin ni benle gomina e be ni won kaakiri kaakiri to ba je pe won ba je mole ni a ni ni problem ta ni nte produce na niyan a wa wi tan eni a mo gbadua adua na wa da to gba eyin na ni eyin le fa ejo yin ni depo ti a ba fi gbadua to le produce imole e tun ja woru fi adua kan ta tun gba o e ja wo en so lori facebook e lo wa adua o adua won wo le re o e lo wo eh oluwa sanu wa eh oluwa sanu wa
2: ni ti gbe omo 40 lo ma je mu ile o se bi so won ti gbe omo o ni ti gbe omo 40 lo Maja mu ile o.
3: Maja mu ile o.
2: Sebi le lo gbe ko ra mi.
3: Sebi le lo gbe ko ra mi.
2: Sebi ile.
3: Sebi ile.
2: Orile la won mi sele gba.
3: Ewo ile la won mi sele gba.
2: Farao atomo ogun re won ra
3: bi.
2: Ile no kokun pa gbe won mi.
3: Ile no kokun pa gbe won mi.
2: Mo ba iwo ile isoro.
3: Mo ba iwo ile isoro.
2: Nitori pe akope ti Oluwa ni.
3: Nitori pe akope ti Oluwa ni ile.
2: Orile na won ti dari awon mo sinu go.
3: Iwaile.
2: Ibi won gba lo.
3: Ibi won gba lo.
2: Bo bi o se ko ile.
3: Bo bo ta de ko ile.
2: Ti o te ile.
3: Ti o te ile.
2: Ti o bi dari awon mo.
3: Ti o bi dari awon mo.
2: Ile be o.
3: Ile be o.
2: Te ku te ba gbe ranu. Omo bi opo re.
3: Omo bi opo re.
2: O si mo bi iho re.
3: O si mo bi iho re.
2: Ile gbo.
3: Ile gbo.
2: Nitori pe ti eni
3: le. Nitori pe ti eni le.
2: Awa
3: gbo da mo fa si awa
2: ki bi omo daru lo
3: ki bi omo daru lo
2: mobile soro
3: ninu
2: as ṣe ìpè.
3: Nínú àṣẹ ìpè.
2: Ẹ̀mí àwọn wo.
3: Ẹ̀mí àwọn wo ni.
2: Ọlọ́run àwọn wo ní ìṣọ́. Gbogbo bí àwọn ọmọ ìwà.
3: Gbogbo
2: bí wọ́n kíìpù wọn
3: sí. Gbogbo bí wọ́n kíìpù wọn
2: sí. Ilẹ̀ dààmú bẹ̀.
3: Ilẹ̀
2: dààmú
3: bẹ̀. Ilẹ̀
2: dààmú
3: bẹ̀. Ilẹ̀ dààmú
2: bẹ̀. Ẹ̀mọ̀ ìjáde bọ̀.
1: Mo rò pé kí wọ́n ti jáde dé báyìí. Àdúrà rèé o, àdúrà àwọn wòlíì. Àdúrà rèé o, àdúrà àwọn wòlíì. Mi sẹ́ẹ̀dí bàbá yìí, n tí bàbá yìí mọ̀ ló ṣe o. The man was sincere, ṣùgbọ́n sí ọ̀wà sincere ló rọ̀ǹgì báyìí. N tí bàbá yìí mọ̀ ló ń ṣe o, n tí bàbá yìí mọ̀ òun ló ń ṣe. Ṣùgbọ́n àdúrà àwọn wòlíì rèé, wọ́n ń gbàdúrà, wọ́n ń bu ìyẹ̀pẹ̀ sọ́wọ́, wọ́n ń gbàdúrà sí ilẹ̀. Wípé kílẹ̀ mọ́ bí kò tiẹ̀ ní kílẹ̀ mọ́ gbóná mọ́ wọn ní bẹ́ẹ̀ sí gbàdúrà àwọn. Ṣé ilẹ̀ ti wá gbọ́? Ṣé ilẹ̀ ti gbóná mọ́ àwọn tó jí wọn gbé? Bókété bá pòǹgbó a máa mojú òpó rẹ̀. Ṣé ilẹ̀ ti fọ̀nà àwọn ọmọ tí wọ́n jí gbé? Ẹ̀fẹ̀ tẹ̀sílẹ̀ ẹ̀ ń pàlàpàlàpà ara ti ń dé gan rèé tí gbogbo ẹ̀ fi dojú rú. Torí pé nígbà tó yẹ ká tàn mọ́lẹ̀ a tàn mọ́lẹ̀ òkùnkùn là ń bá jẹ là ń bá mu lẹ wá ń pera ayé ìrànṣẹ́ ọlọ́run. Mo ti pariwo títí tí lórí tí wọ́n ń pè ní spiritism ọ̀dà bẹ́ẹ̀ kó tó ń pọ̀ sí ni. Torí pé ńgbà tẹ́ ẹ̀ gbé dé sòsókè mọ́ tó jẹ́ pé ṣé adáhùn ṣe lẹ́hún ṣe mọ̀ pé gbogbo ọmọ tí bí náà rèé. Ẹ jẹ́ àwò báyìí o. Ẹ jẹ́ kí mi kàn fi ọ̀rọ̀ sí akàwé kí n fi so òwe kí n má sọ pé ó rí bẹ́ẹ̀ o. Ẹ jẹ́ sọ pé àwọn èèyàn tí wọ́n fẹ́ darí orílẹ̀-èdè yìí wọ́n rí ọlọ́run ńlẹ̀ wọn ò lọ bá wọn mọ́. Wọ́n á lọ sí ọ̀dọ̀ àwọn alálẹ̀. Wọ́n lọ sí ọ̀dọ̀ àwọn ẹ̀mí tí ń darí ilẹ̀. Wọ́n lọ sí ọ̀dọ̀ àwọn alágbára òkùnkùn. Wọ́n lọ sí ọ̀dọ̀ àwọn alágbára ẹ̀rí. Wọ́n lọ rèé gba agbára àti dépò. Tí a bá wá dépò tán ẹ dákun ta ní ọmọ darí ilẹ̀. Ta ní ọmọ darí ilẹ̀. Àwọn wòlíì tẹ́ ẹ̀ bá tún ní kẹ́ ẹ lọ rèé sábá. Irú wọn ní tún ń bú èpè ilẹ̀ tí ń bù lè yín lọ́wọ́ ṣé kìí ṣe òsà alálẹ̀ náà ni. Bálálẹ̀ bá wá lòun fẹ́ gba òun fẹ́ gbẹbọ ṣé wọn ò ní fún lẹ́bọ. Gbogbo ohun tá à ń ṣe rèé o tí ń dojú rú tẹ́ ẹ̀ fi mọ̀ pé ẹ̀yin gangan náà lẹ dá sọ lẹ dá lẹ ọ̀nà tí àwọn kìrìsìtẹ́nì dáná ọ̀rọ̀ yìí pọ̀ gidi gan torí atmosphere wà conducive fún àwọn ẹ̀mí àìmọ́ láti operate torí pé iṣẹ́ tí wọ́n ń ṣe ókè nígbà tí èèyàn bí pẹ̀lú wọ́n ṣe ti ń pe bí òkété bá ṣẹ́ ríńgbò àbí nǹkan nǹkan mọ́ra wọn ṣé kò jọ ṣe babaláwo ṣé kò jọ ṣe adáhùn ṣe gbogbo yín ilẹ̀ ń jẹ apple lẹ̀ ń jẹ yín méjì méjì. Wọ́n ní ẹ mọ́ fi ẹ̀kọ́ kẹ ẹ mọ́ fi oyin kẹ ẹ mọ́ fi sán ẹ̀kọ́ inú ṣọ́ọ̀ṣì ṣé ẹ mọ̀ pé ẹ̀ ń kọ́ǹtáàtì àwọn ẹ̀mí kan ni bẹ́ẹ̀ mi ìbá wa bẹ̀rẹ̀ sí ní fi ayé náà kànnàkàn ẹ wà pé kí wọ́n tó gbà yín kí wọ́n mọ gbàdúà torí wípé n tí ó yẹ kádùá produce bí mo ṣe wí òun ni ìmọ́lẹ̀ kí sì ni ìmọ́lẹ̀ òun gan òun ni jésù kristi ìwé jòhánù orí kẹjọ ẹsẹ kejìlá wípé jésù sì tún sọ fún wọn pé èmi ni ìmọ́lẹ̀ ayé ẹni tí ó bá tọ̀ mí wá lẹ́yìn ẹni tí ó bá tọ̀ mí lẹ́yìn kì yóò rìn nínú òkùnkùn ṣùgbọ́n yóò ní ìmọ́lẹ̀ iyè ṣe mọ̀ pé olúwa jẹ́ kí ìmọ́lẹ̀ wà òun ni àdúrà tí ọlọ́run gbà nígbà tí ayé dojú rú jésù wá wípé èmi gangan ni ìmọ́lẹ̀ tí ọlọ́run pè nígbà tí gbogbo ẹ dojú rú nígbà láwàá pé jésù wá sórílẹ̀-èdè yìí pé jésù wá sórílẹ̀-èdè yìí ẹ wá ń gbàdúà pé kọ́lọ́run dá sí jésù ọgbà ṣàkóso ẹ mọ́ gbàdúà sí ọlọ́run ẹ mọ́ gbàdúà sí jésù mọ́ torí pé ìṣàkóso orílẹ̀-èdè yìí kò sí lọ́wọ́ jésù tẹ́ ẹ bá wá mọ̀dọ̀ àwọn tó wà bóyá kẹ́ ẹ lọ bá wọn ṣùgbọ́n tó bá jẹ́ pé ọ̀dọ̀ àwọn owó àwọn tó wà tó bá jẹ́ pé bí àwọn ti ṣe níhà tí wọ́n nu tó jẹ́ kí wọ́n á mọ̀ gbẹbọ lè pẹ́ fún wọn lẹ́bọ̀ ṣẹ́bẹ́ náà lè pé wọ́n kí wọ́n mọ darí orílẹ̀-èdè so ló fìjà bẹ́ẹ̀ pé ọ̀rọ̀ wa dàbí pé kí ló dé tẹ̀ ń pe kristi gan tó bá pé kristi wà lórílẹ̀-èdè kí ní wò tí wọ́n fi kó àdúrà àwọn ọmọ yìí tí wọ́n fi kó wọn lọ nígbà tí wọ́n á kó wọn lọ tán bẹ́ẹ̀ tí wọ́n á ń pe ní orúkọ jésù olúwa jẹ́ kí wọ́n ó dé kí ni jésù ń wò tí wọ́n ò fi tí ì dé kí ló dé tí jésù ò fi gbàdúà mọ́ àwọn kan wá láwọn ò ti ẹ̀ bìlífì nínú àdúà mọ́ torí pé ó ti wọ́ láti ilẹ̀ amókùn ẹrù ẹ wọ́ òkèlè ń wò ẹ wọlẹ̀.

0: to ba je pe ni awon odun to ti pe bi ogoji odun seyin nigba to da mi pe imole kristi sin ran ni orilede yi to ba je pe e pa na mole ngba na ke ba awon emi okunko emi ari ke ba won wonu majemu ki e fi jesu le lai waasu re mo to je pe prosperity le waasu ke fi jesu le te fi jesu le te waasu mo to je wi pe awon nkankan le ngbe laruge to ba pe ngba na ijamba o sele ni se mo pe gbogbo awon ti agbara okunkun ngbe wo ti won sisi okunkun gbogbo awon ti emi aimo gbe wo ti won sisi emi aimo gbogbo won le ba ti gba po lowo emi aimo atagbara okunkun le ba ti fi sinu imole kristi awon to wa ngbe tin gbe olede yi ti won sisi okunkun yi won oba mo gbe orilede sise imole gege bi omo imole church bi church ni pato won so ojuse won nu lati bere tori won wa su jesu fun awon eyan mo iwaasu owo ni won wa iwaasu owo ni won wa ni emi mamoni lo ba fese mule gidigan ni orilede yi emi mamoni fese mule ni orilede yi are emi mamoni o na ni nteri ton sele si n bu awon eyan kan ni e n bu awon eyan kan ni awon to ji eyan gbe ti won fi gbowo ibowo ni won wa eyin te wa ni po oselu te yin na ngbowo ebowo le nwa ohun to nkaluku mo lo nse ona to nkaluku mo lo mo eyin ona to nkaluku mo no ngba awon ranse olohun kan papa na se nta ri lo banditry awon banditi se o si lowo won na ni awon be lowo ta won na se bowo ni won le kakiri e wa si wa nso re mamoni te wa npe olohun sori lede yi tori pe sa le sin olohun ati mamoni mamoni ni nsakoso ori lede yi le fi ni gbogbo n te nri nigba to olohun si wa sakoso e wa nso re mamoni sugbe n fi oro lo olorun to ba di ogun wahala e pada leyin mamuni e gbe ijoba olede ile olorun lowo nigba na le to le kesi olorun ko olorun o to le dan te ba gbadura lati oni dola ibi pelebe la bebe o fi lele se ti olorun du lati gbadura ni orilede le kokko gbe fun ke to ke pe bi pe ko wa gba yin aje so pe ale da mi fe mo se nkan kan to fi wa ara po da bi alara pupo mo ta mo fa di ose meji ose meta lori program yi bo se gba ni mo fe mo se bo se gba mo fe mo se so ale da soro nsin bi ba te ba ni nkan kan te fe wi against nti mo so e le so si o be ba si lona ta fi le gbadua na ta duwa o fi gba boya ka lori oke meje ni boya 100 ojo ko to ni ka kuku so di elo ni 1000 lede yoruba egberun ojo sugbon abi se kila wa fe se bayi 0705 meji odometa 949 tabi 0809 77 odometa 949 tabi +234 9062 odometa 949 enikan lohun ti en wo dijo tuesday kun to bere adua to pe oba so mo ti eni yo mo wo dijo tuesday tin bo ko to di pe o bere adua ti ladua temi mo pe e wo wa komo da ben pe yan gbu nkan mi sa to mo fe wa ba nwo kini to nse le nse ju mo fe pe ladua temi mo bi pe se kin wa so pe o gba ni abi o ni gba ti nkan kan ba sele adua yin ko lo gba ijoba sin to ye ki won se ni won san ransom ni won le gbe ta ba mu yin kuro adura yin kankan ngba enikan ni te ba ti jiyan te ba ti jiyin pe ke mo pe number hun se e wa ranti number on ton ke pe nisin e pe number on ton o abi o fi number re ta ni ke ko won ti hello
1: e kale
0: sa o
1: e ku eto
0: yes sir
1: ato sosie ti mo ti pe ni ko yo sosie ta lo yede ni pe
0: e se
1: mo
0: dupe ke
1: ri atesekeni atesekeji ko si kankan to tori olohun gbe kale mo tori owo ni teba tori olohun gbe kale so ye ti won mo wuran lati ije tori omo te ku lo but to ri pe won ni omo te gbe ku lo yo wa 1 million won file lori ere kankan o e ti ra won ti olohun ti won jade lo to lo si won ti jade ke se bi kan agbodo sabosi
0: nbe ni
1: muslimi le ni gbogbo papa ti owo ni an ni
0: e se mo dupe
1: owo ni an ni won ni se olohun mo
0: e se nge jade e se hello
1: Hello
0: e kale yes
1: hello sir
0: mo ngbo yen ka gbo soke die si
1: e kale
0: ma o
1: e ku se sir
0: yes
1: uru ko jesu e wa koronu ade ibi ti dara
0: ami o
1: oye o de mi dani
0: ami o
1: mo ti ku ni my brother ti se gan
0: yes o
1: e ba yi o ni kan
0: ami o hello e ka le ba mi si so ki pe mo jara won o
1: awon ni gba won lori nile yi pe club la nbe pastor kan ni aipe yi o se awon mojo e ni gbe pe ki awon kidnapper mo ba ko won
0: Olorun o tu wale ara nta nwe na nu ara nta awon ti o se gbere nti won sin ko hello
2: hello e kale ka
0: e kale o
2: aku eto
0: yes sir
2: opolo ni o ni da lagbara olorun
0: ami o
2: e ta ku mo kan fe biri kan ni
0: okay sir
2: lori ni pe a gbadura fun ina mi ni ma e mo ko gbe ni a lo so nigba ti okun aye ba ndi o ni orisirisi awon kan la mo ri o ni le oba si le oba ajakaja run ni bi gbogbo o ni yo po se ki si apere re na le le
0: mo n bo wa da yin wa lo lori abala eti bible gun hello e de ki n gbe pe hello
3: hello peto
0: yes sir pele sir
3: Emmanuel o n pe la papata
0: ki le fe ba mi so
3: beri orile bi ati si o tole an tele ro
0: beni
3: nígbà tí gbogbo ìrànṣẹ́ àwọn tó pẹ̀lú àwọn onírìn ọ̀sẹ̀ ọlọ́run tẹ́ bízì wọ́n pè ní sàbújábà inú rẹ̀ dùn padà
0: fún
3: àníjọ́ ọ̀rọ̀ ọlọ́run kan tí ó gba gbogbo wọn sọ ẹni tó yẹ kó yẹ ká pè kó sọ̀rọ̀ báyìí káwọn èèyàn kábàá mọ̀ pé àṣà ló ní àpẹẹrẹ yìí
0: bẹ́ẹ̀ni
3: ìjọba sọ pé gbogbo wọn máa rẹ́rìn lórí stadium tó bá ń gbàdúrà tí ò bá sí ìgbésẹ̀ àdúrà wa lásán ni nígbà táwọn ẹni sọ ọmọ ìsírẹ́lì wà tó bá gbàdúrà tán fọlọ́run wọn tó wá fa sọ́ọ̀dù wọn yọ pé já ọlọ́run já ṣẹ́gun but àwa ní ìsàdọ́ ní gbàdúrà kò sí ìgbésẹ̀.
0: Ẹsẹ̀ mo dúpẹ́ kò sí àdúrà kankan tẹ́ anybody ń gbà n tó owó ni wọ́n ń lé káàkiri owó tí wọ́n jẹ ni wọ́n ń wá ni wọ́n iṣẹ́ owó ni wọ́n ń ṣe. Hello.
4: Hello, Mr. Kunle.
0: Yes, ma.
4: Ẹ̀kú ètò.
0: Yes, ma.
4: Yáàbí bẹ́ẹ̀ ti ní látọ̀jọ́.
0: Kí lẹ fẹ́ bá mi sọ?
4: Ṣé mọ̀ pé gbogbo àìṣedúdú ẹ̀ṣẹ̀ ni?
0: Bẹ́ẹ̀ni.
4: Nígbà tí gbogbo àwọn ìránṣẹ́ ọlọ́run gbogbo wọn ti dolóṣèlú. Wọ́n ti dolóṣèlú àti àtibá àti àfà gbogbo wọn kò sí òótọ́ kankan nínú wọn mọ́.
0: Bẹ́ẹ̀ni.
4: Ẹ̀gbọ́n ní àdúrà ó gbà bó ni ó ṣe gbà.
0: N tí mò ń wí gan
4: ni. Bó ṣe gbà nínú tá a wà yìí.
0: Bẹ́ẹ̀ni.
4: Àti kọ́lọ́run kó fàánú gbà wá.
0: Àmì ẹsẹ̀ mo dúpẹ́ ẹsẹ̀ o. Hello. Hello. Jẹ́ àgbẹ̀ mi. Hello.
3: Hello sir.
0: Ẹ kalẹ̀ o.
3: Ẹ kalẹ̀ sir. Ó ń tẹ́ ẹ sọ òdodo ni. Ẹni tó béèrè pé níbẹ̀ yẹn ayé pé kíní kan mọ̀tẹ́lẹ̀ ẹsẹ̀ náà ni ó fa ń tẹ́ ẹsẹ̀ náà ló fa gbogbo ẹ̀.
0: Bẹ́ẹ̀ni ẹsẹ̀ mo dúpẹ́. Hello.
3: Hello.
0: Ẹ kalẹ̀ o. Yes sir. Kini yan o da oju opo yan o da hello
5: hello e ka
0: le o
5: olawa ni lo nso lati kotongura naija state
0: yes sir e ba mi dase
5: ato awo program yi olorun ma ran yin lowo
0: ami o
5: e ri pe to ewo ni ewo to sele gumi awon ibadan won gba gumi na le tu gumi ti saudi ni je
0: ejeja fi ejeja fo oye mi
5: a ń gbà bá le
0: tù. Wọ́n ní kò lè bá dá náà wọ́n ní kò bá dá náà lọ bá wá.
5: Ẹ tọ́ ṣé o ti wá dá báyìí bàbá ẹ wo nǹkan tí ń ṣẹlẹ̀.
0: Ẹ mọ̀ bínú ẹjẹ́ mọ́ lọ mọ́jà gbàpè mọ́ ẹjẹ́ mọ́ lọ. N tó bèrè pé wọ́n ní nígbà kan ìlópin ayé mọ́jà gbàpè mọ́ mi láǹfààní àti gbàpè mọ́. Ngbà ayé ngbà òpin ayé gbogbo kíní yẹn ọ̀sẹ̀lẹ̀ bẹ́ẹ̀ni àsọtẹ́lẹ̀ òpin ayé náà ń bẹ̀ ṣùgbọ́n àsọtẹ́lẹ̀ òpin ayé náà ń bẹ̀ tó fún wa ní solution. So bó bá ti ń ṣe lápá ọ̀tún ó yẹ ká mọ rí tẹ́ bá wòwe Jòhánù orí kejìlá kọ́hún ìwé Jòhánù orí kejìlá ẹsẹ̀ ìkẹlò ẹjẹ̀ ìwòwe Jòhánù orí kejìlá ọ̀dà ìwé Jòhánù orí kejìlá ṣe ta ti sọ́mùtà mí nǹkan ó sànù pé báyìí ni ìdájọ́ ayé jì nígbà tá a bá gbé mi sókè mi ó kó àwọn èèyàn wá sọ́dọ̀ mi ìyẹn ni pé ìdájọ́ ayé ń bẹ bẹ́ẹ̀ ni ìfún lópin ayé yìí ìdájọ́ ayé wà so torí pé ayé rí bákan solution sí wà náà but àsìkò sọ fún mi mọ́ tọ́rọ́ jọjọ ti lọ jẹ́ kí n mọ́ lọ kí ni mo kàn wí ni wípé kò sí ẹnikẹ́ni tí ń torí kristi kò fẹ́ẹ̀ sí dàbí aláràmọ́ tó bá tiẹ̀ wà míì mọ̀ tó jẹ́ pé kristi ló gbé lọ́wọ́ nínú chọ́ọ̀chì tí ọba gbé spiritism kó pé wá gbàdí àgbọn léè tó níṣe pẹ̀lú àwọn ẹ̀mí tá a ní ń dà lóru tí ọba níṣe pẹ̀lú ọ̀dà kí ni jésù àtẹyin méjì níṣe papọ̀ náà kí ni jésù àtẹkọ àti oyin níṣe papọ̀ náà níta níṣe káàkiri inú ẹ̀sìn mọ́ pé àwọn ẹ̀mí kan náà lè fa àyè gbà lórílẹ̀‐èdè táwọn ẹ̀mí bá wá ń gbé tí ń gbé àwọn ọmọ aláìsẹ̀ ní jí wọ́n gbé ẹ̀yin lẹ́ẹ̀mọ́ àgbàdo ẹ̀yin náà lè pè wọ́n ẹ̀yin náà lè bẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀yin náà lẹ́ni wọ́n wá en fi kini kan wa laaro tori awure e mo pa wure ni emi na leyin na le kemi wo orilede emi ni wa nse wa lose le to wa le ngbadua nte dale na ni ise yin na ni abi ngbata ni kan ni won kan ni ko gbe 1 billion wa o ba gbe wa ebere pe lo gbe ri en fe ni ti o fun yin ni 1 billion le kan so o si gbe wa fun yin ise owo re si ni elo salary re o kini contract to gba ile ise wo lo dale to fi 1 billion gbe fun yin because en to gbe 1 billion fun yin o gbo lo je po ni ba bi boya bi 60 billion la kanti ko to fun yin ni 1 be abi ka ku 150 billion la kanti ko to fun yin ni 1 billion be ti o ba je pe ran mo pe lo jale ngba ti won ba wa bere ti wo ba nja wa bi ogun e wa pe ngbadua so olorun te pe sori lede yi e je ki mo lo le ko le bere loko ti mo je ipada ba won orisa YouTube Apostolic Movement YouTube channel ipada ba won orisa order ipade mi ati ndijo mejo te ba ni te fe pe mi sa Apostolic Movement Ibadan Ibadan yes ni bi ta tin se number te pe mi se te ba ni te fe ba mi so 080 65 93 0263 eje ko do la ke to pe mi 080 65 93 93 0261 ofe pa lori nu order ro
6: Alubata nrese jabata onilu dudun fitunu gbowe apodunu be alusekere onagere tori ba mijiko 32 fm 94.9 lo mudunu baraye
7: 32 fm 94.9
8: laughter house
7: orioke tete premier mokola ibadan
9: 32 FM 94.9 Fenye Laughter House Orioke Tente Premier Makola Ibadan Latin Pete

0: Moon Edition.
1: Oh, my name is Wale.
0: But where you are today? Oh, you need me sicker. The CSC coming out of Messi. My dear boy. That was on Friday, 12, Saturday, 13, and this Sunday, 15th June 2026. I'm going to turn on you that time. Will you be asking you the FFA? I will rebuke it for our fire sake. And me, you'll see my cover right and ruin it to the end.
2: Kọlẹ́kọlẹ́ àtàgbàlẹ́kọ ẹ̀ wá gbọ́n tí mo fẹ́ wí àlàyé tó wà nínú rẹ̀ ní kẹ́ bá ń fetí sí. Torí pàlàyé inú rẹ̀ ní se lọ́dà bí ABC. Pàtàkì lílo òrùlé jẹ̀rá roofing system ló ti mo fẹ́ wí. Òrùlé jẹ̀rá di tó jójúlówó kìí ti ṣá tàbí pàwọ̀dà. Bẹ́ẹ̀ o lè gbọ́ ṣàràṣàrà òjò lábẹ́ òrùlé jẹ̀rá di. Bóòrùn ràn mímímí lábẹ́ ilé tẹ́ bá fi òrùlé jẹ̀rá di bu ọmọ tutù. Ó tún bu ẹwà òun yìí kó lé tí ó sì gbé yọsọ ń bẹ̀ láti wá ra ojúlówó òrùlé jẹ̀rá lẹ́dínwó pátápátá. Laola Mega Top Concept Limited la sojú àtàlágbàtà kan gbòógì lórílẹ̀-èdè Nàìjíríà. Fún iléeṣẹ́ tó ń ṣe Gerard Roofing System tó jẹ́ stone coated látòrílẹ̀-èdè New Zealand tó wá pẹ̀lú warranty 50 ọdún gbáko lọ ṣe nílò láti dààmú lọ sílùú Èkó mọ́. Àwọn kọ́lékọ́lé àtàgbàlékọ́ tí wọ́n mọ yìí ń dáradára ni wọ́n mú di truck wọlé sí Laola Mega Top Concept Limited, Adex Road, Orogun Express, òpópónà márosẹ̀ Ọjọ́ nílùú Ìbàdàn ni wọ́n kalẹ̀ sí 081 85 48 1113.
3: Ojúlówó ọmọ ọjọ́ gbogbo ló máa ń forírùn rẹ̀ hàn. Ní báyìí, Origin ó máa lọ kiri pẹ̀lú ẹ̀. Àfihàn Origin nínú ike olódiwọ̀n 330ml rèé. Tówó rẹ̀ jẹ́ 600 naira péré. Adùn rẹ̀ ò yàtọ̀. Ojúlówó kan náà ni ó ti wà nínú ike kékeré tá a lè mú káàkiri.
4: Origin ta ṣe pẹ̀lú egbògi ti wà nínú ike kékeré báyìí lódiwọ̀n 330ml tí owó rẹ̀ ò sì ju 600 naira lọ. Àmọ́ a ò gbọdọ̀ ta fún ẹni tí kò tí ì pé ọdún 18 ẹnu tí wọ́n.
5: Ẹyin fans mi,
6: it's okay.
5: Ẹ lọ sórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́
6: ní 32FM949 fẹ̀yìn ẹ̀
5: ASAP.
6: It's okay.
3: Ojúlówó ọmọ ọjọ́ gbogbo ló máa ń forírùn rẹ̀ hàn. Ní báyìí, Origin ó máa lọ kiri pẹ̀lú ẹ̀. Àfihàn Origin nínú ike olódiwọ̀n 330ml rèé. Tówó rẹ̀ jẹ́ 600 naira péré. Adùn rẹ̀ ò yàtọ̀. Ojúlówó kan náà ni ó ti wà nínú ike kékeré tá a lè mú káàkiri.
4: Origin ta ṣe pẹ̀lú egbògi ti wà nínú ike kékeré báyìí lódiwọ̀n 330ml tí owó rẹ̀ ò sì ju 600 naira lọ. Àmọ́ a ò gbọdọ̀ ta fún ẹni tí kò tí ì pé ọdún 18 ẹnu tí wọ́n.
7: Owó iyebíye lọ̀pọ̀ èèyàn fi tún fóònù ṣe síbẹ̀ kò gbádùn ẹ̀. Ìròyìn ayọ̀ rèé, Real Phones, iṣẹ́ tó yẹ wà yékéyéké pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ẹnjìníà. À ń tún fóònù pẹ̀lú láptọ̀pù ṣe. Bóyá ẹ ti gbé fóònù pẹ̀lú láptọ̀pù yín káàkiri tí wọn ò gẹ́ tiẹ̀, ẹ máa bọ̀ lọ́dọ̀ wa. iPhone, Samsung, Tecno, Infinix, Itel. Bẹ́ẹ̀ la tún ta fóònù lóríṣiríṣi pẹ̀lú láptọ̀pù tó jẹ́ London use tó fini lọ́kànbalẹ̀. Real Phones, for your phone repair, phone unlocking, we are always there for you. Real Phones, a wà ní Dùgbẹ̀, Ìbàdàn, Ládojúpẹ́ ẹnu ọ̀nà tó wọlé sí Pòpò House, Dùgbẹ̀, Ìbàdàn. Ẹ sì lè pè wá sórí aago 0706-436-8169, 0706-436-8169, tàbí 0809-695-7878, 0809-695-7878. Real Phones, iṣẹ́ tó yẹ wà yékéyéké pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ẹnjìníà.
3: Ojúlówó ọmọ ọjọ́ gbogbo ló máa ń forírùn rẹ̀ hàn. Ní báyìí, Origin ó máa lọ kiri pẹ̀lú ẹ̀. Àfihàn Origin nínú ike olódiwọ̀n 330ml rèé. Tówó rẹ̀ jẹ́ 600 naira péré. Adùn rẹ̀ ò yàtọ̀. Ojúlówó kan náà ni ó ti wà nínú ike kékeré tá a lè mú káàkiri.
4: Origin ta ṣe pẹ̀lú egbògi ti wà nínú ike kékeré báyìí lódiwọ̀n 330ml tí owó rẹ̀ ò sì ju 600 naira lọ. Àmọ́ a ò gbọdọ̀ ta fún ẹni tí kò tí ì pé ọdún 18 ẹnu tí wọ́n.

0: ẹnikala o. Ọ̀tún olúwawo lẹ̀ Ìbàdàn. Olóyè Ewéńjẹ́ Adégoróyè. Igi àdùbí agbẹ́fẹ́gorí ìtẹ́. Ọmọ dídá wa. Màá bú màá tẹ̀. Oníṣu lónìyàn. Kéèyàn máa ṣẹ̀ṣẹ̀ ẹni kọ́ máa jẹun bí ẹ̀mí rí. Ọjà tẹ́gbẹ́ rẹ̀ ń tà ni wọ́n gbé kalẹ̀ lọ́ọ̀tà. Ó ṣòwò gbéyàwó òré rẹ̀ ń bẹ̀. Ìgbìyànjú rẹ̀ ni ètò. Wá máa rú orí tó gbé wáyé. Máa bà lọ́dọ̀ Ewéńjẹ́ Adùbí. Ọ̀tún olúwawo lẹ̀ Ìbàdàn. Ní bàbá àṣàlẹ̀ lójú ọ̀nà òjé Ìbàdàn. Láti òjí ẹlẹ́ni ẹgún ọ̀kadà bàbá àṣàlẹ̀. Ojú sọ́ọ̀sì ni ẹ ti sọ̀kalẹ̀. Ẹ ti rí àkọmọ̀nà wọn gbàgàdà gbàgàdà Ewéńjẹ́ Adùbí bẹ̀. Tàbí kẹ́ẹ̀pẹ̀ wọ́n sórí 08033260141. Olóyè Ewéńjẹ́ Adùbí. Ọ̀tún olúwawo lẹ̀ Ìbàdàn ló ní ìrọ̀rùn lábá nígbà tá a dáyé.
1: Ó wo Èdùmàrè ló fún 32 FM níyì rẹ̀.

0: Kiri ti bere.
1: Ẹni kẹ́ni máa ma fariwo jí wa lọ́wọ́.
0: Ẹ wá pa dí mi o. Ẹyin tẹ́ ẹ mọ̀ pé mo ṣe náà wo ẹ wá pa dí mi gẹ́gẹ́. Ẹ wá pa dí mi. Pátí lọ́lẹ́ yóò wúre.

olólùfẹ́ yín kan soso ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín tó yin Adégbọlá the one and only international ṣẹ́wó tó ní NAFDAC number another one is a counterfeit mo ń fi àsìkò ìròyìn wípé mo fẹ́ kẹ́ ẹ máa gbọ́ ètò ọmọ yín olólùfẹ́ yín Akeem Hamsat o ṣòkòtò bíró olúkùsùn gbẹ̀ngbẹ̀ àlómi lámù one kò pé méjì o ẹ fẹ́ mọ time ago mẹ́wàá alẹ́ ni níbo 32 fm fẹ̀yìn ẹ 94.9 blood tonic ni kò ṣe é fi ṣeré ibẹ̀ lẹ ti gbọ́ tí mo ti ń bá yín sọ̀rọ̀ yìí à ń bẹ̀rẹ̀ ètò náà lẹ̀ ń gbọ́ yẹn tẹ́ bá ti ń gbọ́ báyìí ẹ máa sunrun àlá

àwọn èèyàn bẹ̀rẹ̀ gbòòrò wípé bó o ní ọwọ́ sí ti àwọn tí ó ní ọ gbé ọmọ àbúrò adélábù ọmọbìnrin yẹn ìyàwó ọmọ adélábù àbúrò adélábù àti ọmọ rẹ̀ méjèèjì paul àti peter ìbejì wọn ní bó o ní ọwọ́ sí tẹ̀ wọ́n ná. ṣé mọ̀ pé ìtọ́sílẹ̀ yìí ọgá gidi gan sá wọ́n kẹ́ gbọ́ fún details lórí ètò yìí torí lọ́la ẹ mọ̀ gbọ́ oríṣiríṣi lórí ìròyìn padà gbé máa bọ̀ gbogbo rédíò náà máa sọ̀rọ̀ oríṣiríṣi àbúta 2fm àwọn àkọ́ máa ń tẹ nǹkan ní fẹlifẹli ètò ẹ bá gbọ́ lórí ètò ìlálẹ̀ yìí confam nítorí pé àwọn ẹ̀rí wà tí a fi lélẹ̀ àwọn aláàgbọ̀n náà gbèrè púpọ̀ òde náà sì rí wọn náà ṣé bí kidnappers ni wọ́n pè wọ́n gbani bandiiti nǹkan ṣẹlẹ̀ gidigan o tó bá rìn gbòòrò sí máa wẹ̀yìn wò ni o ìjọba kú ti sọ pé tẹ́ bára gbá pẹ̀lú mọ́tò rẹ̀ tàbọ́kàdà rẹ lẹ́yìn aago mẹ́wàá ààbò alẹ́ tiẹ́ bọ́ ọ̀nà. àdébí ọwọ́ náà ṣe ṣe táwọn táyà àti kẹ́hìndé àti arábìnrin àbúrò adélábù pẹ̀kẹ́lẹ́ bẹ́ẹ̀ sì ṣe bọ́ àwọn ọmọ tí wọn kó náà ní ìgbọmọsọ náà ọlọ́ọ̀lẹ́dà lẹ́dùnmọ́rin dákò wá sàánú tẹ́wọ̀n náà bọ́nú àhámọ́ yìí ọlọ́run dákò gbàdúrà tí.

oṣù karùn-ún ọdún 2026 ọjọ́ jímọ̀ tílẹ̀ lọ́ọ̀yì tí òkùnkùn sú lọ́sàn gangan ọjọ́ mọ́lẹ̀ gbàgbé ló jẹ́ nípínlẹ̀ ọ̀yọ́ àwọn ajínigbé wọlé ìkẹ́kọ̀ọ́ méjì níjọba ìbílẹ̀ oríire ní ògbómọ̀ṣọ́ nípínlẹ̀ ọ̀yọ́ ni wọ́n kọ́ olùkọ́ méje àti akẹ́kọ̀ọ́ mọ́kàndínlógójì olúwa à ń bẹ̀bẹ̀ bá wa dá wọn padà elédùà à ń bẹ̀bẹ̀ ni jẹ́ kí ìṣẹ̀dá àwọn ewé wọ̀nyí padà sọ́dọ̀ àwọn òbí wọn láyọ̀ àti àlàáfíà àwọn olùkọ́ wọn pẹ̀lú báwa fìṣọ́ rẹ sọ wọn padà sílé wọn láyọ̀ òbí ń súnlé ọmọ wà lágìjù pẹ̀lú àwọn ajínigbé ọkọ ń súnlé ìyàwó ń bẹ nínú igbó aya ń sùn lọ́ọ̀dẹ̀ ọkọ ń bẹ lágìjù ọlọ́run ọ̀run

tí wọ́n pa ọlọ́run ṣàforíjì kí ó di ìdílé rẹ̀ mú lẹ́yìn ikú rẹ̀. Ọlọ́run rọ ìṣẹ̀dá Nàìjíríà lọ́wọ́ torí ìṣẹ̀dá rẹ̀ ń béèrè fún ìrànlọ́wọ́ rẹ̀. Kí o bá wa darí àwọn ọmọ wa àtàwọn olùkọ́ wọn padà láyọ̀ àti àlàáfíà. Inú fu àyà fu lóníkálukú ń lò nílẹ̀ Nàìjíríà.

sílẹ̀ ṣàìdọ̀ ọ̀fọ̀. Adekọ̀ sọ pé kọ́ máa negotiate ẹnẹ́gbọ́ kọ́ fọ́ ọ́nà máa sílẹ̀.

0: lọ́wọ́ sí tẹ̀ wọ́n ìyẹn àwọn tòdì tí wọ́n mú yìí wọ́n ní you see something say something bá ara alẹ́ ẹni bá ní kòkòrò ìkòkòrò rẹ̀ rúrú jẹ́ kéèyàn gbádùn lóru kò sí. Ládùúgbò yẹ wọ́n sáré rí pé wọ́n ń gbé mọ́tò wọlé ni wọ́n sá jáde wọ́n ń dọ́kọ̀ wọlé wọ́n jáde kí ló ń sèrè inú ilé bí ìkẹ́ ní ìná láyé gún abọ̀mọ̀ ní nǹkan yìí o ọ̀rà ẹgbẹ́ tó ṣe jú ẹ̀ gbẹ́tò tó gbẹ́tò mẹ́sàn-án gbẹ́tò mẹ́sàn-án.
1: ẹ wọlé wọn lágbá ọ̀nà àkójọ fídíò tí mo sẹ́ndì bí rescue operation àbúrò báyọ̀ àdìgà kó ṣe lọ ní alẹ́ àná ni inú ilé yẹn àárín estate bíi tiwa gbogbo náà ló ṣe rí àwọn resident ibẹ̀ wọn ò mọ nǹkan táwọn occupant inú ilé yẹn ṣe wọn kàwé pé mọ́tò ń wọlé mọ́tò ń jáde ni lọ́tọ̀ sí joint task force to swung into action láti after series of tactical surveillance tó ti ń gbọ́ wọn láti gbàgbọ́ sí gbé àwọn people yẹn so wọ́n ṣe swung into action everybody post ilé ẹ̀ lánàá làwọn tó wà ládùúgbò yẹn ṣe gan ṣe wàá mọ̀ pé those guys are assassin ẹ ká máa wà vigilant tá a bá ń gbà yàn sílẹ̀ kò sẹ́ni tó rìn tẹ anybody but it's for our safety nísìnyí báyìí ẹni tó ní ilé yẹn sìn is nowhere to be found àwọn táwọn wà ládùúgbò ni wọ́n ṣàfòyí gba àbúrò báyìí sìn because arrest was made yesterday I believe in pe àwọn kọ̀mìtì àwọn tó wà ní inú estate yẹn they know what those guys are doing what happened so ẹ jẹ́ ká máa wà vigilant ẹ dẹ̀ jẹ́ ká máa mọ irú àwọn tá a gbà sílẹ̀ àti ṣàfòyí gba àbúrò ká máa ní kọ̀kan
0: ó dúpẹ́ tá a bá ní kọ̀kan ní tó bá ń gbé wá ń kọ́.

oríṣiríṣi báyìí komisanna ti lọ check ibẹ̀ yẹn fúnra rẹ̀ bá ti lọ ẹ mọ̀ gbọ́ àmọ́ ẹ bá ti rìn ẹ mọ̀ wẹ̀yìn wo ìlú ọ̀rọ̀ gbọ́ ìdí ìṣẹ̀lẹ̀ yìí ọkọ̀ jásìkò ẹ̀bólà ọkọ̀ jásìkò covid-19 àmọ́ gbogbo náà yóò lo òdòdó omi kẹ́yìn náà ni wọn à ní jí gbé o wọn à ní jọmọ yí gbé àwọn tẹ́sí wà níbi ẹkún wa sí ọlọ́run ọba alẹ́dùnmarè yóò fọ́ tó àwọn yẹn wó tù wọ́n lẹ̀ láyọ̀. aago mọ́kànlá kó tẹ́jú bẹ́ẹ̀ lógún báyìí yóò 32fm la wà 94.9 ní laughter house premier hill mọ́kànlá ìlú ìbàdàn ibẹ̀ la wà pẹ̀lú ọ̀rẹ́ yín alómi lámùwárùn-ún.

0: gbàdúrà pé kọlọdún tó àwọn yẹn lè láyọ ẹjẹ jẹ mọ bí pé ìwọ lọra ìmí tó sì lè gbó ọrà léònì náà ni ti gbó ọrà ẹ máa gbọ́ ní gbó ọrà tárábìnrin yẹn ti bí ẹ ọlọ́ni orí kiri ọwọ́ ti ti òun ẹyin tẹ wà ní facebook fẹ́kẹ́ ẹ wò ẹyin tẹ wà ní orí facebook fẹ́kẹ́ ẹ wò arábìnrin ọ̀hún kẹ́ ẹ wọ́n sì tẹ olóhùn ti wà bẹ́ẹ̀ fún ọdún kan gbáko tó ti ń wẹ́ tí ó jìgbé ọgbẹ́ wo ni ègbé wọlọ asirawa gan o orílẹ̀-èdè wa yìí asirawa gidi gan ni o ẹ wo lórí facebook ẹ wo lórí facebook wa bẹ́ẹ̀kẹ́ ẹ wo lórí facebook wa 32FM949 ẹ̀yin tẹ́lẹ̀ lo facebook.
1: ẹ fídíò yìí dákun bá mi ṣí àfídíò yìí lágbára ọlọ́run àwọn ọmọ yìí ò ní bọ́ sọ́wọ́ ajínigbé ẹ bá mi ṣí àfídíò yìí ẹ dákun ọlọ́run máa ṣọ́ gbogbo wa o
0: fídíò tẹ́ ń
1: wò yìí
0: ilẹ̀ wò yìí o
1: ló ti ṣẹlẹ̀ o igbó ọ̀rọ̀ aláṣàkó igbó ọ̀rọ̀ tiwa kẹ́nẹ́ gẹ́gẹ́gẹ́ bẹ́ẹ̀ ló ti ṣẹlẹ̀ wọn lóbìnrin tẹ́ ń wò yìí wọn ló ti tọ́dọ̀ kẹ́ títí ń ṣe bí ìwèrè
0: ọdún kan
1: wà ń kọ́ ọ̀lù láàárọ̀ yìí mi títí ń
0: kọ́ òun rè o ṣe tóbìnrin òun rè ewu ewu ewu
1: òun tí ì ṣẹṣẹ kẹkẹ ṣe o pẹlú àwọn yẹn tí wà ń fura tí wọn fi mu tó fi wá padà jẹwọ ẹ jẹ a máa mójútó àwọn ọmọ wa o a ní sọmọ ná o lágbára ọlọrun àwọn ọmọ ò ní bọ́ sọ́wọ́ ajínigbé wọn ò ní bọ́ sọ́wọ́ ajínigbá o wèrè ni wọn pe o láti bí ọdọ kẹni tí ń rìn tí ń pọn kí tí wọn fojú wèrè wo o gbogbo èèyàn mọ pé kì í ṣe wèrè o ṣùgbọ́n àṣírí ẹ ti tú o àṣírí gbogbo wọn ò ní ìbò lágbára ọlọrun báṣírí igbó ọ̀rá nítòsí wá ń báyìí nílùú wa òun ló ti ṣẹlẹ̀ o gbogbo àtàwà léèyàn jẹ́ máa ṣàkíyèsí àwọn ọmọ wa o àníbọ̀ sọ́wọ́ lọ́wọ́ o níbi tẹ́sán mọ̀ pé lérí búlù àwọn kìnìún ni ẹ rí pé ojú èkẹ́ wọn rárá ó sì farabalẹ̀ ọdún kẹ ní ń lọ ń bọ̀ láàrin ọdún kẹ ojú èkẹ́ àwọn wèrè yìí o tí èèyàn ti gbàgbéra èèyàn tiẹ̀ lè fọkàn sí rárá pé bóyá oníṣẹ́ ibi kẹ ni bóyá èèyàn ibi kẹ téèyàn gbọ́dọ̀ fura sí ni láàrin ọdún kẹ ọlọ́wọ́ máa ṣọ́ wa o
0: òun lè wò yóò tẹ́ ti rí òun rèé o òun rèé o. ọbásòro bí ẹyẹ ẹ wo obìnrin ni ọmọ ọlọ́mọ tí ó jìgbé ní gbé ó mọ̀ sí o sẹ́ẹ̀rí ojú ẹ̀ rí. wọ́n ní ò lè di ọfẹ́ sá lọ láàrin wọn ó ní amúnigbọ̀ ọ̀rọ̀ yìí o. ẹjẹ́ àbọ̀ tọ́jú ọmọ wa ọbásòro bí àmúyàwó èèyàn tó pé bó wọ́n gbàdúrà sọ́lọ́kọ́lọ́ ti ẹ̀ fún ẹ ní ọmọ oró kan. lásán oh god ẹ wo káwa gan kẹ mọ ronú o ẹni tí ò tí ì jọ lọ́wọ́ pèsè fún o àwọn tó ti bí ẹ kíyèsí ọmọ yín dáadáa ẹ tọ́jú ọmọ yín àwọn kan wà ọmọ ọlọ́mọ tí wọ́n lò ní wọ́n wá kí sẹ́ẹ̀ rojú rà bẹ́ẹ̀ rojú rẹ̀.

bí olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wojú ọmọ ní alẹ́ òní yìí tí ẹ̀ ń gbọ́ báyìí lórí agbègbè rédíò tàbí tó fm pẹ̀lú ògo ti ọlọ́run ọlọ́balá kó ata ẹ̀ ní wọ́mọ tìṣẹ́. Oòrùn tẹ́ ẹ bá sùn ní alẹ́ yìí ọmọ ni. Oṣù mẹ́sàn-án sí àsìkò yìí wọ́n bá yí yọ. Mo dúró lórí àpáta Kristi. Nítorí pé kò sí àgàn nínú bíbélì. Ó dì yín músẹ̀. Olú. Ṣé bígbà tí a nà pariwo tó kégbe tó sọ pé ó bèrè bíbélì sọ pé ní Matthew 7:7 ó ní ẹ bèrè á fi fún yín a nà bèrè ni ó ní ọkọ mi Elikana ìyáálé mi Anna Penina ó bímọ èmi Anna náà fẹ́ bímọ Elikana ọkọ mi ọmọ wù mí dé bímọ ó wá sunkún sí Ọlọ́run lọ́rùn pé àdìsẹ́ òun ọ̀fẹ́ yà gan òun ọ̀fẹ́ di àgan Ọlọ́run ni wò ní yà gan Anna bímọ o. Ọlọ́run tó ṣe ti Anna fún yẹn aya Elikana ọlọ́run tó ṣe tí a ń nà fún sẹ́ ní orí òkè sílò gbé e tí ẹ̀ ń wa ọmọ tó yẹ pé ẹ ti wa ọmọ tipẹ́ ẹ̀ sùn kó pé lójú ọgbà àdémi náà bí ti ẹ̀ ṣẹ́yọ kankan tí ẹ̀ ní. Ẹgbà ọmọ ẹ máa sọ pé àmì ẹgbà ọmọ ẹgbà ọmọ ẹ ti ní ọmọ ọtún mẹ́sàn-án sì ṣe wọ́n báyìí ẹ pẹ̀gbẹ́ akíwà mi sọ́dún mọ́ bọ̀ wá jẹun ọmọ.

0: Ṣùgbọ́n ẹ má jà gbàgbé pé lára yẹ́ mi sí ni pan lé wa o.
1: Ara yẹ́ mi sí ni pan lé wa.
0: Bẹ́ẹ̀ni,
1: yẹ́ mi sí wo. Tó
0: bá pan lé ilé yẹ́ sí.
1: Yẹ́ mi sí wo.
0: Tó bá yẹ́ mi sí ihe pọ̀ lé.
1: Orí yóò
0: fún. Ẹ máa gbọ́, mo fẹ́ bèrè ìbéèrè kan.
1: Bèrè.
0: Bẹ̀kẹ́ tó bèrè ìbéèrè. Tèmi táyọ̀ fẹ́ dùn. Ṣé o ti rẹ́nu lẹ̀ o ti rẹ́nu kọ́ báyìí? Fa ẹ̀mí mẹ́rin, mú ṣé bàbá rẹ ló fi agídí àti ìgbéraga jọ ní àbíyá rẹ.
1: Bàbá rẹ ni bàbá rẹ mojọ ọmọ àlè.
0: Àlàáfíà pé

0: ẹyin obi mo fẹ́ sọ̀rọ̀ sokoto bí ro.
1: Sokoto bí ro.
0: Súgbẹ̀ngbẹ̀.
2: Agogo kọ̀lá àbọ̀lá wa o.
0: Pékeré.
1: Tí bá ti rí kó máa pè yín lórúkọ.
0: O kọ̀kọ́ kọ́ bó ló kọ̀. Mo rò bẹ́ẹ̀ yó. Mo rò bẹ́ẹ̀ ti yó dáadáa. Ti sọ̀rọ̀ o yó. Kíkẹ́ náà nù o. Kíkẹ́ náà nì sọ̀rọ̀ o. Òkè ọba gbọ́n. Sokoto bí ro. Sokoto bí ro ẹlẹ́dùn náà ta.
1: Súgbẹ̀ngbẹ̀.
0: Ẹlẹ́dùn náà ta.
1: Ẹlẹ́dùn náà ta. Àbí.
0: Ó sọ̀rọ̀
1: ni. Ọdún kọ́lá yẹn bẹ̀rẹ̀ sí náà rí.
0: Bùrùbọ̀ yó.
1: Mà gbọ́. Sórí èmi ò bẹ̀yẹ ẹ̀bùn lálẹ́ yìí.
0: Pé.
1: Tí ó bá ti gbà kó lákọ mọ́ ọ lórí.
0: Màá bí
1: mú. Kó mọ́ gbà kó kóná fún mi.
0: Ikùn bẹ́ẹ̀ lómi.
1: Ìlọ́kùn
0: fútayọ̀ fẹ́ dùn. Ìlọ́kùn fútayọ̀ fẹ́ dùn. Bí wọ́n ni. Aago mọ́kànlá àbọ̀ gírígí lẹ́wà.
3: Ó rí lẹ́wà o.
0: 32 FM ní Laughter House Premier Hill lẹ́wà. Lórí ètò Kásùláyọ̀ ni. Ijó ni ẹ̀fẹ́ ni ìdùnnú ni ayọ̀ ni. Ọpẹ́ ò gbọdọ̀ kú o. Ẹ gbà bẹ́ẹ̀.

ẹ̀fẹ̀ ní ní ní Uganda wọ́n ti lajú ń bẹ̀. Àwọn náà wọn pọ́kọ́ lé mọ́ bí ìtẹ̀yìn mọ́ àwọn Yorùbá yín ní ìtọ́jú Yorùbá obìnrin ẹ̀ pọ́kọ́ lé. Ẹ bá ti fẹ́ yé máa là mọ́ ni. Wọ́n ní ẹ̀fẹ̀ wá ròdùn ẹ̀ ní ẹ̀fẹ̀ wá ròdùn. Ẹ bá yí pé àkì mú. Ẹ bá pa kíbù wá kíbù wá kíbù kan fún ní kúkú dòdú. Pápán mi lé ní. Ọ̀nà owó lọ lórí kẹ̀. Ní jẹ́ mímọ̀ ọ̀rọ̀ mi lọ́wọ́ a tọ́jú látọ́jú ọmọ rẹ̀. Àbó yóò ní. Ó pè ló kankan. Bọ̀dá kíìmù tó máa pè mí látọ̀jú lọ. Ìyàwó lọ jẹ́. Ẹni kó wá fún olóyè tuntun mọ́. Ọyẹ tutu sọ tutu wa ìwọ lọ. Àlàtà ìwé náà lọ.

0: bàbá yìí Victor Láyà àti Two Face àwọn tó wá sí kan wọ́n tó wá kọrin irú orin náà ní ẹkọ wọ́n tó wá tó kọ. Ẹ gẹ́tì ẹ̀ wọ́n tó orin yẹn kọ. Bùdùbẹ́ gẹ́tì ẹ̀ dálẹ́ yìí ok. Ẹgbẹ́ ilé. Ọmọ pupa ok ẹgbẹ́ pupa ẹgbẹ́ pupa. Lobiru. Yes. Ali yabuko ya mo kon lo ko mo kon le la wi.
1: Ah. E wo, ko ta di mo yo wo, ke ti mo lo ri e ma bo re.
0: Omi o.
1: Ka ma pe mi lo ko o.
0: Ebi o fe o, mi fe o.
1: E me yin e ya, e ma wu le fe. E ti do bale dada.
0: Do bale bu.
1: Be ba fe ko na.
0: Eh wa ni kini? Ma ko na.
1: E lo ma de bo da yin gba. E mo mo pe yin na se re ni.
0: Ife o. Ebi o se re o. Obi o le ba bu mi lo ko o. Wọ́n bí obìnrin rẹ̀ pọ̀pọ̀ ló kọ́ ẹ̀wọ̀n tẹ́lẹ̀ mẹ́nu kí ló pọ̀ lórí facebook yìí ó ní àbí alákùmá èmi ni alákùmá ọ̀la ìtayọ̀ ti wá bàjẹ́ gan o èmi ni alákùmá bàjẹ́ kí bẹ́ẹ̀rẹ̀ ẹnu lé o lálẹ́ yìí bá ti délé bàjẹ́ bẹ́ẹ̀rẹ̀ ẹnu lé o èmi ni òpin ni alákùmá alákùmá o ti wá rí ògo báyìí lọ́wọ́ mi lálẹ́ yìí alákùmá. Ok, vamos parar, vamos parar.

0: Ruben gbẹ.
1: Ẹ o.
0: Alaafia fún yóò tó.
1: Alaafia fún wọn náà.
0: Ẹ a ti ń bẹ Tèmítayọ Fẹ́dùn kó náà ti ẹ̀ pè lọ́jọ́ kan. Ọ̀túnba Kọ́lá Gúnsanwó sá mú pè wá lórí ètò.
1: Ọdún wo ni Kọ́lá Gúnsanwó yẹn ti pè wá tán?
0: Ẹ bẹ̀rẹ̀ tí wọ́n ṣáà sì pè wá rí.
1: Ọdún wo ló ti pè wá tán? Ó ti tọ́dún bẹ́ẹ̀ fà.
0: Màá gbọ́ ajíbẹ̀ láṣẹ díẹ̀
1: lórí. Ọ̀dọ̀ Tayọ Fẹ́dùn owó ìfẹ́ pé ojú máa tì ní.
0: Èmi mo ní
1: ọkọ rẹ̀ ní
0: sètò. Ojú ẹ̀ pé ìjọ kan. Ojú ẹ̀
1: ọkọ ẹ̀ ní sètò lọ́wọ́. Tayọ Fẹ́dùn wọn náà pè.
0: Àní kò tiẹ̀ pé kó já ọmọ ọkọ àtọ́ máa lè.
1: Wọ́n máa ń kọ mẹ́sẹ̀gì
0: ni
1: kì í fẹ́ pé ojú máa
0: tì ní.
1: Ìwọ náà lọ máa lè mi lọ́mọ ọkọ̀. Àbúrò yẹn ń ya ni.
0: Mà gbọ́ gbogbo nǹkan ló fi kó pọ̀. O tún mú rán mọ́lẹ̀. O mọ́lẹ̀ mọ́lẹ̀ náà mọ́lẹ̀. Wọ́n á lọ pé sọ pé ìyá rẹ̀ gbà tí ó lọ ilé ọkọ̀.
1: Orí ẹ̀
0: sùn. Ìwọ ló ru gásí dàgbù.
1: Orí ẹ̀.

ẹdẹkada sọ bọ́dá tó rí àgídé tútù àti ẹ̀fọn ẹdẹgbẹ́dọ̀ ti ń wà dáadáa tó sì ti mú ẹtọ́jú àwọn ọmọ yín tíkẹ́rẹ́tì gbọ́dọ̀ táìsì dáadáa nínú ilé yín ẹ tilẹ̀kùn ẹ jẹ wíńdòwù ẹ tẹná bí tó yẹ kẹ tàn ọlọ́run níjẹ́ bó jẹ́ agbé àní dáná wọn ní dáná sí ọlọ́run ó wù ní kájẹrẹ pẹ́lẹ́ tó dáadáa òfòdó fún ní ọ̀jẹ́ torí mo jẹ́jẹ́ mo fẹ́ kú òkọ́ ni oúnjẹ mo jẹ́ mo gbádùn rẹ̀ gẹ́gẹ́ ní gbìn pé èèyàn jẹun pẹ̀lú ògo ti ọlọ́run ọjọ́ tuesday ẹ̀wọ̀n ọjọ́ líla aago mẹ́sàn-án alẹ́ a tún wá pàdé lórí ètò pàtí wa tá a sì tán kásùlájọ ní ọjọ́ sunday tó ń bọ̀ lọ aago mẹ́wọ̀n alẹ́ a jù gbọ́dọ̀ ramadan bá kí àwọn àgbẹ̀ ètò eléyìí ẹ̀fẹ̀ ẹ̀rín orin àwàdà tó sodo síbẹ̀ nù inú wa máa dùn ni ẹjẹ́ a máa gbó orin dáadáa ká sì máa jó àní sáìsàn àní sáàrẹ́ o.

Ikú ojiji máa ń yọpa nínú ìdílé. People just die anyhow. Where you came from, they die just anyhow. Even death does spare the glorious one. Àwọn ọmọ ológbò ìdílé yìí, ikú kìí ṣàánú wọn. Ó máa ń gbé wọn mì bí eré ni. Wọ́n wá ní kí n gbàdúrà. Ikú tí máa ń yọ àwọn èèyàn pa níbi tán ti bí ọ. Lórúkọ Jésù, ikú yẹn rí ọ̀kẹ́tẹ́. Àìsàn tó máa ń ṣe wọ́n níbi tán ti bí ọ. Àìsàn yẹn rí ẹkẹ́tẹ́. Gbogbo ẹnikẹ́ni tó fẹ́ fi àìsàn dán wò. Gbogbo ẹnikẹ́ni tó fẹ́ fi ọfà dán wò. Gbogbo ẹnikẹ́ni tó lò máa gbomijé lójú ẹ lórí ọmọ. Gbogbo orú àwọn èèyàn bẹ́ẹ̀ ibi tí wọ́n rò kó lọ yílé wọn lórí. Àṣẹ mi, àṣẹ èdè mi èdè. Ọ̀rọ̀ mi ọ̀rọ̀ májẹ̀mú ni májẹ̀mú. Ra àkálẹ̀ bàzúà bàlàdù alájí ní kìndàbà rúbí àkálẹ̀ ti jìrì hántàbà. Ẹ̀yin tó jẹ́ pé ojú oorun yín ti di ilé ogun. Tó bá ní kò sùn báyìí, wàhálà ńlá dẹ̀ máa ṣẹlẹ̀. Àwọn àjẹ́dẹ̀ máa wá ń rìn ọmọlẹ̀ lójú oorun. Wọ́n á máa fún àwọn èèyàn lóúnjẹ jẹ lójú àlá. Ibi tí àdúrà lẹ́yìn dojú kọ nìyẹn. Pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run, ẹ̀mí Olúwa sọ fún mi pé ọmọ kó àwọn èèyàn wọ májẹ̀mú àdúà tí yóò gbà wọ́n lọ́wọ́ agbára tó ń fi òru ṣe wọ́n níkà. Kai ìjìnlẹ̀ nìyẹn. Màlígìdíà ẹ gbàdúà yẹn lẹ́ẹ̀mẹta. Àkọ́kọ́ rèé o, ká tó lọ kí hallelujah. Agbára tó ń fi òru ṣe mí níkà. Ẹ tú ká níbi tí ẹ wà. Ẹ̀yin agbára tó ń fi òru ṣe mí níkà. Any power that is using night to trouble me or to destroy my life, that is wickeding me, any power doing me wickedness, any power doing wickedness against me in the midnight. Ben, àwọn agbára tó ń fi òru ṣe mí níkà. Ẹ wọ ibojì. Ẹ̀yin agbára tó ń fi òru ṣe mí níkà. Ẹ wọ ibojì. Ẹ̀yin agbára tó ń fi òru ṣe mí níkà. Ẹ wọ ibojì. Ẹ̀yin agbára tó ń fi òru dá mi lóró. Ẹ wọ ibojì. Ó yẹ àdúà orúkọ Jésù. Ẹ̀mí mímọ́, gbogbo agbára tó ń fi òru ṣe mí níkà. Meligabadabarabalibrasiadiabalọska. Ẹ wọ ibojì. Ẹ wọ ibojì. Ẹ gbiná dànù. Ẹ gbiná dànù. Ẹ gbiná dànù. Ẹ gbiná dànù. Jésù Olúwa wa, àmì ẹ padà sínú àdúrà yẹn lẹ́ẹ̀kejì. Mo rí àwọn èèyàn méje, àìsàn kan ń bẹ ní ara rẹ tí ó gba inú àlá wọlé. Àìsàn yìí ó dẹ̀ fẹ́ máa gba bí ẹ̀mí lọ. You know it by yourself, it's like you are losing it. Ṣé mọ̀ pé kéèyàn máa lose ẹ̀ kó dẹ̀ mọ̀ fúnra ẹ̀. Pé ó dàbí pé kiní yìí, àìsàn yìí kìí sojú lásán mọ́. And that sickness has been in your body for so many times. Wọ́n ní kẹ gbàdúà. Ọfà tí a dáni lóró ta sí mi lọ́gànjọ́ òru. Iná gbẹ jáde lára mi. Ọfà tí a dáni lóró ta sí mi lóru. Tó bá ti porúkọ Jésù yẹn, wàá gbé ẹsẹ̀. Ọfà àwọn adáni lóró tó bà mí lọ́gànjọ́ òru. Iná gbẹ jáde lára mi. Ohun rẹ máa lo kejú tí gbogbo èèyàn. Ọfà dáni lóró ọ̀gànjọ́. Iná gbé jáde. Ó yà dúà orúkọ Jésù. Pálẹ̀ kadú bí àsátá bí agada. Màmá ìkígbe ọfà dáni lóru ọ̀gànjọ́. Iná gbé jáde. Yàkálẹ̀ bídíọ́ lé múrí ọbí àdéṣkádà. Sọ̀rọ̀ pálẹ̀ àdúdìyà. Iná gbé jáde. Gbé ọfà jáde. Gbé ọfà jáde. Gbé ọfà jáde. Jésù Olúwa wa, àmì. Ó ń ṣe é bí ẹni pé àìsàn yìí náà ló pa mọ̀mọ́ ẹ̀. Ó tó ṣe obìnrin nìyẹn o. Àìsàn yẹn ní ṣe pẹ̀lú internal sickness. Bí àìsàn inú ni. Wọ́n ti wádìí ẹ̀ wádìí ẹ̀. Ó máa ń paradà. Ó lè jẹ́ BP lẹ́ni. Kó jẹ́ blood sugar lọ́la. Ọ̀túnla kan ní kidney ni. Ọjọ́ mẹ́rin kan ní liver ni. Now, ẹ̀mí Olúwa sọ fún mi pé ó dídí ẹ̀mí kaná gbé sí ọ lára. Ó dídí ẹ̀mí yìí iṣẹ́ tó dẹ̀ ṣe ni pé
kolo fie mi re sofowa ofa fe mi sofoni eketare isi aye to pari sara mi loganjo oru wa ma kigbe ina mi mo gbe jade isi aye lara mi isi oganjo oru to pari simi lara to gbanu onje wole to gbanu elemenu akalabijia to gbanu ibalopo ju oru wole ina gbe jade o ya dua oruko jesu oruko jesu oruko jesu gbogbo fa to gba inu ala wole eru aye to gba nu oju orun wole ina gbe jade ina gbe jade ina gbe jade ina gbe jade ina gbe jade jesu oluwa wa mo pase si aye re gba anu igbedide gbogbo ogun to nja o ni gbangba ti ni koko owo to fi oju ala ba oja o digigeda eti ewa online ka share video yi eyi te ba wa lori radio e pe gbogbo awon eyan te ba mo wole sori ni ola ojo Monday abi ti le ba ti mo yi gbogbo eyi to nbe ni Ondo State gbogbo eyan mo wi pe leni ojo Sunday mi o lori ofe ati wa ninu service eredi pataki ti o koja agbara eniyan so ola Monday 3 p.m. if you are in Ondo State or Ekiti State and the environment and he said woli katam balo lati Thursday ala jo Monday la ma pari e gege bi oluwa se so fun mi e je impression meta lara yin woni ki impress ori e awon to nbe ni Eko isooru ni ti ola ni Korodu irole ni ni Akure to ba ti wa di Tuesday o la ma pari Tuesday meje ti ambalo wow ni fagba 7 Tuesday o ma fori so ibi kan ni ojo Tuesday and everybody will be entitled to the oil of answers for ipade Tuesday mejeje a fi ororo kan de lori ti yo je fun idahun so gbogbo en te ti wa Tuesday kini Tuesday keji Tuesday keta ateyin te wari aro Tuesday le gbogbo a ma gada si fagba Leko mo ba Oluwa Jehovah soro gbogbo ipa ti won ni ko lo ma gba omi loju e ipa yen ko ma gbina gbogbo emi afogo faye sofo ki Oluwa ko gba wole angeli emi esu to lo kakri loru to nwo ni ti o ba ti eje angeli ye ko gbofa lori oro re ki ota o jebi lori oro re ki ota o jebi lori oro re ki ota o jebi ina ye oni ju e oni damu lo ko Jesu omo ologo oni ku me lowo o de ni sofo oni ba won sokun oni ba won rare oni ba won jiya gbogbo ti won pe ni ekun asunrin ko ni je ipin re in the name of Jesus let me tell you on ti won pe ni idangadua fun gbogbo en to ba gbadua idangadua ma nwa pelu igboran si ohun oluwa obedient to the voice of God makes prayer to be answered idi ti awon kan fi mo penu adua lai re si adua oni pe won gbadua lai gboran si ofin adua ama ki hallelujah meje ogo meje osana meje atiye now taban ki hallelujah yi different angles la man koju si ibi to ba koju si ki hallelujah ko lo ma koju si ke ogo ibi to ba koju si ke ogo ko lo ma koju si ke osana ibi to ba koju si si ke osana ko lo ma koju si ke iye ba se mo se ni gbogbo ti o yen ba ba ninu ile meje hallelujah yen gbogbo omo ologo ya hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah ekoju si ona keji ogo nigba meje go ogo ogo ogo ogo ogo ogo ogo
eyisi ona keta osana nigba meje osana osana osana osana osana osana osana ekerin ni iye pelu ariwo ya o iye iye iye iye iye iye iye woni ki so fun obirin kan oni oyun oyun ye o grow oloyun oyun ye o grow sori ipade adua ta ma se gbogbo wiki ati ni ale ati ni idaji o ma je ipade adua to jinle gan ti o ma mu gbogbo mi je ku oloju awon eyan emi oluwa ni ko follow program yi ko mo miss e pe ko to jojo Friday oyun ti o grow yen ma bere si ni grow awon eyan ti won ti ri e pe aboloyun abi oloyun o ma han si won gbangba poyun lo wa nu e now number 2 mori awon kan ti aye fi gbese de o dabi pe completely aye won inu ipe ko gbese lo wa ekuto den su lojojumo ni pe oluwa igbawo lo ma tu awon sile lowo gbese yi eni ti o da ya torun ni ki so fun e pe week to wonu e yi gbogbo maje mu gbese o baje lori ekanle nkan meji dan ni kayi kan se number 1 gbogbo yi ti e ki san ida mewa te je gbese e sorun e gbiyanju e san ida mewa yin ki ale ola Monday ki le to su nitori breakthrough la to nbo lona ben tori breakthrough la to nbo lona elekeji enjoy fasting and prayer wa lola ago meji la osan la mo break an ba lo lojojumo be ago meji la osan la ma break awe yen yakafa le minu tu fi agada oluwa ni pelu agbara iwa mimo eleketa ni e oni ton ba le practice meteta ni wiki oni ki lo kole ibi to ma gbe won de won o ni expect e laye ya fale e kuri ajira igboran sanjo e boriru ifeti sile sanjo ora gbulo eni kan to ba ni eti ko gbo nti emi so fun awon ijo re emi e yo ma so fun o wipe iwo ni woli yen ba wi tori gbogbo nkan re to ba wa so re bayi o ma jabo ni wa ka me ri pe o ka jabo pa gbogbo emi to de njare gba lowo re yen awon emi ye oluwa sa won nida awon emi to nja olole awon kokoro ajenirun ti o je ko ni ojo ayo kokoro ajenirun ti o je ko ri ti ese o gbina danu o ni ojo ayo o de si ayeye in the mighty name of Jesus Christ ogo re bujade irawo re ma tan aye ma ki e po sorire loruko Jesu na gbogbo eyin to ngbo mi pata a fe de church mo fe ka lo gbadua ori oke die ta ba gbadua yen tan ma pada wa lati wa so an kankan.